0: Òpó gbé Ọlọ́run ga nítorí pé agbára Ọlọ́run wà lórí òkè yìí. Mi mọ bí alúyanjú ẹ̀ tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì tí mo wà ojoojúmọ́ la máa ní program. Bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́run fún mi lásàmẹ́ǹtì kan kí n lọ ṣọ́ọ̀ṣì wa branch yẹn náà ni. Ẹ̀ẹ̀kan tá à ní practice àìtá à ní program. Èyí tí mo tún máa ń lọ kan láti fi gbagbára ó bọ́ sí the same day. Olúwa báwo ni mi ṣe ní tutù. Mo ṣe ń ré bọ̀ ní Wednesday kan lọ́lọ́run ní kí n wo déètì ẹyẹ àbí táìmù tó ń ṣe prógrámù níbi sáínbọ́ọ̀dù yẹn mi ti ẹ̀rọ orúkọ sáínbọ́ọ̀dù mo kàn sáàrí táìmù mo bá wá Thursday yẹn ọjọ́ yẹn na dé láti ara kejì àti dáàbì kankan jọ wá. Mo ṣe wọlé gbogbo tí mò ń rùkà tí mò ń sọkún síná gbé jáde. Mo wá ń bá wọn wá prógrámù Saturday lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàtà wọn sọ ti Sunday mo ní màá wá mi ì bá rántí mọ́. Ẹ̀ẹ̀kejì náà mo sùn mo jí ní 6 PM. Mo ní mo sì ní màá lọ àánúyanjú ẹ̀ lónìí bó ti di ìjà àrùn yẹn. Mo wọwọ́ mi 300 ni mo ní mo sì fẹ́ lọ prógrámù yìí lónìí wọ́n sì ti sọ bíi di 150. Bí mo ṣe sùn ó di 330 bí mo ṣe rí olùgbàlà tó fẹ́ gbà mí là tó jọba lórí òkè yìí. Mo ṣe gbé áńgẹ́lì wá ní dájú wa mo ṣe dírẹ́sì níjọ Sunday yẹn náà bá bẹ̀rẹ̀ ìgbà tí mo rọ́wọ́ agbára rẹ. Mo wà rí i pé ó jẹ́ yìí ó ń kọ orin yẹn with loud voice. Èmi náà bá ń jó ó ń jó bèmi náà ń jó bọ̀ mo jó ìjó yẹn gbà tí màá tají bá mi ilé ni mo wà. Wọ́n ti parí prógrámù yìí tán lónìí Ọlọ́run sì fẹ́ kí n lọ. Gbogbo tá à ló bá di 3:45 mo sì múra kí mò ń bọ̀ nù. Olúwa báwo ni tí tún rí owó wọ ọkọ̀ tí tí ẹ̀ ní wábí ló fìfò. Mo bá tún rí ọlọ́kọ̀ ọlọ́kọ̀ sàṣàánú mi. Ó gba $100 ó gbé mi débì mo tún lọ mo tún rí ọlọ́kọ̀. Ìyanu tí mo wá rí ni pé èmi tí ẹ̀yìn lẹ́yìn ni mò ń jòkóó sí ní ṣe mẹ́mbà chọ́ọ̀chì. Bí Ọlọ́run ṣe wá dá mi mọ̀ tó ṣe tún wá lé mi jáde nílé pé ìyanu kan dúró dè mí níbí kí n wá irú prógrámù yẹn ò ṣe mísì. Mo sì rí ọwọ́ agbára Ọlọ́run mo yin Olúwa lógo nítorí ọwọ́ agbára rẹ̀ tó jọba lórí òkè yìí.
1: Celebrate Jesus.
2: Ẹ pàtẹ́ ọ fún Jésù.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá a ò understand ohun tí màmá sọ.
2: A lot of us maybe we do not.
1: Ní ọjọ́ Sunday yẹn ẹnìkan wà lẹ́kọ̀ọ́ kò plan àti wá lọrin. Ọlọ́run sọ fún pé ǹdẹ máa lọ sí lọrin. Ó wá wò pé mi ò ní appointment mi ò ní program. Ó sọ fún dẹ́rẹ́ bẹ́ẹ̀ yá má ní ṣó. Ọdọ̀rí bridge Tomland bridge ó sọ fún ara má lọ ìlọrin mọ́. Mo lọ airport Olúwa ní kí n gbé flight ìgbà tó máa débí ẹ̀yin náà wo ìsìn tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday yẹn kọjú ṣẹlẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́jọ́ Sunday.
2: It was raw Ọlọ́run Sunday.
1: Pé ó gbé ìrìn àjò ẹ̀ jáde kedere. Ohun tí màmá ń dúpẹ́ lé lórí nìyẹn pé Ọlọ́run kanlẹ̀kanlẹ̀ wá gbé àwọn ibi táwọn wà pé ó gbọ́dọ̀ mísì alẹ́ yẹn alẹ́ Sunday tó kọjá yìí kò ṣeé ròyìn fún yàn ẹnìkan wà nbí.
2: Someone is here.
1: Kó o tó jáde ń bí.
2: Before you leave this place.
1: Ìrírí tí o mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà ń bí lóòótọ́ sẹ̀.
2: The experience for you to know
1: that. Lórúkọ Jésù ó máa fọwọ́ àlàyé ìwọ náà.
2: Àmì Jésù.
3: Ó dá mi lójú pé gbogbo yín lẹ ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí yìí. Èmi náà mọ̀ pé tó o bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run. Láàárọ̀ yìí ìpàdé dilẹ̀ ànúyanjú ẹ̀ ní ìyànà ṣàpátí ní ẹ̀yìn Miriam Hall. Ìdojúkojú olóróró estate Gamma Road Ìlọrin Kwara State tó bá ti ń bọ̀ láàárọ̀ yìí wá pure water sachet mẹ́ta rẹ̀ rí pé ó tẹ̀lé ọdẹ orí ilẹ̀ yẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà àánú á yanjú ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Mo gbàgbé àánú ń dòdì ọ̀ ní àárọ̀ yìí àbá Ọlọ́run àánú yanjú ẹ̀ pàdé ìtàn rẹ̀ á dẹ̀ yí padà. Ògoni Fọlọ́run lókè ọ̀run ó lè pè mí sórí nọ́mbà yìí 08032404977 ìwọ lè rí kan.

0: ẹ wọ wọn oluwa
1: ayọyọ
0: se le gba duro yi
1: abi agba o
0: so le gba
1: abi agba o
0: eru ogun
1: eru ogun
0: ti ore mi gbele mi lori
1: ti ore mi gbele mi lori
0: ajaga ogun
1: ajaga ogun
0: ti ore mi gbele mi lori
1: ti ore mi gbele mi lori
0: gboro oluwa
1: gboro oluwa
0: elane o
1: elana
0: ajaga ogun
1: ajaga ogun
0: ti ore mi gbele mi lori
1: ti ore mi gbele mi lori
0: tomo iya mi gbele mi lori
1: tomo iya mi gbele mi lori
0: elana
1: elana
0: oye oduwa
1: ogodo
0: sai mada
1: mi
0: Jesus, only one.
1: Eru ogun to re mi ruku. Jehovah, oh, we pray.
0: ẹyin tẹ sami ẹrù yẹ gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná ó gbiná mo gbé ohun olúwa ẹ máa kí gbé tẹlẹ mi ẹ máa sami àti fàyà
2: ẹ
0: máa kán ṣó ti sọrọ sọ pé òkú tó ti kú nílé bàbá mi òkú tó ti kú nílé ìyá mi tí ẹrù ogun wọn ti bẹ lórí mi
2: tí
0: ẹrù gbèsè wọn
2: ti
0: bẹ lórí mi
2: tí
0: mo fún ogún omi sàn gbèsè àìmọ̀dí ẹgbọ́n olúwa ẹlànà o ẹlànà o òkú tó ti kú nílé bàbá mi òkú tó ti kú nílé ìyá mi tí mo rú ẹrù ogun wọn tí mo rẹrù ogun wọn tí mo rẹrù ẹsẹ nílé
2: wọn
0: tí mo rẹrù gbèsè
2: wọn
0: tí mo fún ogún omi sàn gbèsè tí mi ò mọ̀ di ẹlànà o ẹlànà o ẹrù òkú tó ti kú
2: oh
0: my god ẹrù òkú tó ti kú lágbólé bàbá mi tí mo fún ogún omi sàn gbèsè tí orí ọba mi tó wá dorí ẹrù tí orí adé mi tó dorí apẹ̀rẹ̀ gbọ́rọ̀ olúwa ẹgbiná o ẹgbiná o ẹrù ogun o ẹgbiná o mi ò rẹrù mọ́ mi ò rẹrù mọ́ ọmọ mi ò rù mọ́ ọmọ mi ò rù mọ́ ààrẹ rù mọ́ ẹrù òkú tó ti kú lágbólé bàbá mi tí mo ń fọgọ́ omi sàn gbèsè gbọ́rọ̀ olúwa jehovah ẹlànà o mi fọgọ́ omi rẹrù mọ́ ṣe máa sọ̀rọ̀
2: èmi á sọ̀rọ̀ o
0: ṣe máa sọ̀rọ̀
2: má sọ̀rọ̀ o
0: ẹ máa kígbe ìwọ ègún tó
2: di òmìnira
0: ìwọ òmìnira tó dẹbọra tó fi ipá mú mi láti sàn gbèsè láti fọ̀gùn omi sàn gbèsè tí mi ò mọ̀ di gbọ́rọ̀ olúwa ẹ̀lànà sọgbà tí mo wí ìwọ ègún ilé wa tó di òmìnira. Iwọ mìíràn tó dẹbọra tó fi pa mú mi láti fọ̀gùn omi sàn gbèsè tí mi ò mọ̀ di gbọ́rọ̀ olúwa ẹgbiná o ẹgbiná o ṣé dẹ́lí kadà agbára jàdàbàrú má jàdàbíjà àjàdàbàrú à inú bí mi sà. Bí wọ́n ti gbé wá nínú ẹ̀mí ni mo ní ọmọ ìgbàdúrà ṣé n bá ní o gbà tó o bá ti gbà ìwọ ló mọ̀ yẹn o ẹ̀yìn tèmi ẹ̀sìn máa pàdé mi lórí rédíò lálẹ́ yìí ẹ̀sìn máa pàdé mi lórí rédíò ní òru ẹ̀sìn máa pàdé mi lórí rédíò láàárọ̀ ọ̀la lórí gbogbo rédíò tá a lò 45 radio station. Radio station 45. So mo fẹ́ kó gbàdúrà bá ti ń gbé wá o lè lè yóò so ti rẹ́dì number 1 are you ready ẹ máa kẹ́ ẹ̀yin ẹ̀gún ilé bàbá mi àdúrà yìí burú o ẹ̀yin ẹ̀gún ilé bàbá mi ṣé o di òmìnira ayé òmìnira tẹ́ di ẹ bọ́ra tẹ́ fi pa mú mi láti fi ògùn omi ṣe gbèsè sí mi ò mọ̀ di ẹgbọ́rọ̀ olúwa ẹlànà ẹtúwọ́ lára mi ẹlànà ẹtúwọ́ ẹtúwọ́ ẹyin ègún ilé ìyá mi ẹyin ègún ilé bàbá mi tẹ́ di òmìnira ẹyin òmìnira tẹ́ di ẹ bọ́ra tẹ́ fi pa mú mi láti fògùn omi ṣe gbèsè sí mi ò mọ̀ di látọ̀ nílò ẹlànà o òye olúwa. Ègún ilé bàbá mi tẹ́ di òmìnira ẹ̀yin òmìnira tẹ́ di ẹbọra tẹ́ fi pa mú mi láti fọ̀gùn omi sàn gbèsè tí mi ò mọ̀ di ẹ̀gbiná o lànà lórúkọ Jésù àjàdàbá nìkè jésù olúwa wa jésù olúwa wa ẹ máa kẹ́ ẹ̀yin ègún àti èpè ilé bàbá mi tẹ́ di òmìnira ẹ̀yin òmìnira o tẹ́ di abọ́ra. Let's fi ori ade mi. Seru agbe. Laye ti mo wa.
2: Laye ti mo wa.
0: Egbe oro Oluwa.
2: Egbe oro Oluwa.
0: Elana.
2: Elana.
0: Hey!
2: Kabiyesi o.
0: Won fi pa mu oni.
2: Bẹni o, bẹni o.
0: Nipe.
2: Yes sir.
0: Ni dandan. Laye to wa.
2: Kabiyesi o.
0: Esa.
2: Yes sir.
0: O gbudo fi ori ade re. O gbudo fi reru.
2: Yes.
0: O gbudo fi ori ade re.
2: Yes sir.
0: Seru egbe.
2: Kabiyesi
0: o. O gbudo fi ori ade re.
2: Yes sir.
0: Si eni ti oye o se.
2: Ada mi wa yo.
0: Iwo to ye kan ma gba so re fo.
2: Bẹni o.
0: Owo de ni ti gba so la so fo. Iwo to ye kan ma woju e.
2: Yes sir.
0: Owo de ni ti woju oloju. Inu bi mi ninu emi.
2: Agadiwayo.
0: O di ase. Eje sare random.
2: Kabiyesi o.
0: Iyo ku tun dola.
2: O dola o.
0: O ma buru fesu.
2: Alagbara o.
0: Niru akoko yi.
2: Bẹ́ẹ̀
0: ni ọ̀la.
2: Ọ̀la.
0: Mo kọ́ ni.
2: Kabiyesi o.
0: So ti sẹta.
2: Yẹ sẹta o.
0: Ẹsọtẹlẹ.
2: O yẹsa.
0: Ẹyin
2: Ẹgún. Ẹyin
0: Ẹgún. Ati Ẹpẹ.
2: Ati Ẹpẹ.
0: Ati Asasi.
2: Ati Asasi.
0: Ile baba mi.
2: Ile baba mi.
0: Tẹ fi pamu mi.
2: Tẹ fi pamu mi.
0: Lati fori ade mi rẹ.
2: Lati fori ade mi rẹ.
0: Lati fori ade mi.
2: Lati fori ade mi.
0: Seru ẹgbẹ laye.
2: Seru ẹgbẹ laye.
0: Ẹgbẹ oro Oluwa.
2: Ẹgbẹ oro Oluwa.
0: Ẹlana o.
2: Ẹlana
0: o. Ẹlana o. O ma ni agbara.
2: Alagbara o.
0: Sangwata.
2: Sangwata.
0: Ọjọ́ Friday.
2: Friday.
0: Mao.
2: Mao.
0: Event center.
2: Event center
0: ni o. Tó o bá ti dábẹ̀ bridge.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ní Sangwata.
2: Yes sá.
0: Sọ wípé.
2: Ẹ o.
0: O ń lọ Mao.
2: Máa lọ Mao event center.
0: Mao.
2: Mao.
0: Event center.
2: Event center ni o.
0: Alẹ́ Friday.
2: Alẹ́ Friday ni o.
0: O ma buru fẹ́sù.
2: Má sunlé o.
0: Ẹtí àwọn ọmọgun rẹ̀.
2: O yẹ sá.
0: O gbúdọ̀ sunlé.
2: Má sunlé o.
0: Ní alẹ́ Friday.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Akọ òkúta mẹ́ta.
2: Akọ òkúta mẹ́ta.
0: Funfun.
2: Lọ́wọ́ o.
0: Ni kò sàdánù. Àyádẹ bàrúwà. Rẹ́gẹ́dẹ́ bi náta. Wọ̀rúbà lẹ́sẹ̀ káyìnà. Iná jarú àdẹ́lẹ̀. Ẹgẹ̀dẹ̀ bí àbà. Rújàdẹ́ ọ̀. Tẹ́ ìyí mọ̀. Ọ̀rẹ́.
2: Kábíyèsí o.
0: Ọ̀gá.
2: Kábíyèsí o.
0: Àǹtí.
2: Ó yẹ sọ.
0: Mẹ̀mẹ́. Báyìí lọ́nu ẹ̀wí. Àtú ọlẹ̀. Ajá ìdè rẹ. Àtú ọlẹ̀. Ajá ìdè rẹ. Ogun sẹ́. Ogun rẹ sẹ́. Iná dé wọ́n Jísù.
3: Ẹnjíníà mi, ẹ já dókè lọ́hùn.
0: Ọjọ́ Thursday.
2: Thursday.
0: Májẹ̀mú wípé.
2: Kábíyèsí o.
0: Gbogbo etí ti ń gbọ́ mi.
2: Ó yẹ sà.
0: Ẹ sà.
2: Sà.
0: Olúwa wípé.
2: Ẹ o.
0: Bí a ti forí fún àwọn èèyàn.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ní ọjọ́ Wednesday.
2: Ó yẹ sà.
0: Tí ṣe ojú àánú.
2: Kábíyèsí o.
0: Ìgbà tá à ń forí yẹn lọ́wọ́.
2: Ó yẹ sà.
0: Olúwa fi àwọn ìjìnlẹ̀ àṣírí hàn.
2: Ayérayé o.
0: Ẹ wá wo àwọn ẹ̀mí òkùnkùn tí ń jáde.
2: Jésù.
0: Olúwa sì wí pé.
2: Ó yẹ sà.
0: Kí wọ́n ṣe ìforí yẹn fún ọjọ́ mẹ́ta.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Àárọ̀ mẹ́ta.
2: Jésù.
0: Kí wọ́n forí yẹn fún.
2: Àárọ̀ mẹ́ta.
0: Ẹ sà.
2: Kábíyèsí o.
0: Tọ́sẹ̀ tó ń gbọ́
2: mi. Ó yẹ sà.
0: Olúwa wípé.
2: Ẹ o.
0: Ẹ pọn omi májẹ̀mú yẹn jáde.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Omi kànga májẹ̀mú yẹn.
2: Ó yẹ sà.
0: Ẹ pọn jáde nígbà kejì.
2: Kábíyèsí o.
0: Ẹ fi forí fún wọn.
2: Jésù.
0: Ní ọjọ́ Thursday.
2: Thursday tó ń gbọ́ ni o.
0: Olúwa wípé.
2: Ó yẹ sà.
0: Bí ẹ bá ti parí Thursday.
2: Kábíyèsí o.
0: Ẹ tún fi forí fún wọn.
2: Ẹ o.
0: Ní ọjọ́ Friday.
2: Ọjọ́ Friday.
0: Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí.
2: Bẹ́ẹ̀ni o.
0: Akọ́dá yẹn wípé.
2: Àmì mímọ́ o.
0: Ó òun fẹ́ fi ṣí àmì.
2: Kẹ́ẹ̀ni o.
0: Ogun ọjọ́ pípẹ́ dẹ̀.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Iná ogun tó ti pẹ́ nínú orí rẹ̀.
2: Jésù.
0: Ẹrù ogun tó gbé.
2: Jésù.
0: Tí wọ́n jí ó sọ̀kalẹ̀.
2: Jésù.
0: Iyẹ̀ mo kéde.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ara iná gbẹ̀dẹ̀.
2: À mi Jésù.
0: Mo pàṣẹ.
2: Ó yẹ sà.
0: Ee.
2: Kábíyèsí o.
0: Iná ogun tó fi ń jó orí rẹ̀.
2: Àdániwáyé.
0: Iná yẹn kú báyìí.
2: À mi Jésù.
0: Olúwa wípé.
2: Ó yẹ sà.
0: Ẹ jẹ́ kán forí fún wọn.
2: Kábíyèsí o.
0: Pẹ̀lú omi kànga yìí.
2: Jésù.
0: Lẹ́yìn ìgbà mẹ́ta yìí.
2: Ó yẹ sà.
0: Mo ti sọ o.
2: Ẹ o.
0: Kò sẹ́ni tí ó rọ̀ mi lọlé o.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Èdìdì ni.
2: Ó yẹ sà.
0: Ó dijọ́ birthday.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Oṣù ti ń bọ̀.
2: Ó yẹ sà.
0: Ó di on the
2: 13.
0: Oṣù ti ń bọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Bàbá mi wípé.
2: Ó yẹ sà.
0: Ẹ tomi jáde.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Fún ọjọ́ mẹ́ta.
2: Ọjọ́ mẹ́ta.
0: Ẹ fi forí wọn.
2: Ó yẹ sà.
0: Ogun yẹn ò lè lélẹ́lẹ́.
2: Ẹ o.
0: Ẹ sà.
2: Ó yẹ sà.
0: Ìran omi ní poró iná.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ìran òjò á sì poró ọ̀gbẹ́lẹ̀.
2: Poró ọ̀gbẹ́lẹ̀. Kábíyèsí o.
0: Omi yìí kó poró ogun tí ń jà o.
2: À mi Jésù. Kábíyèsí o.
0: Ọjọ́ tí òjò bá gbéra ní ọ̀run. Ọjọ́ náà ní dáyé.
2: Ó yẹ sà.
0: Mo kéde o.
2: Orúkọ Jésù.
0: Èní ni kò dọ̀la.
2: Orúkọ Jésù.
0: Ogun ayé rẹ.
2: Adániwáyé o.
0: Ó fi ọlẹ̀ lẹ́nu.
2: Àmì Jésù.
0: Ara ní dáyé kẹtàrú.
2: Jésù.
0: Àṣẹ Olúwa ní èyí.
2: Jésù.
0: Wọ́n ni so fun ope ibi o ba ti gbun yi ogun aye re o dagbere fun o ipoju aye re o dagbere o bese ye o se bye bye bese ye a lo se bye bye bese ye eh to ba sami o wo gbono eh won ni ekun lori omo re ẹkún yẹn wọ gbọ́lọ̀ ah ẹyọ ẹyin ìyá àjẹ́ àṣẹtì ó yẹ kẹrù yín o ẹ mọ lọ ẹ lọ nù gbọ́ ẹ lọ jóná nù gbọ́ ẹyin ìyá àjẹ́ àṣẹtì ẹyin
2: wín
0: ìdààmú àti òfò ẹyin ẹbọra àlùjọ̀nù ìdààmú àti òsì òsì àti àìní nínú ayé àwọn èyẹ yìí ẹ mọ owó gbọ lọ igbó ni gbó yìí igbó ni lé yìí ẹ kì í ṣe ẹni tí ń gbé nígboro pẹ̀lú ènìyàn kí ló wá dé ẹ finú àwọn ènìyàn ṣe lé mi ò mẹ́ni rán yín síbẹ̀
2: wọ́n
0: jẹ́ májẹ̀mú ìpínlẹ̀ ilé wọn ni àbí agbára ìsopọ̀ àbí agbára ìbálòpọ̀ àbí agbára oúnjẹ ojú orun àbí èpè àbí àṣàṣì àbẹ́nìkan wọnú ẹgbẹ́ àwọ àbọ̀ wọnú ẹgbẹ́ àwọ pa àbọ̀ lu agbára òṣùgbọ́ àbí agbára ògbóni nítorí ọ̀rọ̀ rẹ mo kéde o báyìí ló lu wa wí o èní ni kò dọ̀la ó yẹ kẹ lana iná síwájú olúwa ó sì ju ẹ̀wọ̀n ta rẹ kí wọ́n lana o káyí dábà lẹ manú ta ò ń gbọ́ mi báyìí báyìí
2: ò ń gbọ́ o
0: ẹ̀yẹ rẹ ìlọrí o
2: ìlọrí
0: olúwa wí pé ẹ jáde tá
2: o
0: ẹ kẹ́pẹ́ olúwa ẹ jẹ́ kẹ́pẹ́ olúwa ní kutukutu òwúrọ̀ sẹ́díọ̀mù lọ́lúwa pé lọ́lúwa wípé kí a kẹ́pẹ́ òun ní abí ọ̀run ká dojúkojú ọjọ́ ó ti ní àwọn ìgbésẹ̀ tí olúwa ní agbé aṣọ funfun ni kó o wọ̀ yáda ní kìdọ́rù olúwa wípé aṣọ funfun ni kí o wọ̀ ṣùgbọ́n gbogbo èèyàn yóò ní aṣọ pélébé kan lọ́wọ́ tó jẹ dúdú aṣọ pélébé kan tó jẹ dúdú o lè lọ ra wọ́ o lè yí ra yáàdì ẹyọ kan tó jẹ aṣọ dúdú tàbí tó bá sà láṣọ dúdú kan lé gé díẹ̀ dání ẹ sà aṣọ dúdú laṣọ ayé aṣọ dúdú ni tàwọn ọ̀fọ̀ mo mọ̀ kéde o méjèèjì ò ní wọlé rẹ o ẹni dàrú agẹ́dẹ́ bìjà olúwa wípé ẹ mú ọ̀fọ̀ jáde kúrò ní ilé wọn ìlọrí o on the 23 lago méje àárọ̀ ní stadium olúwa wípé ẹ jẹ́ gbàdúrà o ẹ gbàdúrà o ẹ̀yin náà wo tó sẹlẹ̀ ọmọ rẹ ò ní bọ́sọ́wọ́ agbẹnipa ọmọ rẹ ò ní bọ́sọ́wọ́ ajínigbé ọmọ rẹ ò ní rẹ́rìn fẹsẹ̀sí abiyamọ wọn ní sọ fún ọ pé ọmọ rẹ kò ní dèrò inú gbọ́ ẹrú agẹ́dẹ́ bìjà nẹ́tọ́ mo mọ̀ kéde
2: o
0: ọmọ rẹ tó jí ayọ̀ fún ọ kò ní jórísun ẹkún fún ọ pẹ̀lú ara nẹ́kẹ̀ tá wọ́n ní kí n sọ wípé gbogbo abiyamọ gbogbo abiyamọ lórí ọmọ ẹkún yín tán o ẹkún yín tán o ẹkún yín tán o ìlọrin o ẹ mọ̀ jáde o 23 ẹ sọ fúnra yín mo nílò aṣọ dúdú aṣọ dúdú pélébé kan ni o kọ́ mọ̀ tiẹ̀ tó ọ̀pá kẹ̀ǹgẹ̀ ìbàjẹ́ kékeré ẹbí sàṣàkàṣì lọ́ọ̀bàǹgẹ̀.

0: mọ̀kẹ́dẹ̀
1: orúkọ jésù
0: mi sì ní lajúlẹ̀
1: bẹ́ẹ̀ ni sà
0: kò gbà kamú
1: rárá o
0: nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀
1: orúkọ jésù
0: ìdáǹdè já sí ọ
1: bẹ́ẹ̀ jésù
0: ọ̀rọ̀ rẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: a máa fún ni ní ìdáǹdè
1: bẹ́ẹ̀ ni
0: ọ̀rọ̀ rẹ̀
1: ẹ
0: sà aṣẹ́gun dragoni náà
1: bẹ́ẹ̀ ni o
0: nípa ìsẹ̀
1: ẹ̀jọ̀dún
0: àgùntàn àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí ẹnu
1: wọn
0: bẹ́ẹ̀
1: ni
0: o ọ̀rọ̀ ohun olúwa ó yọ ọ̀wọ́ iná ohun olúwa ìfagikẹ́dárì àti lẹ́bá lónìyà mọ̀mọ́ tí ó fọ ohun rẹ̀ sí ayé rẹ̀ kí ayé rẹ̀ lè yọ kó o lè ní ayọ̀ kí ogun ayé rẹ̀ lè yọ bí àbẹ́là ti ń yọ níwájú iná kí ogun rẹ̀ lè yọ níwájú iná máa bọ̀ ní sango ọ̀tà lọ́jọ́ sunday lágo mẹ́ta maui event center tó bá ti dábẹ́ bíríìjì sango sọ pé òun lọ
1: mao
0: event center lọ́nà ìjókòó road wà bá wa mẹ́ ohun olúwa ni
1: o
0: aràn mi sí ọ god bless you all
1: ọlọ́mọ àbùkù wọ́n yóò
0: dára fún ọ.

0: bá dákẹ́ tí Ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pastor Dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin. Ibẹ̀ ni Ọlọ́run ti máa yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀. Ẹ̀ǹdẹ̀ fúyà ẹ wá pàdé Ọlọ́run arúgbó ọjọ́. Máa bọ̀ ní Comfort Life Mission International ti ìlú Ìlọrin láti ibikíbi ní Gẹ̀ríà Limit tàbí Ọ̀fà Garage. Ẹ wo mọ́tò tó ń lọ sí Asadam. Ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka. Ẹ rí ìyànà òṣèré. Ẹ bèrè bí oyin Event Center níbẹ̀. Ibẹ̀ ni Church Comfort Life Mission International wà ní ìlú Ìlọrin. Ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Thursday láago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08025245045. Ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan.
1: Bumi Babalẹ nipa ojo balẹ ata sharashara Diamond FM 88.7 nipinlẹ Kwara oba gbogbo won la ase.

ẹnì kan ń gbọ́ mi. Gbogbo ìdílé ẹ, gbogbo ọmọ tó bí ẹ, kò sẹ́ni tó tí ì rọ́wọ́ yọ. Mo dé Life and Direct sórí studio. Tiná tiná ni mo ti bọ̀lẹ̀. Gbogbo ìdílé tí ò tí ì rógòlò. Arúgbó ọjọ́ kẹ́lẹ̀ yín lórí. Ọyẹ lọmọ rógòlò. Ẹlọmọ rogolo, àyíká sáyidá máa ilé kópa. Ẹ dìde, ẹlọmọ rogolo, ìwọ tẹ́ ń gbé igbó lé lọ́wọ́. Àṣẹkọlù ọ lónìí, igbó jábọ́ lọ́wọ́ ẹ̀. Gbọ́ ò tún mú gbó mọ́. Ẹ̀yin tí ẹ̀ ń ji àsán níbi tó yẹ kẹ́ ẹ ti máa jẹran ògo, tó yẹ kẹ́ ẹ ti máa jẹran jọ̀bọ̀jọ̀bọ̀. Lónìí mo pàṣẹ, mo gbóúnjẹ ìyàlẹ́nu ẹ̀. Ìwọ màmá kan gbọ́ mi, ó dìú fún àti jẹun ọmọ. Ṣùgbọ́n ọmọgun ọ̀rọ̀ náà lọ débi pé yóò fún ọ lóúnjẹ. Kọ́lọ́njọ́ ti àmì mọ́lẹ̀, kọ́lọ́njọ́ mú omi kan lọ́wọ́ o. Ọ yá lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ ni mo pa lọ́sẹ̀ pé láti òní lọ àwọn ọmọ rẹ rògòlù àwọn ọmọ rẹ dìde tí ń bá ìparí àdúrà yìí. Ẹ gbọ́dọ̀ fi omi yẹn fọ orí yín. Ẹ̀yin ègún tí ń gbẹnu agbárí àwọn ènìyàn gbogbo ènìyàn ẹ sun orí yín sì di rédíò yìí. Ẹ̀yin tí ègún bẹnu orí yín bó o ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ègún yẹn parẹ́ lórí ẹ. Ìwọ tí wọ́n torí ẹ múra ogun wọ́n dira torí ẹ gidi ni wọ́n sẹ̀ nǹkan sẹ́nu gbé ẹ sépè. Lónìí ipa wọn di òfo lórí ẹ. Ó yá kọrin tẹ́lẹ̀ mi ìyímọ kí mọ kó máa gbọ́dọ̀ jọ láyé láyé ète kété kò lè dúró. Ẹnikẹ́ni tó bá dirú ọ̀rọ̀ ni ó forí ara rẹ̀ gbé. Nítorí Olúwa lèmi bá dúró. Gbogbo èèyàn mo rí orí àjà ilé yín. Mo rí orí páànù kan. Mo rí ẹyẹ tó dúró lórí páànù yìí. Àwọn ẹyẹ wọ̀nyí ẹyẹ àbàmì ni wọ́n. Ẹ ń bá mọ́ mi lọ́wọ́ tó lè sàmí. Ẹyẹ àbàmì tó ń ṣe àbẹ̀wò ogun sínú ilé yín. Lọ́sàngàn lóru ọ̀gànjú àti lálẹ́ ní ìdajì àfẹ̀mọ́júmọ́. Ẹyẹ ọ̀hún ó jábọ́ lónìí yóò fi àyà sọlẹ̀. Ikú pa ìlọrin ìwẹ̀ kan wà tó gbọ́dọ̀ wẹ̀. Ìṣẹ́gun kan wà tó gbọ́dọ̀ ṣẹ́gun. Ìran jáde sí mi pé gbogbo ènìyàn ẹ lọ gé ti kàìnkàìn Awúsá ẹ lọ rà kalẹ̀ o. Ẹ bá mi wá gbogbo àwọn tí wọn rọ́nà àbáyọ àtàwọn tí wọ́n ń gòkè tán ń jábọ́. A ó sí àmì kórìíra ìlara rẹ. Èmi ń kú ọsẹ bọ̀ ọsẹ dìtọ́. Ta bá parí àdúrà sí lórí òkè máa wá kó wá ní Friday ọ̀sẹ̀ tuntun yìí on the 19th àárọ̀ Friday gbogbo èèyàn. A pin ọ̀sẹ̀ yìí fún gbogbo yín. Ẹ wà lọ fi wẹ̀. Ẹ bá mi kó gbogbo àwọn tí wọ́n ṣe tá àti wẹ̀wẹ̀ ṣẹ́gun àti ìwé ọ̀la ilé yín lẹ́ẹ̀tì lọ wẹ̀. Ẹ sá fún mi ní kẹ̀kẹ́ tó ń pè ní kẹ̀kẹ́ ìbílẹ̀ yẹn àní kẹ̀kẹ́ Awúsá. Ẹ̀yẹn mú wa o torí pé Olúwa ti sọ pé òun fẹ́ gba gbogbo àwọn tí ara nílà. A ó pàdé tó bá ti dé Kílàńkó junction ṣáìdì ọ̀fà garaajì ńìlọrin. Kílàńkó yẹn ló ti béèrè pé ṣọ́ọ̀ṣì arúgbó ọjọ́ ni mo máa ń lọ. Àárọ̀ Friday láago mẹ́jọ àárọ̀ a wà gbé wago kan. Ẹ mú kànkà Awúsá yẹn wá kẹ́mi fún yín ní ọ̀sẹ̀ àdúrà mi. Eléyìí kọjá ewé àtegbò ojúlówó agbára ni bí n bá gbọ́ sí arúgbó ọjọ́ lé ọ lọ́wọ́ tó jẹ́ dìtọ́ nínú lailon tẹ̀mí kan kásá àmàtàdúà sí látorí ọ̀kẹ́ àpáta. Mo wí fún ọ ò ní dààmú.

0: Marcelo náà sì sọ bẹ́ẹ̀ ó ní pé rẹ káàdì ni pé ṣùgbọ́n yóò lẹ́nu bí Lionel Andres Messi ò ṣe gba nǹkan kan bí pé ṣe Amanda Abobo Lionel Messi ó yá sọ̀rọ̀ lórí. Tẹ̀lé
1: Tabanikawo Sherazade gbogbo wa láti mọ̀ pé Messi láti látẹ̀yìn wá ọmọ FIFA lọ.
0: Ṣé FIFA ló bí ni?
1: Sherazade
0: sọmọ kan wà tí ń jẹ́ ọmọ FIFA ni.
1: Ṣé ẹ rí ó lójú kan tí Messi lè ṣe àfi tá a bá fẹ́ tanra wa lókù tán lè fi foni káàdì.
0: Irọ́ lẹ̀ ń pa fúnra yín báyìí.
1: Sherazade ó lójú nǹkan tí Messi lè ṣe tí bá yẹ pé Messi padà àbáyọ lọ retaliate fún yàn Sherazade náà lè fi sábà ṣùgbọ́n fẹ́ foni káàdì. Ṣùgbọ́n lórí pápá níbi tí ìdíje gbóná lọ́wọ́ kò séyàn tí ò lè ṣe mistake ó possible kò jẹ́ pé nǹkan tó ṣe lọ́jọ́ yẹn pé kan fún káàdì bẹ̀rẹ̀ referee ló ní final decision tó bá ti ní òun ò ṣe kò ṣe nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí torí pé ó jẹ́ Messi ló jẹ́ kan máa sọ bẹ́yẹn tó bá jẹ́ pé player míì wọ́n lè máa sọ ṣe nípa ti ìdíje Portugal.
0: Mi ò padà lọ́nà ìdíje Portugal
1: mo fẹ́ sọ pé
0: ìdíje ọ̀rọ̀ Ghana mo fẹ́ lọ sọ báyìí
1: o
0: lórí ọ̀rọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ báyìí in tó wà nílẹ̀ báyìí ó kì in táwọn agbábọ̀lù ilẹ̀ adúláwọ̀ ń gbá most especially West Africa kì í ṣe tí èèyàn wò wípé bọ́yẹn lè gbá ó kọjá wípé gbàjẹ́ sinmi
2: sẹ́nìkà nìkan ló ti jìyà
0: nínú àwọn ìwé tàbí pátá náà náà kò lè mú fara kò lè mú orílẹ̀-èdè faransé tí ó parẹ́ ni
2: ọwọ́ iwájú yẹn ó
0: ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó wà nínú ìdíje fèyí àgbáyé yìí sẹ́ẹ̀rí yẹn gẹ́gẹ́ bí orí ibi tó jẹ́ wípé ibi tá ti já náà náà tún ti máa já lọ́dún yìí àbí wípé bí ẹni pé à ń rìn iwájú díẹ̀
1: kakọ orí síbi kan kí ní ẹsẹ gbogbo áfíríkà tó wà nbẹ kọ ni ò ṣe dáadáa ìgbà tí nínú áfíríkà tó rẹ tó ẹkọ ti fọwọ́ sí júwèé nífà kọ́ ni mọ̀ gbá
0: ìyẹn tunisia
1: Sherazade báyẹn ibẹ̀ lánàá tí ẹ̀ tó yẹ pé first pass wọn tó kọ́kọ́ gbá ìyànà jẹ tọ́nà tí fẹ́ padà gbá kejì lẹ́ni tá àti mọ̀ kan tó máa padà jẹ́ nbẹ̀ náà mọ̀ pé táwa ti lè já lẹ́ni
0: báyìí
1: kán máa bọ̀ lé
2: ní ìrọ àti ìjà
1: ó ti lọ ní
2: ìrọ
1: kò sí àní-àní
2: mẹ́wọ̀n ìrọ kò tí ì lọ
0: bẹ́ẹ̀ tí lọ
2: tán bá mú èèyàn méjì méjì abẹ́sùsà mẹ́jọ sí wà.
1: èmi ò gbàdúrà kan mú
2: wọn
1: kí ẹdẹ
2: èrò tiẹ ló wà
1: lọ. sẹ́rí iná ogún ọdún ni a máa jóni lọ́wọ́ sẹ́rí àwọn áfíríkà náà tá a rí ń bẹ̀ lọ́wọ́ yìí àwọn kó wà tó yẹ pé ó fẹ́ dà pé wọ́n mì ní business tó yẹ pé à kàn expect wọn náà lè ṣe irú àwọn nǹkan tán
0: ṣe. àwọn òwò náà mi business àwọn òwò náà mi business.
1: na irú tunisia báyìí kò mí ní business irú south africa kò mí ní business ẹ má jẹ́ àtànra
0: wọn. àwọn òwò náà wà mí business.
1: ẹ wo àwọn tó bá france play.
0: senegal
1: Sherazade ẹ wo bó ṣe ṣe ẹ wo kefad Sherazade.
0: àwọn yẹn náà mí business.
1: ẹ wo bó ṣe ṣe ẹ wo àwọn tán dúró tì tó yẹ pé àkàn expect pé báyá wọn kàn lè ta ọmọ lásán ṣẹ́gẹ́bẹ̀ bet football ni kò sí kan tí ò lè ṣẹlẹ̀ ìdíje ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dẹ̀ ṣe lọ síbi tó ń dùn ṣẹ́gẹ́bẹ̀ náà wọn mọ̀ pé tí wọ́n bá parí abala àkọ́kọ́ báyìí àwọn àtúntò
2: àwọn àtúntò àwọn àtúntò ní àná yẹn ghana gbìyànjú nítorí pé pẹ̀lú challenges and face pé
1: ọ̀pọ̀lọpọ̀ player
2: kọ́ a ń gbé yẹn sẹgbẹ ìkejì ń pé tí kò jẹ tuntun lójú ètè nítorí pé tábà nǹkan tó ṣe 2010 a súnmọ semi final ọ̀rọ̀ òdìpẹ́ ní suarez ò fọwọ́ kó bọ̀ èmi kàn wò pé táìmù tí àwọn áfíríkà wá ń skọ sí ó jẹ nǹkan tó dùn mọ mi nú pé táìmù tó ń skọ sí ó nílè padà àwọn nǹkan tí africos ó mọ̀ tán ṣe ń bà tán skọ ní 90 plus àná yẹn náà ghana náà skọ ní
0: 90 plus 5
2: ó jẹ́ kó yé wa pé inú mẹ́wàá tó wà láfíríkà ó yẹ ká sì lè dídí márùn-ún
0: mo ti yan tí mo fẹ́ yẹ látàpá àti ibẹ̀ yẹn ó yẹ pé pàpà ó ní 1615 ní 1011 lójú òpótẹ́ láǹfààní láti gbà wọlé ìyẹn gẹ́gẹ́ láàárọ̀ tòní tẹ́sífì láǹfààní láti dá sí diamond day 12 tv àwọn tèmi ti ti ń bá bẹ̀ wọ́n dẹ̀ ti ń láǹfààní láti wò mí mo ń bọ̀ lápá àti ibẹ̀ yẹn tí màá tí ó sáré wá kẹ́yìn tèmi tẹ̀ wà ń bẹ̀ pàápàá tó bá di létà kúnná màtàtà ló wà nù ojukobe ni eleni jọ tẹle south africa abioni o ma n lose ni akuna batata ta ló wà nù ọgbà yìí
3: engineer farinde
0: láti bore
3: kóòtù àwọn ọmọ líle
0: ok
2: ok bi south africa.

0: tó akíwá pé atukú ojúmọ́ ni òní ni ọjọ́bọ̀ ọjọ́ kejì dínní ogun oṣù kẹfà ọdún tá a wà yìí akíwá káàbọ̀ sórí akọ̀tún ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn diamond 88.7 tó wà nílùú ìlọrin ní ìpínlẹ̀ kwara ibẹ̀ wọ́n ń pè bíi tẹ́tú gbèsè lówùúrọ̀ tòní àwọn kan wọn mọ ní kókó àjímúní àwọn bíi ṣẹgun báyìí àwọn ráfẹ àwọn victor wọn ti ganu sí i lówùúrọ tòní wọn ní oògùn ẹgẹ tó ń gbẹlura ni.
1: àwọn náà tún dà mọ.
0: àwọn èèyàn kan bí àwọn grace ṣe mí lóore àǹkò ní tiwọn wọn ní bẹrù káàdì àwọn sẹlúra lóròórọ àní ìṣẹ́ tí ròyìn ni owó létí kì í ṣe páńdà tó ń kà láwọn ilé ibì kan.
1: máa wọwọ ẹ.
0: nílẹ̀ ìbàdàn àmọ̀lá láfúrè pẹ̀lú àbúlẹ̀wẹ̀dù àti ẹran ògúnfe ogúnbaní ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́ta tó ní pé àìtètè ìfẹ̀lẹ̀ kébò sí ó ní kò jẹ́ kárẹ́ ni tí ó bá ní ké
2: taiwo
0: adéyẹmí ló kọ mi.
1: kò séyàn tí ó fẹ́ gbààwẹ̀ lọ́jọ́ tó bá jẹ́ pé taiwo ni ó kàn ròyìn. òyìn ti mọ pé àwẹ yẹn ó ti wọ dẹmúrè jìnyàn.
0: ṣẹgun ti jáwèé báyìí ó ti gbé tọ mi.
1: ẹlẹ́jìrẹ́ o
0: ọkùnrin mọ̀ ní.
1: ohun tí a bá fi sílẹ̀ báyìí lẹnu ewúrẹ́ ń tó. ẹkún dédé àsìkò yín gbogbo àyíká yìí tẹ́tí gbọ́ wa lójúmọ́ tòní ẹ̀ lẹ́ńbẹ̀ wọn ọ̀dẹ̀ òde abiṣẹ́ dáadáa la bá yín. ẹ̀kọ́ gbọ́dọ̀ àtúpalẹ̀ ròyìn ó mọ̀ tún ṣógun bá ẹjẹ́ àjọmọ́ iyọ̀ mo lónúṣẹ́ lẹ́nṣẹ́ bó ti ń lọ lóníwẹ̀kọ́ yóò ti mọ lọ lóníwẹ̀kọ́ ẹrẹlẹ bó ti lọ lóníṣẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀rẹ́ yóò ti mọ kú mọ́ wọn bí ìdodo ẹ̀fọ́ yóò kí pọ́ bí ìsàlẹ̀ kùnú lójúmọ́ tòní àwọn méjèèjì tájọ kú kíní ọ̀npọ̀ bá ti ń gbà sí yín la lájọmọ́ gbà síra wa láà lójúmọ́ tòní àmọ́ mú nǹkan lẹ̀ lórí àtúpalẹ̀ ròyìn ó dòrò ó gbòde kankan kan láàárọ̀ tòní o ọlárẹ̀wájú oyè wọlé ló kọ tèmi o.
0: ọ̀rọ̀ àyíká tẹ̀wájú lówùúrọ̀ tòní ọlá o
1: máa
0: kọ́kọ́ kan lẹ́kùn ṣàròyìn diamond lówùúrọ̀ tòní.
1: bẹ́ẹ̀ náà méje lọ́lọ́rẹ́
0: kan mi ò lára mi ò ní mo ṣe nánsánnánsán ni àwọn victor ló kí o lè kalẹ̀kùn méje ó ti kì mí nánsánnánsán tèmi guy is very tí. tó punch vangard the cable nigerian tribune guardian all of them on a straight line lówùúrọ̀ tòní.
1: ọ̀dà punch ń bẹ lọ́dọ̀ tèmi the cable ń bẹ ń bí guardian ń bẹ ń bí vangard ń bẹ ń bí the nation ń bẹ ń bí tribune náà sẹ́ngẹ̀rẹ̀ sagbọ́dọ̀ tòmí wọn ta abáná wọn rí ẹríyẹ kọ́dà àwọn tún kọ́ agbádá tẹ̀lé mi lẹ́yìn lójúmọ́ tòní ẹlẹ́jìrẹ́.
0: tó lówùúrọ̀ tòní ọ̀la àbàrà ajá kóbó ṣẹkẹrẹ lówùúrọ̀ tòní tẹnu rẹ̀ kó lè tètè pọ̀ sílẹ̀ kẹ̀kẹ́ ròyìn tí mo gbé lówùúrọ̀ tòní bí mo ṣe kọ́kànlẹ̀kùn méje ní yàrá ròyìn dáméje bọ́ sẹ́wùn tó wà ní ìlú ìlọrin kẹ̀kẹ́ ròyìn ọ̀hún mo gbèdé wájú lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara lónìí tó ń kọrin tó ń fò sókè wípé èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ṣe fi ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí wọ́n tún wáá fi òwe sí i wọ́n ní egun ẹ̀rìn tó bá jóore orí akúkú atọ́kùn rẹ̀ ẹlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara wọ́n mọ̀ ti ṣe àjọyọ̀ ọdún mẹ́ta tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó ẹlẹ́gbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kẹwàá ní ìpínlẹ̀ yìí àwọn asòfin ọ̀hún wá pàbí wọ́n yọ àbẹ̀dún ìgbìyànjú wọn pàápàá jùlọ lẹ́ka ọ̀rọ̀ ṣíṣe mo mọ́gí tó àwọn iṣẹ́ àkànṣe àti ìgbésẹ̀ wọn lórí ètò ààbò abẹnugan ẹlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara right honourable yakubu danladi saliu ó ṣàlàyé wípé ẹ wo ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara wọ́n máa ti farajìn fojúse wọn ní ìbámu pẹ̀lú òfin láti kan bí ọdún mẹ́ta sẹ́yìn ó tẹ̀síwájú wípé àwọn asòfin ọ̀hún wọ́n ti buwọ́ lu àbá mẹ́tàléní ogún 23 ni bẹ́ẹ̀ wọ́n ti dá àwọn àbá tó jẹ́ pé ó fẹ́ tó méjì dín ní àádọ́rùn-ún tó jẹ́ pé wọ́n ti buwọ́ lu oríṣiríṣi àwọn òfin pàápàá jùlọ àtúntò ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná diamond ní lóòrọ̀ tòní ọ̀la.
1: ẹlẹ́jìrẹ́ o àwọn àgbábọ̀ wọn ni àgbájọ owó báyìí la fi ń sọ̀yà o àjèjì ọwọ́ kan wọn ní ògbẹ́rù dorígba ní ìgbà lọ́hùn-ún ni bàtà fi ń dún. ilẹ̀ wa nàìjíríà tẹmọ orílẹ̀-èdè cameroon mọ̀ ti tọwọ́ bọ ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé kan o lójú náà àti rí dájú pé wọ́n dáàbò bo àwọn ẹnu àlà tá a mọ̀ sí bọ́dà léyìí tó so orílẹ̀-èdè méjèèjì ọ̀hún rò orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú ilẹ̀ cameroon lásìkò yìí o ni wọ́n mọ̀ ti tọwọ́ bọ ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé pàápàá jùlọ léyìí tó dá lórí dídáàbò bo àwọn ẹnu ìloro tẹ mọ́ won enu ala ile orilede Nigeria ati ile Cameroon won ni igbesi ohun ko seyin ati mu iru gogo jawe sobi oro eto abo leyi tori wugeuge o papa julo lati dabo gbogbo awon enu iloro te mo enu ala ile leyi to fi si apa gusu orilede Nigeria gege bi wero yen punch bo ti seri e ganu siroyin lojuma to ni won ni adewon won o ni won mo buwolu ni ilu Yaounde ni ojoru gba ti o weni ti se minister foro eto abo orilede Nigeria o gagun feyinti Christopher Musa te mo ojugba re lati ile Cameroon leyi tori si oro eto abo ni ile ise are nile ohun iyen alagba Joseph Asomo won ni awon mejeje ni won mo to bo iwe adehun na lati ri daju pe gbogbo awon enu ala leyi to so orilede Nigeria te mo ile Cameroon papo won moju to kini ohun loko kejeje won ni won to bo iwe adehun igbore ni ye na leyin ejiroro to gbogbo bi awerin yi to waye o fun ojo meji gbako o gba balance re abi lo ni soki punch lo tun seri e laaro toni elejire
0: o lo wuro toni olare ni ile Cameroon emi si wa ni yara royin diamond lo wuro toni keke royin mi ile ejo mo gbede lo wuro toni mo wa naga latokan mo wo ijoba ipinle Kwara ati Saraki ni ile ejo toni dugbe dugbe to mi loke yi ibo lo tun fe jase ijoba ipinle Kwara mo de fi esun iwo daran ibaluruko je kan are legbimo asofin agba ile itele re dokita Bukola Saraki won si ti wo lo ega kan ti joba ipinle Kwara wi pe Saraki o mo fi esun kan lede ti o ne re lati di pe o fi tabuku gomina Abdulrahman Abdulrazak papa julo lori iwe eri ile eko gomina ninu iwe ipejo ohun to lede latowo agbejoru agba ni ipinle Kwara to tun je commissioner fun oro idajo Ibrahim Sulaiman o mo fi esun kan Saraki wi pe o gbe igbese o si firoyin lede lati ba oruko gomina je lojo pa yorujara ati ninu awon iwe iroyin ni ojo keta deni okun osu kerin odun ta wa ye won fi die mule wi pe awon agbefoba fi esun kan Saraki wi pe oni gomina oni ko ni iwe eri girama won wa salaye wi pe iroyin be o je ofege o si je igbese le pe lati tabuku gomina won ni Saraki o mo ti gbegbese o le ta se agere si ofin kan to ni se lori eto alafia awujo Diamond so loro toni ola
1: oda elejire o wo fere gege o di wo ninu yara iroyin le se wa lojumo toni won ni ilumoka ogbon tarigi aja feto omo niyan ni ni ipinle Kwara o mo ti pe fun wi pe ki ijoba ipinle yo ki won fi kini ohun lede leyo osoka ohun to ni se pelu awon akosile bi won se nawo o si fun won ni gbendeke ojo meje gbako ogbon tarigi aja feto omo niyan ni leyi to fi ipinle Kwara se ibujoko yen comrade Mashud Lare Oso ni o mo ti jade si bombo bi o tutun ko iwe fere gede kan lati fi ran anytin se Anthony General ti tun se commissioner foro eto idajo iyen barrister senior Sulaiman leti o wi pe e mo gbagbe letter e ton ti fi saju le e ton ti tari fi sowo nigba akoko lebi tohun tin bere fun wipe ki ijoba ipinle Kwara ki won fi kini ohun lede fun gbogbo omo ipinle yo bi won se nawo loko kejeji ta mo se financial record lo mo pe kini ohun o le bere lati osu karun odun 2019 titi wo osu karun odun 2026 ta wa gangan yo letter ohun ni omo tari e to si te pepere si waju ile ise oba to ri soro eto idajo leyi to nbe nilo ilorin to te ile ise Diamond FM lowo o je ko di mo gege ni ibamu pelu iwe ofin eyi ta mo se freedom of information FOI nibi to tin fesu kan wipe iwe akoko teyi to nko ni won mo ti fesi si o oso ni o mo je ko di mo nibi to tin bere wipe ki ijoba ipinle Kwara ki won salaye oro lorin kini win lori ohun to ni se pelu owo ipin olososu leyi won ni ijoba apapo orilede Nigeria leyi to ntare sawon ipinle papa julo ipinle Kwara o ta mo se federal allocation be lo tun bere fun akosile to ni se pelu awon owo eyi ta npa wole labenu ta mo se internally generated revenue te mo awon owo ranwo ta mo se grant te mo gbese eyi ti nbele atawon kan mi o go balance re o po lo jana yara iroyin le se wa lo se die laaro tuni eleji re
0: alright loni ola punch mo gbamu ka jo ganu si oro owo lo wuro toni
1: Okay, like.
0: To ri pe ajani laya ba e nowo lowo ale lowo tan ba ba ijaya na mo ni igbimọ ton re si pinpin owo lososo fun awon eka ijọba ile ye mo ti pin owo to le ni trillion meji naira iyen 2.30 trillion naira won mo ti pin laarin eka ijọba meta ile yi ijọba apapo awon ijọba ipinle ati awon ijọba abile fun owo ton pa wole ni osu karun odun ta wa ye owo ohun omo lo fi owo toto billion lọ́nà mẹ́ta lé ní ogójì pọ̀jù èyí tí wọ́n pin nínú oṣù kẹrin lọ. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé owó àwọn tí wọ́n ń pa wọlé lóṣooṣù ó mọ̀ ti pọ̀ sí pàápàá jùlọ nígbà tán ṣe àgbéyẹ̀wò rẹ̀ wípé nínú oṣù kẹrin owó tí wọ́n pin òun náà mọ̀ ní owó tó fẹ̀ẹ́ lé díẹ̀ ní tírílíọ̀nù méjì náírà ìyẹn 2.25 trillion naira. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé owó tí wọ́n tún pin nínú oṣù kejì ọdún tá a wà yìí owó ọ̀hún ló dín díẹ̀ ní tírílíọ̀nù méjì náírà ìyẹn 1.89 trillion naira. Kọ́lọ́ ń ṣàánú wa ni ọlá owó ni pọ́ǹtì ní lówùúrọ̀ tó ní
1: owó ni ìwọ gan ka àyà rẹ ń jà olùpìpì ìpínlẹ̀
0: owó tí ẹ pé
1: owó àgbọ̀jú bá àgbọ̀ forí sọ̀gànà eléyìí rẹ
0: ọlọ́run ṣàánú wa ni
1: ó dẹ̀ ń ka owó ẹ̀rú rẹ̀ tún báyìí
0: ẹ̀rú báyìí àwọn trillion.
1: Ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó ní wọ̀ nínú wẹ́lòyìn guardian tó jáde lójúmọ́ àtúní jẹ́jọ́ mọ̀ pé òmìnira ẹ̀ka ètò ìdájọ́ ló bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbáyé gbádùn àwọn adájọ́ o ààrẹ tinubu láàrin lọ́dún lẹ́wọ̀ nàìjíríà olórí oko bámbàm lórílẹ̀‐èdè yìí ló fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sí gbọ́dọ̀ ayé o ààrẹ bọ́lá ahmed tinubu láàrin lọ́dún lẹ́wọ̀ nàìjíríà olórí oko bámbàm lórílẹ̀‐èdè yìí ó mọ̀ ti fi léde o bí ó ti sọ lójú eegun kínní ọ̀hún lọ́kọ̀ọ́kẹ́ ìjejì ní ọjọ́rú ó kéde ọ̀rọ̀ òun níbi tó ti jẹ́ kó ti mọ̀ wípé òmìnira ẹ̀ka ètò ìdájọ́ ní tòótọ́ o ló mọ̀ pé fún mímú ìgbáyé gbádùn àwọn adájọ́ lọ́kùnkúndùn ti mọ́ ọ̀rọ̀ ètò ààbò wọn o bẹ́ẹ̀ ló tẹpẹlẹ mọ́ wípé àwọn adájọ́ ni wọ́n lè mọ́ lè ṣe ojúṣe wọn bó ti tọ́ àti bó ti yẹ bí wọn ò bá mọ gbégbé ayé rọrùn àti ìgbé ayé àlàáfíà nítorí náà a mọ̀ gbúdọ̀ mú ìgbáyé gbádùn àwọn adájọ́ o ní bàádà kámúkiní ọ̀hún lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ìwé ìròyìn guardian bó ti ṣẹ̀rí ẹ̀ lójúmọ́ tòní wọ́n ní ààrẹ ni ó mọ̀ fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ ń sì gbọ́ra ayé tó sísọ lójú eégún rẹ̀ lásìkò tó sísọ lójú àwọn ilégbèé mẹ́wọ́ tọ̀ọ̀tọ̀ tuntun léyìí tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ o fáwọn adájọ́ nílé ẹjọ́ gíga léyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń bẹ ní agbègbè Katampe ní ìlú Abuja ọgbà balance rẹ̀ àbí guardian ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀
0: All right, Olare tó ń sílé nílùú Àbújá lówùúrọ̀ tòní Vanguard olèmígbámú kẹ̀kẹ́ ròyìn mi wájú àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ yìí mo gbédè wọn ní àgbàlagbà tí ò bá lè kẹ́hùn sọ̀rọ̀ yóò mọ̀ padà kẹtàkárẹ̀ tó bá ti gbọ́ gbà á gbó wọn ní àwọn ọmọ ìlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ yìí tí wọ́n kéré tó fẹ́ẹ́ sùn kan ìjọba àpapọ̀ lẹ́yẹ epo ti dágun la sí ọ̀rọ̀ ìṣèjọba àti ìpèníjẹ ètò ààbò wọn tún fi ẹsùn kan ìjọba àpapọ̀ wípé ó mọ̀ máa finá mọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kan lè di akúrẹ̀tẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027 nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí lánà ọjọ́rú olórí ilé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ilẹ̀ yìí tó kéré jùlọ ọ̀nàrẹ́bù fred àgbàdì onílà kókó tá a wọlé nàìjíríà ló ń kojú ìpèníjẹ ètò ààbò ìnira ọrọ̀ ajé ó wá fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wípé ó ti ń finá mọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó sì tako ìlànà ìjọba tiwantiwa tó wá lo ẹ̀ka ìdájọ́ vangard lórọ̀ tò ní ọ̀la.
1: ọ̀dà eléjìrẹ́ jásáré dókè lọ́nà ká lọ́mú ọjà tí ń bẹ lórí ìgbẹ́kọ̀ pàápàá bí ọgán bàbá ti padà dé ètò ìṣí ń tẹ̀síwájú bá ti kọ̀wé rẹ̀ mọ́ yìí kó ń bẹ́ẹ̀ èyí la wà ọlọ́run bẹ pẹ̀lú wa ẹ̀ lẹ́ ń bẹ̀ wọn o ẹ kú kalẹ̀ à ń bọ̀.
0: bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ pẹ̀lú wa lówùúrọ̀ tòní
2: Chisaye, chipepe, wa ni ominira pelu Ferrobin Iron fun iwa ati fun emi ara to ji pepe okan to wa lalaafia Ferrobin ni ti wa Ferrobin Iron ati folic acid ko sofo mo owo re papo re o si wa larowo to ogun olomi tin sori omode bi wipe oyege lojojumo Ferrobin ni ona Ferrobin lati ile ise Fitting Healthcare PLC o wa ni gbogbo ile itaja ogun jakejado orile ede Ferrobean, eronja fun ni leje to daju.
3: E fi ope foluwa, e kori mimo si, e jeki gbogbo eyan ni Olorun. Christ Apostolic Church, Babajide Region, Ilorin Mass Choir, Unit 1, lo pe gbogbo eniyan. Ti bi ajodun ni Olorun won, elekeje ru e. Seventh annual anniversary of songs. Ti ape akori re ni, ti fi orin emi ba awon eyan soro Olorun. Communicating God's word, true music and spiritual songs. Day, Sunday 21st June 2026. Time 11 AM prompt. Venue, TAC, Okeshagun, Taiwo Road, Ilorin. Guest speaker, Evangelist Dr. E.T. Akeredolu JP. IGDC Superintendent, Alaga Okunrin Ojo yen, Pastor Lugard Oluwadero. Superintendent, Suilerezo, Alaga Obinrin, Mrs. Ayodare Olubukola. Special guest of honor, Pastor Prophet Femi Dairo. Gbogbo DCC Superintendent, Atizona Superintendent, Awon Gangan ni Baba Ojo yen. Choir leader, Dickness Adedairo. Ti Eda Bernard Solomon, Ti Jari Jona Choir Master, Eda Bidemi Oyesoya. SAN, the music director, CSC Nigeria Overseas. Ti Baba wa, Pastor S.O. Olabi PhD, Ijaba Babajide Regional Superintendent, Pastor S.O. Oladele, the President. CSC Nigeria Overseas. E je ka mu awon ohun elo ori ka jo fi ori ko sara si Olorun Olodumare ki gbugbe yan le gba pipe Jesu Oluwa.
4: For my first Elsa in-law house visit, eh? It remains small, make I for call 911, eh? As I crush one Mr. Chef Cube, now so my me and Kuka begin dance together. Even our oversabi and Tiamina ask for takeaway, oh.
5: Enjoy the taste of culture with just two fingers. When you take grind the Mr. Chef beef, dawa, and mixed spicy seasoning cubes. Mr. Chef, taste home, taste culture.

0: tó ẹ káàbọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ròyìn nìkan diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ọlá ọyà ká síwájú.
1: ọ̀dà ẹjẹ́ agbébọ́dì pàápàá pàbí ọgọ́ di wọ̀ nínú ìwé ìròyìn the cable tó jáde lójúmọ́ tòní ọlọ́run tẹ́ rí yẹn kì í mọ̀ sẹ́niyàn tí ó fi ṣèké o eléjìrẹ́ desiani ló fọ́kẹ́ ń kí ọ̀rọ̀ sí gbùràyé lẹ́yìn tí ilé ẹjọ́ léyìí tó ń bẹ ní ilé ọba united kingdom lẹ́yìn tí wọ́n ní kó máa lọlé láyọ̀ àtàlàáfíà tí wọ́n dé aláre o lórí ẹ̀sùn owó ìbọ̀bẹ́ èyí tí wọ́n fi kàn o desiani alinsi madueke ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ epo rọ̀bì nílẹ̀ wa nàìjíríà nígbà kan ànárí ni ó mọ̀ ti jáde sí bọ́ńbọ́ bí ó ti ń fi ògo fọlọ́run kọrin yìí kọrin ọpẹ́ wípé ọlọ́run ni ó ní tòótọ́ o kì í ṣẹ́nìyàn ó fọkẹ́ńkẹ́ ọ̀rọ̀ ń sígboro ayé lásìkò tí wọ́n ní wọ́n dá láre lórí onírú ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tó lọ́dí mọ́ gbígbowó bọ̀bẹ́ ó ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn the cable bó ti ṣẹ̀rí ẹ̀ lójúmọ́ tòní wọ́n ní alice madueke ọ̀hún nílé ẹjọ́ èyí tí wọ́n pè ní southwark crown court lẹ́yìn tó ń bẹ ní ìlú london ní ilé ọba united kingdom ìyẹn uk ni ó mọ̀ dá láre o lórí àwọn ẹ̀sùn olóǹkà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ léyìí tí wọ́n fi lọ ní gògóńgò tó níṣe pẹ̀lú owó ìbọ̀bẹ́ wọn ni ìdájọ́ ọ̀hún ló wáyé o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tílé ẹjọ́ ọ̀hún tí wọ́n jókòó jíròrò lórí ọ̀rọ̀ náà ní ọjọ́rú ọgbà balance rẹ̀ ló ní ṣókí the nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní eléjìrẹ́ o.
0: alright ọlá ló padà kọni lówùúrọ̀ tòní tó ní ọlọ́run kì í ṣènìyàn
1: juju
0: ló kọ the cable ọmọ gbámú lówùúrọ̀
1: afrojuju
0: ló kọ the cable mo gbámú lówùúrọ̀ tòní ọlá kì í ṣe wáyà iná naked wire ìwé ìròyìn ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ìròyìn tí mo gùn lówùúrọ̀ tòní ìlú àbújá náà mo mọ̀ gbédè tó padà fohùn lédè wípé àgbàlagbà bí ò bá lè kẹ́hùn sọ̀rọ̀ yóò mọ̀ padà kẹtàn sáré bẹ́ẹ̀ ọ̀rọ̀ kéré ní bí ò bá lè kan yóò padà díkan ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti tako ìròyìn kan wípé ó ń gbèrò láti tún kó èdè owó orí tuntun ní ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ àti lórí àwọn nǹkan tó níṣe lórí epo rọ̀bì nílẹ̀ yìí ìjọba tẹ̀síwájú pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sílẹ̀ lákòókò tá a wà yìí ìjọba ló ṣe àfọ́mọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí àjọ imf nínú ààbò rẹ̀ fún ọdún tá a wà yìí kíní ilẹ̀ nàìjíríà pé kán fẹ́gun sí owó orí ọjà ìyẹn vat kan tún rí pé wọ́n tún ń gbà á sí owó orí ní ẹ̀ka nǹkan tó ní ṣe lórí epo rọ̀bì kan tún máa gbà á sí lọ́wọ́ amọ̀lẹ̀ nàìjíríà owó orí ní ẹ̀ka ìbáraẹnisọ̀rọ̀ láti rí pé wọ́n ṣe ìrànwọ́ tówó tìjọba na àmọ́ ìjọba fi lórí lẹ́lẹ́ pé ní báyìí lákòóta wà yóò ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tiẹ̀ sílẹ̀ wípé àwọn ògbèrò rẹ̀ ní kébù ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ọ̀la.
1: eléjìrẹ́ bó bá sì kù lọ́dọ̀ rẹ̀ o lè sáré re kúrò lórí ìkọ́ pápá àpábí ọgá ọ̀bọ̀ bó bá ti tán já máa lọ sábàlá kejì ètò yìí bó ni.
0: jẹ́ ń sáré mú méjì yìí mọ nigerian tribune ni wọ́n ní àjọ inec fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùdìbò tó jẹ́ pé wọ́n lé ní mílíọ̀nù kan òní wọ́n ti gba káàdì olùdìbò wọn ní ìpínlẹ̀ èkìtì ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta yìí ní ìpínlẹ̀ ọ̀hún. ọlá
1: ọ̀dà ẹjẹ́ máa lọ tààràtà sí abala kejì ètò ìtàpẹ́ ní abala lámẹ̀ ètò aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé kọ́sítọ́mọ̀ dáadáa wa ní gbogbo ọjọ́bọ̀ báyọ̀ ọ̀yọ̀ thursday dókítà abdulkari jimo ẹ̀dùn tí wọ́n wá láti university of ìlọrin better by far ó ta wọ́n yọ fíofíò àwàdà kọ́ kèrè mí kọ́ o ọlọ́run ló tó bẹ́ẹ̀ ẹ sì gbà bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn náà ní lámì ìtọ́ wa láàárọ̀ tòní ọ̀gá àgbà ní hod ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú àwọn gangan ni wọ́n máa bá wa pẹ̀kẹ́ lu fojú sùnùkùn wo àwọn kókókókókó léyìí tá a mọ̀ náà ń bẹ̀ síwájú wọn ọ̀gá akọrin
0: kakọ ọ̀tọ̀ wọlé
1: afro ọ̀tọ̀
0: òní ẹ̀sìn.

0: tóò ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kẹ̀hìndà mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ kwara abala kejìlé tàpẹ̀ ní abala lámẹ̀tọ́ ajálóhun ti wà níkàlẹ̀ àwọn náà ni ọmọwé abdulkareem jimoh
1: ẹgbẹ̀rún tó ń jẹ adarí tí wọ́n ti ń kọ́ nípa ìgbà tó ní ṣe lórí ọ̀rọ̀ òṣèlú political science ni pásítọ̀ ayinlọrin nípínlẹ̀ kwara ó ta wọn jọ fi òfin
2: òfin
1: láti fún páwọn yòókù wọn wọ àwọn nága wọn ló pè ní
2: ọlọrun ló tó
1: ọlọrun ló tó lára kó ta wà yìí akéfẹ kojúmọ ọmọwé ẹdùn.
3: Ẹ ṣe ga o. Mo kí gbogbo ètò tó ń gba káàkiri àgbáyé pé kí tá à ń gbọ́ra kò ní di o.
2: Abiolong.
1: Ẹ jẹ́ ká kan lu agbami ètò àmọ̀wé ẹ̀dùn. Ká lọ sọ́tò níbi látọwọ́ àwọn igun àwọn aṣòfin tó kéré nílé ìgbìmọ̀ aṣòfin ṣòfin lẹ̀ yìí. Wọ́n ní ìṣàkóso Ayọ̀bọ́lá Tinubu ó ti dágun ńlá pàápàá jùlọ sí ọ̀rọ̀ ètò ààbò àti wípé ó mọ̀ ń finá mọ́ àwọn olóṣèlú alátakò láti ọwọ́ ẹ̀ka ìdájọ́ kí n bí yín báyìí kọ́kọ́ kẹwò náà ṣé ààrẹ tinubu ojú tó fi ọwọ́ tó fi múra bò ojú ilẹ̀ fìwọ̀n tí ń ṣe ń járamọ́ra àwọn ọ̀já kúnra tó.
3: Wẹ́ ó sì ní láàánú pé láti ìgbà tá a ti ń bá ètò ààbò yìí yí ọ̀tìnà instead kó wálẹ̀ sí ó dàjẹ́ pé bóyá wọ́n tún ní lékelekun ni ká tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ síwájú mo fẹ́ ká mọ̀ yìí pé àwọn tó ń ṣiṣẹ́ aláàbì yìí terrorist bandit múyẹ̀sàlẹ̀ àwọn yìí wọ́n ní strategy tí wọ́n ń lò lára strategy tí wọ́n ń lò wọ́n máa expect result now result tí wọ́n ní tí wọ́n ń rí báyìí ara target wọn náà ni láti máa rí result kí ni result à ń sọ ò ní pé wọ́n kẹ́yìn aráàlú àtijọba papọ̀ wọn fẹ́ rí sọ fún aráàlú pé ìjọba tẹ́ gbọ́kànlé wọn ò tó gbọ́kànlé kò sí tí wọ́n lè fi ṣe láti pé wọ́n dáàbò bò yín so ara target wọn ni ó dàbí pé wọ́n achieve láti create the tension between the citizen and the government most especially ti government fúnra rẹ̀ tó bá kọ̀ láti ṣe nítorí kó ṣe ní kíákíá so wọ́n jẹ́ kí àlàfo yẹn ọmọ wà ńlẹ̀ láti máa rí so láti rí pé àwọn minority tí wọ́n wà ní national assembly wọ́n rí irú eléyìí sọ of course ní tí wọ́n sọ yẹn wọ́n gbẹnu aráàlú sọ ni ẹni tó bá kàn ló mọ̀ gbogbo tó ti ń ṣẹlẹ̀ káàkiri ní nàìjíríà lénìí ní tí àwọn minority yìí ń sọ òun ni tí wọ́n ní lẹ́mìí láti sọ pẹ̀lú ìjọba wípé ìjọba ò sí ní tẹ́bí kí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ òun ló fà ti fi rí báyìí taba wo trajectory ta wo history insecurity in Nigeria a rí pé ìgbà tí máa ń ga jù òun ìgbà tí election approach so unfortunate tá a ti rí rí fi ìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn olóṣèlú ni wọ́n ń lò wọ́n nígbà yẹn ni láàrin ara wọn bóyá wọn kọ́ but a ti rí láti fìdí ẹ̀ múlẹ̀ pé tí election bá ti ń bọ̀ wá ní general election peak kínní yìí in máa high so òun náà ló fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí reaction ta expect látọ̀dọ̀ ìjọba àpapọ̀ and even state tó ti ń ṣẹlẹ̀ àwọn aráàlú àrí reaction yẹn we know insecurity complex issue ni and nítorí pé ó jẹ́ complex issue complex approach náà ló require but this notwithstanding àwọn aráàlú fẹ́ rí pé ìjọba ń tara pẹ̀lú àwọn bá wọn ṣe ń filẹ̀ lọ́nà wo for instance n tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yẹn ní pàjáwìrì yàtọ̀ sí ètò tí ìjọba ń ṣe lábẹ́nú láti rí pé wọ́n dá àwọn ìyípadà pẹ̀lú àwọn security agencies wa wọ́n expect bí bàbá nation àti ìyá nation kí ààrẹ tara gidi kó sì débẹ̀ yẹn láti àwà pẹ̀lú yín àsìnṣiṣẹ́ kó sympathize pẹ̀lú wọn ìfàtọ́ a mọ̀ ibi tí wọn wà náà ní asurok ó sì ṣe kó sọ fún ipá àwọn sympathize tá a sì gbàgbọ́ but physical appearance wọn níbẹ̀ yẹn yóò tún mú àwọn èèyàn calm yóò sì ní ìgbẹ́kẹ̀lé fún àwọn èèyàn pé ìjọba ò sàn.
2: ṣùgbọ́n wọ́n fi gẹ́gẹ́ bí ìròyìn ti fi léde wọ́n ní wọ́n gbé àwọn ìgbìmọ̀ alágbára kan dìde léyìí tí ó ṣe àkóónú àwọn tí wọ́n jẹ́ aṣojú ìjọba àpapọ̀ tí wọ́n sì lọ ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ọ̀yọ́ ṣẹ́yìn ò rí pé ọ̀kan lára ìgbésẹ̀ tí a lè kan sára sí náà ni ìjọba àpapọ̀ gbé.
3: Wọ́n gbìyànjú chief of staff national security adviser ati awon kan meji meta kan ani won kun gban yi ti won lo igbiyanju na ni bo ko ba dabi bi ka re funra re kun tara kun wa be o si si kara lu kinu wo dun ki awon tan soro loni yi kon ma ruru eleyi so agbagbo ipe abiamo ni won a si nigbagbo ipe won o sun lire e but a fe kun je ki ara lu omo lona ta bi kun fi mo ipe awon osun lire awon gbiyanju lire o se ri ni
1: mi ba ni kin bi ba omo we do ibere ti mo lore fe ke so da benko ni igbiyanju arere tabo ni jara ko ta wa yi egbe so di won me wa lo poju
3: atayin te n biri atawon ti n fi la kai ba lo nile ba se salaye pelu igbese ti won gbe die die yi o ye kun kaliko mo iwon ti won fi won si ti wa ni ka salaye igbese ta ri pon ti gbe leleyi o wa ku fun ara ilu atawon to kan gigin gangan lati so pe ah igbese yi ibi to ya den but ati so si waju tele tele a gba pe won gbegbese labele ipe oro security insecurity yi ke de se ti e ma n fe loju kaakiri komo di pe igbese ti won gbe yan to expose e agba pe won o simi lire o ko ba daju to ye pe won fara taju eleyi lo ara ilu o ba mo ipa o se se ki won gbegbe ise ni abel ton kwa won
1: nkan to je ki ma mi bere yi ni pe awon kan ni awon alatako pe won ko wo se lu bo ito abo ni wi pe won ni so kankan pato to tu je to ni sori yo pe ye ki joba se lori ito abo be awon kan na won to wa joba na ni 2015 fe gba joba na awon na lu nkan ito abo bayi na lati ri pe won fi gberu Jonathan na le ni lateyin tori pe ara afojusun APC gba na ni meta won ni oro aje eto abo ati won adekun ajebanu kan so ni awon kan na oru se latako pe won fe ma lo oro atabo yi lati ma tabo ko joba ni pa won gbo so kan to ni tumo se ki joba se si joba o se
3: of course ni na ara emi na mo so so ji pe ara resort ti awon agbesun mi to n riti ni pe kun o keyan ara ilu pelu ijoba papo a de si soju oyin na pe ta ba wo asiku ta wa pe election tin bo wa a mo ridu nkan bayi ko je pe yo wa ni pk na lo je ki ma pere be na si mo wa pelu ti Jonathan ngba Jonathan but ogbele yi ada oroselu ni ko soro oselu ni o je ki ijoba ti wa solution si ifa ta ko soju na ma ngba wole lati se ru nkan bayi kun ti wona ti won de kun ru gugu ru nkan bayi kun si wadi won ni rinse re lati ri pe awon oloselu wo ni won lo fun oselu kun ojo kun fi won jofin ai se leyi fun joba o je ka mo pe joba na ko si nta bi kun se to ni riru abo a si ro won si waju ni e da won lo fun oselu ni won lo fun oselu ni kun si nta bi kun se ke leyi mu wa so pe
1: lẹyìn ìsinmi ránpẹ yìí ń fẹ kàn mọ àmọ owó ẹdùn kan sọrọ lórí àwọn tó ń pè ipá rẹ tinubu pípé bóyá kan mú ètò ìdìbò tó bọrọ náà tó síwájú sí i látàrí ìpèníjà ètò ààbò pàápàá jùlọ wọn àwọn àgbègbè kan báyìí tó pé àwọn ẹni sá kúrò níbẹ ní ilé wọn tán pípé irú àwọn ẹni yìí báyìí wọn ò jẹ kán láǹfà láti di
2: ìbò
1: ẹkàn mú dání
2: alẹ. Ẹ yẹ sáré lọ sówó ọkọ̀ ajé bàbá ti padà dé àti palẹ̀ ìròyìn ò
4: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
5: Ìlọrin ìpàtẹ ọjà oúnjẹ ẹlẹ́dínwó ti lè fowópamọ́ Confidence Microfinance Bank tó ti dé lákọ̀tún o. Èyí ti jẹ́ tó máa san odindi owó ọjà nígbà tó lè jàǹfààní ẹ̀dínwó onídàádọ́ta 50% subsidy lórí àwọn ohun tẹ́nu oúnjẹ gbogbo. Ìrẹsì, ẹ̀wà, ẹyin, sẹ̀móvìtà, epo pupa, spaghetti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rọrùn dọ́ba tó o bá ti fi ₦100,000 sí àpótò owó rẹ ní Confidence Bank láàrin 30 ọjọ́ sẹ́yìn. O ti lẹ́tọ̀ọ́ sí ìfà ìdínwó owó orí ọjà fẹ́bí rẹ. Download Confidence Microfinance Bank app lórí Google Play Store tàbí App Store kó o ṣí àkáǹtì rẹ lónìí kó o máa fowó sí lójú ẹsẹ̀.
6: Gbọ́nà tí ń bá wá ní àkáǹtì ń bẹ̀ nǹkan.
5: Ìwọ náà ríra ṣùgbọ́n àwọn tó bá ní ojú fà gọbọ̀
6: ẹ. Níbo láti wá rajà?
5: Ní Banquet Hall, àdójúkọ ilé ìjọba nílọrin ìpínlẹ̀ Kwara ní Sátidé 30 June 2026. Ẹ sì lè tún rajà lórí app tẹ́wàá kó.

0: e ka bo pada sori eto yin eto wa eto e ba wa da se ni kan da amode 3.7 to wa ni lorin ni ipinle kwa lo ni pelu taiwo adeyemi alejo mi loni awon na ni malam ola itan ba lowo ti won ja ko we ore to fun egbe se lo pdp e ka ti ipinle kwa mo bi nle kan wi pe se je pe e fe fi ticket yin sofo aye pe e fe dabonu nigba ta so pe o tun ko le mu fun ipo senator ni agbo ipinle kwara pẹlú nǹkan tá à ń kan ìmọ̀ṣẹ́lú apc gómìnà abraham abrazaki olùsókò yóò kojú bẹ́ẹ̀ gómìnà wọn ní kárí ìgbórówó àti rí ìgbìyànjú wọn gẹ́gẹ́ bí gómìnà ṣóòtù kókó ìdá gómìnà mú tájọ pàdé nítorí ìdìbò.
1: fine ṣe rí ibi tí àwọn yóò ti mọ túmọ òṣèlú àwa ara wa ìlàdé yìí èèyàn lè jẹ gómìnà gómìnà ti fìgbà kan sọ pé àwọn o tíyàn bá wà nínú ilé láàrin oṣù mẹ́ta táwọn bá fẹ́ báyàn sọ̀rọ̀ àwọn ò ní báyàn sọ̀rọ̀ so ẹ sì lè jẹ gómìnà kẹ mọ́ báyàn sọ̀rọ̀ láàrin ọdún kan kò sẹ́ni tí ó mú yín àfọlọ́hún because mo lè sọ wálíà pé ọdún kejì ni tí malam abraman abrasak ti wà nípò ó ti lé báyìí tán ti lọ ọdún mẹ́jọ wọn ò lè sọ ìgbà tí wọ́n ti bọ́mọ ìpínlẹ̀ kwara sọ̀rọ̀ tí ẹ bá wa ń lọ sí house of senate tẹ fẹ́ lọ sojú ó ti pò pé ẹ fẹ́ darí ibi ìbàyẹn wọn darí ni so a fẹ́ kọ́ àwọn èèyàn mọ́ ìyàtọ́nu kéèyàn darí àti kéèyàn lọ sojú ibi tẹ́ ẹ ti ń darí gọ́vnà òpin méjì mbẹ́ gọ́vnà kan náà ni so n tó wu gọ́vnà ló ń ṣe tó bá wù yóò wo challenge tó bá wù yóò wo maraba wọ́n yé mú sí gọ́vnà sí léyìn ẹlẹ́dàá àwọn tán bá dúkìá àwọn ẹ̀jẹ̀ nìkan ló lè bí wọ́n ṣé wàá rí tẹ́ bá ń lọ sí senate àbí rep tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ síyàn láàrin ọdún kan láàrin ọdún méje nílùú yín tẹ́ ti ṣe gọ́vnà kò síbi tẹ́ ẹ lọ sójú tínú wọn ó dùn gbígbà tẹ́ ẹ fẹ́ lọ wéèsì slot yẹn ni.
0: ìbéèrè
1: ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ alẹ́ni tó ń ṣe gọ́vnà for 7 years tí ò lè bá ọmọ ìpínlẹ̀ kwara sọ̀rọ̀ tí ẹgbẹ́ wàá fà kalẹ̀ lapc póun ni ó lọ rẹpísẹ́ǹtì ẹgbẹ́ inú lọ rẹpísẹ́ǹtì àwọn ní inec tájọ dìbò tá a wá fa ẹnjìníà ọláyinka òtúkókó tí a wá fà kalẹ̀ akọ́kọ́ challenge iléeṣẹ́ yín ẹ pè wọ́n kẹ́ ẹ ní ká wá debate pé kí n náà fẹ́ lọ sí national assembly ẹ pé ọláyinka òtúkókó because táwọn èèyàn fẹ́ gbọ́ ni pé sẹ́ni tí mo ti ń ṣe wá ló fẹ́ lọ national assembly ni àbẹ́ni tóun kàn ń lọ tiẹ̀ pátátá fù ìyàtọ̀ tó wà láàrin ọláyinka òtúpópó àti malam abraman abrazak tẹ́pì sí fà kalẹ̀ bí ìgbà tẹ́ ẹ bímọ òòjọ́ pẹ̀lú bàbá rẹ ni.
0: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wọ́n á ní oṣù lẹ́mí sọ̀rọ̀.
1: ṣé ẹ gbọ́n tí mo sọ fún yín ẹ gbọ́n tí mo sọ fún yín
0: nínú tan òtúkókó mi rò pé ó gbàpò tí.
1: ilé ìbí máa sòfin ilé.
0: òtúkókó kò gbàpò tí kò díje ní kò wọlé rí.
1: ilé ìbí máa sòfin
0: gómìnà ti gbàpò tí.
1: ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ ilé ìbí máa sòfin ilé ẹ̀kọ́ ni ẹ rẹ nìkan tẹ́kọ̀ọ́ rè pé tó lọ represent tó rọ́rọ̀ sọ national assembly and I can confirm it for you. àwọn òní èmi òní kí malam abraman abrazak kan máa su èmi náà wọ́n ti gbé sàràkí lọ ilé ẹjọ́ lánàá nísìn lórí pé sàràkí sọ̀rọ̀ pé ìwé tán káàkiri èmi tí mo jọ́ ọmọ kwara central ọlá ìtàn ọba lóhùn lórúkọ mi jẹ́ tí mo wà nínú ẹnìkanú ẹni tí wọ́n ń darí nílùú yìí gẹ́gẹ́ bí gómìnà èmi náà confirm pé ẹ̀kọ́ tán níwò tó kán lọ national assembly.
0: níwòye
1: tọdọ tí
0: yín níwòye tọdọ tí
1: yín tẹ bá wá gbé àwọn àti ẹnjìnà ẹ pè wọn sẹrí ẹ mọdàbọ ara yín
0: ẹ tẹ ń sọ yìí kẹsàfàmọ lórí ẹ níwòye tọdọ tí yín sọrọ yìí
1: ìwòye tọdọ tèmi ọláìtàn ọba lóhùn mo sọrọ
0: wípé ẹkọ wọn ò tó
1: ẹkọ wọn ò tó pé kí wọn fi gbàgbàgà pẹlú ọláyinka òtúpópó
0: ebi o òfin ilẹ nàìjíríà tá à ń tẹlẹ tí nǹkan tó sọ ni pé èèyàn gbúdọ̀ wọn púpọ̀ pẹ̀lú wípé ó lọ sílé ẹ̀wẹ́ ẹlẹ́ẹ̀kẹfà secondary school wípé ó là á kọjá ẹ̀rí lásán wọn nílò
1: bẹ́ẹ̀ ni
0: mo sọ pé pẹ̀lú pé ẹni sùúrù pẹ̀lú pé gómìnà ṣe gómìnà báyìí tẹ́ pé anec buwọ́lù tẹ́ pé ìwẹ̀ ni wọ́n yẹ kẹ́kẹ́ ó túmọ̀ sí pé wọ́n àfidẹ́múlẹ̀ pé wọ́n lọ sílé ẹ̀kọ́
1: èmi ò sọ eligibility wọn o pé sẹ́ni yìí lè gbé gbà bí ò lè gbé gbà ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi o ìtẹ́ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ni pé nínú ẹni yìí àti ọláyinka òtúkókó ta ló gbó sùnwọ̀n ni o èmi wá ń sọ fún yín pé nínú òsùnwọ̀n tí ẹ máa ń gbé lọ national assembly ẹ̀kọ́ ni o mo wá ń sọ fún yín bí báyìí I'm not sorry to say ẹ̀kọ́ ẹnjìnìà ọláyinka òtúkókó si Malam Abraman Abrazak lori eto pe kiyan lo le represent eyan o da bi omo ojo te bi si baba re ni
0: ibere ni pe so tu koko sawon eyan ogoro awon eyan ni Kwara Central se won adibo fo isi koko a coin si governor
1: awon eyan oni dibo fe ni ti o leko ti o fi soju ni bi te ba ti re leko
0: eyan to se governor le meji
1: baba yi se mo pe inesisi yoruba so won ni o gbodo jo yan le meji okan lo njo won lowo yi won o ni gba komi tun lo jo won national assembly mo so laarin laarin ka otu koko ati Malam Abraman Abrazak tasiko campaign ba to e ara lu o so yi to pe won won so yi ti o pe won amele ta si lowo inesisi ni inesisi Malam Abraman Abrazak injo omo ipinle Kwara governor lo le ni
0: ko
1: sani ti o wa
0: e je pe 2023 ko ni e ko koko fe shas assembly gan egbe go pada fun
1: normal egbe le ma fun yan by the battle of zone
0: e wa ni e to je pe egbe ofun ni ticket shas of assembly yo na
1: se begbe ti wa fun house of senate nisin
0: alagbe
1: se begbe ti fun ni
0: alagbe on governor ni Nigeria alakota wa yi
1: eni to se senator lowo ni Kwara North Umar ko se kakari to fi di senator o ti senator le meji yakub dalla to se speaker wa lowo ko se councilor ri to fi di to di se speaker so iye o ni pe Malam Abraman Abrazak lu odun meje ngomina ti won o le fodun kan bara ilu soro ke wa le fe gbe won si egbe Olayinka Otupopo a challenge yin a challenge ya tu challenge yin e pe Malam Abraman Abrazak wa won ti do lu DJ ten ba ti do lu DJ o gbodo attend the challenge come a beru le ejo tan ko wa lo won ti ko wa lo lori sisi won tun ti gbe sara kin lo kan lana awa na ready lati tele won lo le ejo
0: seri
1: eje ke mi so fun yin eko Malam Abraman Abrazak te ba gbe ohun ato atu koko kale ara ilu o mo yi ti o mu laarin won eko won jina sira won eko si ni won lo national assembly
0: awon yan so fun yin pe ile Nigeria igba mi wa awon odibo won kin wo eko won ma wo electoral value
1: e ma ye yi awon oludigbo wa
0: so
1: pe mi Kwara Central mo ti wa te ba so fun mi pe a fe eko e so fun wa pe kan ti o leko lo soju wa ni
0: gomina o leko le so ba
1: kan ti o leko to won o ni to otupopo to ti popo ju ti Malam Abraman Abrazak
0: opopo gba awon oludigbo won ki nwo pe ni
1: ani e mo so ibi bai Kwara Central awa gangan loju Kwara so te ba won so fun wa pe eko o mata seni ti o lo soju wa e ridiku wa ni e so e ma ridiku wa to that level
0: yin bai o to wo kawe ju governor le so bai
1: fi mi se
0: e je ka lo so di oro omo yin fun ipo governor yen onimero Abola Kale Kawagaka
1: okay
0: nipele Kwara awon yan ni awon fe aba so pe mo
1: okay
0: an gan le so yin pe isakoso governor Fatai odun mejo yin pe kondo ni Fatai pe saraki lo wa oko odun mejo na
1: okay
0: pe baba so pe awon o fe mo sugbon won ni gaza ni an so ni pe o fe di governor ati ni pe o nso Saki dynasty o fe soji pada yen ni pe o na o se tan ati ye pe Abuja o no ti ma gbase fun ko governor ni ipinle Kwara ta won na won o fe ni ipinle Kwara mo e kan dibre ye di mu en ko lo ta e fe isan ale kesmo kin pe e ku yi kale

0: Ah, ne de lowo. E ko juma o. E ko juma o.
1: E ka ro
0: mo. Hmm.
1: O kitaru. Era fun akeeti temi.
0: Oruko yin. Oruko yin.
1: Oruko mi na Adi Yusuf lati Ifate.
0: A gbo yin.
1: Oke oba lohun. Era fun akeeti ni. Mo fe je ka tete mo ko awon ara le ni oro lati so le ri radio yin. E ti ma peju. Kiteji. Honorable Adanlaji. Osi governor ni Kwara State. Pelu go go kan to se fa awon Kwara State. Pata. Wọ́n gbé ètò àbá pé kán fi owó kówó ẹwà tẹ́ mọ̀ pé ní ọjọ́ ọlọ́kàn lọ ọ̀kanù ìkejì ọba lóhùn bíi ipe ní ètò kíni ètò láti ṣe ọmọ Kwara ìkíná kíni bọ́jẹ̀tì wọn àbí kíná tí máa ń pè kẹ́sì ṣe fún òfin kankan ṣe Kwara yìí pẹ̀lú ìjọba APC ta wà yìí ọlọ́run ní jẹ́ kan padà wá mọ́ láéláé ẹ jẹ́ kí n ṣàlàyé kíní kan fún yóò ìgbà tó ń bọ̀ wá wọ́n sọ fún wa ipe ní ìjọba mẹ̀kúnù làwọn. Gbàtọ́dé 1,000 naira number of citizenship. Citizenship is 7,000 naira báyìí. Gbàtọ́dé 5,000 naira number of acceptance school. Ó ti di 25,000 naira báyìí. Gbàtọ́dé 5,000 naira number of school. Ó ti di
0: 25,000 naira.
1: Ṣé ìjọba mẹ̀kúnù nìyẹn?
0: Ìwòye ti
1: wọ́n. Ẹ̀sìn wọ́n dáa lóhùn Fáíwò. Wọ́n kẹ́kẹ́ dáa lóhùn.
0: Àwọn APC là á fèsì sí ìbéèrè tẹ́ ń béèrè yìí. Adémọ́lá láti ga síbí. Ó ní kí n bí yín pé tẹ bá wọlé tán wọn ní ṣe wo fẹ́ǹsì tó wà ní challenge.
2: Èmi tún sọ lórúkọ mi àti orúkọ mọ̀lẹ́bí mi tí ẹgbẹ́ òṣèlú PDP bá wọlé ní Kwara State tán bá sọ àárín engineer Sulaiman Bola Kalekawu lónìí inshallah bí kúrọ́ọ̀tì láìjọ́ kejìlá gbogbo fẹ́ǹsì wọn àwọn aṣọ di modern net tí mò ń sọ yìí ni pé tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn àwọn olóye engineer wa táwọn pé àyà yín ò bó ṣe yẹ kó wà ní. Àyẹ̀báwo net kata fi demarcate challenge bridge yẹn. Net yẹn ni modern net wẹ́pẹ́ ẹ mọ rẹni tó wà nulẹ̀ ẹni tó wà nulẹ̀ yóò mọ rẹni tí ń rìn lọ. So kò ní sí pé bóyá bí aburúkọ ń ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn ẹ̀ ní rí ojú ọ̀nà ó sì wà bíjàmbá nọ́mbà ṣẹlẹ̀ táwọn yóò lè jáde. Èmi ń sọ tí wọ́n bá sọ àárín engineer Sulaiman Bola Kalekawu ní àárọ̀ ọ̀sán àwo àwọn experts ó sì wá síbẹ̀ wọn ó ṣe ta ṣe wọn ó sọ ta ṣe tí ó mùlùdà síbẹ̀.
0: ká tó máa lọ alárakú láti ọ̀fà garage wọn ní kí ajẹ́kọ̀ òtúkókó àti gómìnà wa ṣàlàyé nǹkan tó ń fẹ́ ṣe fún
2: àwọn
0: ọmọ kọ́ra sẹ́ni.
2: yóò dá abẹ́ni tó sọ̀rọ̀ yẹn bóyá ká iná pàtó ọ̀fẹ́ nìyẹn
0: agbìyànjú
2: ẹjẹ́ kí ẹjìnìá ọláyínká òtúkókó wá ẹ wá jẹ́ kí malam abdulrahman abdulrasaq wá ẹ gbé ẹ̀kọ́ wọn àti ìwòye wọn kẹ gbé síra wọn.
0: Ẹ ká lọlé.
2: Kò sí bó bẹ́ẹ̀.
0: A lè
2: bá ṣe sí ni.
0: Tó àlejò mi lónìí, àwọn ni Malam Ọlá Ẹ̀tọ́ Ọbalówó mi ń tẹ̀lé ìyíkẹ́ ẹgbẹ́ òṣèlú. Iṣẹ́ mi mò ń ṣe lórí ètò yìí, Malam Ọbalówó.
2: Kò sí bó bẹ́ẹ̀, ètò bá wù yẹn tẹ̀lé. Ẹ tẹ̀lé Danlad, a bójú rẹ̀ jẹ́dé. Tó mọ̀ kókò ní wọlé.
0: Àlejò mi lónìí ni Malam Ọlá Ẹ̀tọ́ Ọbalówó, àwọn ni akọ̀wé ọ̀rọ̀ ètò fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara. Taiwo Adeyemi ni orúkọ mi. Ó dàbọ̀.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ẹ̀tẹ́tí sí ìkéde yìí alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin east local government ambassador garba ọ̀làyínká lukman àgbẹ́lérè títako ayé sọ̀rọ̀ wípé àwọn akógunjàlú ó ní wọ́n ṣe kọlù sílé ẹ̀kọ́ ìjọba government model girls secondary school tó wà ní depot òkè òye alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ló kọ̀wọ́rìn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ àgọ́ dss nscdc àwọn ọdẹ aṣọ́gbó àti àwọn ọdẹ ìbílẹ̀ láti ṣe àbẹ̀wò sílé ẹ̀kọ́ ọ̀hún láti tanáwádìí ọ̀rọ̀ náà alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin ló ṣe ìpàdé papọ̀ pẹ̀lú baálẹ̀ òkè òye tó ṣèlérí pé ìjọba ṣetán láti gbájúmọ́ ètò ààbò agbègbè ọ̀hún alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin east local government ṣàlàyé pé ẹ̀sùn bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ òfegè ó ké sí àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin àwọn òbí alágbàtọ́ kandagunla sírú ìròyìn bẹ́ẹ̀ olùkéde bawa haruna ibrahim akọ̀wé ọ̀rọ̀ ròyìn sí alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin east local government ní òní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún tá a wà yìí

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìlọrin tako àhesọ̀rọ̀ wípé àwọn akógunjàlú yàbo agbègbè òkè òyè. Abẹnugan ìlẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Kwara pè fún ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ àwọn gómìnà ìpínlẹ̀ yìí fún lédè wípé wọ́n ṣàtìlẹ́yìn tó nípọn fún ìṣìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Àjọ NIMBRA kẹ́gbàjáre wípé oṣù karùn-ún láwọn mọ́lẹ̀ yìí kó òbítíbitì epo bẹntiró wọlé láti ilé òkèrè. Ní ilé òkèrè ilẹ̀ Amẹ́ríkà jẹ́jẹ́ láti rí pé ó gbégi dínà iléeṣẹ́ ológun orí omi ilẹ̀ Iran tí ilẹ̀ Iran bá kọ̀ jálẹ̀ láti tẹ̀lé àdéhùn tán buwọ́lù. Olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù South Africa Bruce fohùn léde lẹ́yìn ìgbà tán ni Swanee yóò lọ jókòó fún ìdíje mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìyá àgbáyé tí wọ́n ń gbà lọ́wọ́. Ẹ̀ka san akéwà pé àkò iṣẹ́ òní. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yẹn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń mú ní ké.
3: Ọ̀rọ̀ yìí ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́ kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
2: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
4: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

Eka bọ pada iroyin na re ni ekun re ileṣẹ ọlọpa leyi eka ti ipinle kọra ti tako iroyin kan to lede pe awọn akogunja lo ti gbasakoso agbegbe okeyi ati awọn be to sumo ileṣẹ ọlọpa salaye pe iroyin lo je ofege ati jade kan to lede latowo alukoro fun ileṣẹ ọlọpa leyi eka ti ipinle kọra SP Adetun Ejire Adeyemi salaye pe ileṣẹ ọlọpa lo gba iroyin pe awọn eyan ti n sa kijokijo nigba tan gbo pe awọn akogunjalu yabo ile eko girama ti awọn obirin government girls secondary school to wa ni okeoye ni kan bi aago mẹsan koja iseju mẹdogun owurọ won fi de mole pe iroyin lede pe awọn afurasakunjalu pasakoso ile eko na ileṣẹ ọlọpa tẹsiwajọ pe adari ileṣẹ ọlọpa eka okeoye loko awọn ṣe rẹ sode lati pese eto bo fun awọn akẹkọ awọn olukọ ati awọn olugbe ipinle ọhun ileṣẹ ọlọpa tẹsiwajọ pe ayẹwo ti wọn ṣe wọn fi de mule pe iroyin ọhun lo jẹ ofege kọmiṣọna fun ileṣẹ ọlọpa leyi eka ti ipinle kwara cp ojo adekimi ṣalaye to si bu ẹnu atẹlu awọn eyan to wa nidi iroyin ofege ati da ibẹru bojo silẹ fun awọn olugbe ipinle yi bakan naa ni alaga ijọba ipinle ila oorun ilorin ilorin east local government ambassador malam gaba olayinka lukman agbelere naa salaye wipe ọrọ ọhun o jẹ ofege alaga ijọba ipinle ọhun tẹnumọ ipe ijọba ṣetan pẹlu ajọṣepọ ijọba ipinle ati ijọba ipinle ọhun lati ri pe wọn pese eto aabo ẹmi fun gbogbo awọn olugbe agbegbe ọhun. Ninu iroyin miran abẹnugan ilegbimọ asofin ni ipinle kwara yakubu danlad saliu ti ke si awọn iro rẹ kan jawe sobise lati di pe wọn mu erongba awọn ti wọn sojuṣẹ papa julọ lati di pe wọn pese nkan ti wọn fẹ fun wọn abẹnugan lo fun lede nigba to sọrọ nibi ijoko ara ọtọ to waye tan gbe kalẹ lati ṣe ajọjọ ọdun kẹta ti wọn ṣe ifilọlẹ ilegbimọ asofin ẹlẹkẹwa ipinle kwara o tẹsiwaju pe awọn eyan ẹkun dibo rẹ ni wọn ti n jẹ anfanu omi to mọ iná tó lo ìtọsí ọrùn àti oríṣiríṣi àwọn iṣẹ akànni tó ti ṣe ní agbẹ gọnara abẹnugan ọhún wàá gbósùbára bá dẹ fún àwọn irọ rẹ fún ìfarajìn wọn láti nǹkan bí ọdún mẹta sẹyìn pàápàá jùlọ tán gbajúmọ ìgbàyẹgbádùn àwọn èèyàn tí wọn ṣojú abẹnugan ọhún wàá ràwọ ẹbẹ sí àwọn ọmọ ẹgbẹ òṣèlú rẹ pàápàá jùlọ àwọn tinubu ipe kan gbàgbé ọrọ àná kan sì ṣe ìṣọkan ṣáájú ètò ìdìbò tó ń bọ lọnà abẹnugan ọhún ò ní ó pè fún ìṣọkan nínú ẹgbẹ òṣèlú rẹ. Wáyí o ẹgbẹ́ àwọn gómìnà ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀‐èdè yìí ti fóun léde wípé àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn tó nípọn fún ìṣèdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Àwọn gómìnà ló fóun léde níbi ìpàdé méjì kan tí wọ́n ṣe tó wáyé nílùú Àbújá tó gbéra sọ láti ọjọ́rú tó sì pàdé ní òwúrọ̀ kùtì òní. Àwọn gómìnà ọ̀hún tẹnumọ wípé ẹ̀kan ló ìlànà tó tọ́ pàápàá jùlọ láti dáàbòbò ẹ̀tọ́ àwọn ọmọnìyàn lórí ìṣèdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún àtẹ̀jáde kan tó léde látọwọ́ alága wọn tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrazak. Àwọn gómìnà ọ̀hún ṣàlàyé wípé kanfilan léde pàápàá jùlọ fún ìlànà tán lò fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọn tẹnumọ ìpín kan kíyèsí àwọn ìlànà ọ̀hún tí wọ́n fi léde. Wáyí o àjọ ìjọba ẹlẹyẹ tó mójú tó epo tí wọn pèsè nínú odò àti nínú ilẹ̀ nìbra ṣàlàyé pé epo pẹntiró tí wọn ń kó wọlẹ̀ yìí ló gogò sí nínú oṣù karùn-ún bí àwọn alágbàtà epo pẹntiró ṣe ń kó epo wọlé láti ilé òkèrè àtẹ̀jáde kan tó léde tó jẹ́ ìwòye wọn fún oṣù karùn-ún fìdí ẹ̀ múlẹ̀ wípé ojúmọ́ kan epo tí wọn ń kó wọlé ni ó lé díẹ̀ ní jala mílíọ̀nù mẹ́ta àti àbọ̀ ó tẹ̀síwájú ìpè alákálẹ̀ tán fi léde fún oṣù karùn-ún fìdí ẹ̀ múlẹ̀ ìpè epo tán kọ́ lé sí ló pọ̀ sí i.
ni ipinle kasina ile ise olopa le ye ka ti ipinle kasina ati bere gbese lati fi panpo fin gbe awon oko to je pe won lo number oko ayederu abi ton da kan bo loguna lati dekun iwo dana ati lati ri pe won gbe gede na awon igbese to le se akoba fun eto abo igbese na lo wa ni bamu pelu ase oga agba olopa le latunji diisu to gbe kale lati je ki eto abo rese wa le se lorilede yi ege bi ile ise olopa nse wi opolopo awon eyan oni won lo awon number oko to je ayederu lati ma wu iwo dana ege bi ile ise olopa se wi latowo commissioner fun ile ise olopa le yi eka ti ipinle kasina ali fage ti ke si gbogbo awon adare ile ise olopa kan ni pe o gbese lori oro ohun ni ipinle kwara ile ise alabo nsdc ti panpo ofin gbe enikan to je eni ogoji odun ti won poruko re ni abdurahuf ambali lori esun wi pe o ba omo re omo obirin odun 14 ni ibalopo adari ile ise alabo nsdc eka ti ipinle kwara abbas unda muhammed lo fun lede nigba to so ni ilorin loni ega bo se wi afurasi ohun ni won gba mu leyin igba ton fi ton wale ti to sin gbe agbegbe alapa nijoba abile asa ni ipinle yi unda muhammed tenmo pe saju oni okunrun ohun wa farahan ni waju won wi pe omo re obirin

0: aye fele ni tooto aye soro everybody lo mo
1: be
0: aye le enikeni anybody na ma be a dupe fọlọrun oba mi alawura bi baba tin be ti omo be to ni pa ka pa lagbara lori nto da
1: ọlọrun
0: ọlọrun lo galagba alagbara tin be ti omo be lari waju ni je ejo lori eto la lan lo ala nbo ọlọrun eledua o tun pa lo ati abo wa mo orinde de loni eku lewu a dupe ti aye awon oga to ti bere ati bitori ogbon imo ati oye tolorun gbe wo yin bi agbada ko ni faya lai lari waju a dupe fun gbesi aye ba si tori gbe asi oba se ko si nti ba la ola baba to ba ti ato ma da gan gba ni lari waju seda kan be laye ti oni te ko si eda na ti oni te awa esegbe lagbaja egbo lagba lesegbe re o bere lowo mi pe kini mo to so de be pe eda kan se nbe laye ti oni ta gbogbo teda ba wo le je to ba se pe nu aye yi na lajo wa ko seda ti oni te
1: lola nabi muhammad
0: awo ri lagbaja ni gbere ga koda kikiyan e fi ile to ba debi ti o te ti o ba ti te o fe po ko ara re re ni gbo lo mesaya mo tun ti de egbo bi wa si egbo bi wa asu o je mbere bayi lari waju we are not just ruling this country we are also father of this nation o ti ranti generalizer la nígbà tí wọ́n láwọn ń lọ ni wọ́n lọ́hùn ṣé tí wọ́n láwọn bẹ́ẹ̀ ṣe sún ṣe ṣe bẹ́ẹ̀ bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ ibì kaná lárí iwájú ọwọ́ pé wọ́n bí ọgbọ́ ọgbà náà ó sì ṣe kọ́dà bí kì í ṣe fẹ́nu rẹ̀ ó ti tẹ̀ lárí iwájú tó rántí ọ̀kan jẹ́ ràn létí ẹ̀yọ̀ kan alpha are we still in power lárí iwájú o ti rántí bàbá àlímọ̀ alpha are we still in power lárí iwájú nígbà tí wọ́n láwọn náà step aside kí ó sùn kí bàbá ẹ̀gbà wá zonekan wọ́n tẹ àbí wọn tẹ wọ́n fẹ́ kọ́ ọmọ awakọ̀ tẹ̀lé bíbí ti ń tẹ̀lé bá ti ń tẹ̀ sún yẹn ni o àní kọ́dà bí èèyàn bá jẹ́ olórí olórí ìlú yọ́ tẹ̀ ẹni tó lóhùn òní tẹ̀ yọ́ tẹ̀ kì í fẹ́ kí í gbà mọ̀ ni ọlọ́gbọ́ ọwọ́ kì í fẹ́ kí í gbà ní sẹ́mi kí wọ́n sọ fún pé kọ́ tẹ̀ nìyẹn

0: wa kẹyan ma fọwọ mẹwẹ wa gbaya gbe a ni gba ọlọgbọn ti o je gba bo ba de e pada gba mọle ni
1: Ọmọ
0: mi lọ́wọ́ wọlé lónìí Latifat Ibrahim Arúwú ná. Pàkátà bro Latifa o. Pàkátà bro dùn náà ti ń gbọ́ wá. Láriwájú bẹ́ẹ̀ bá lọ́lọ́run kó fi oríjì mọ́gàjì àná tí mọ́gàjì sì ń bẹ lórí ìkàlẹ̀. Sọ ma pe n gba mọ́gàjì tò ní lóhun òní tẹ̀ mọ lágídí n ti n bá wí ní ọ̀sẹ̀ n ti n bá wí ní òsè. Yọ wa padà dípẹ́ mọ́gàjì ọ̀rọ̀ ọmọlé wọn wà ní talẹ́wí. Àwa ò wá o. Bá a bá sì débẹ̀ tí ẹ̀ bá sọ rọ́bíṣì àwọ̀ fún wọn lé sí ni o. Ìta sọ fúru wọn ni pé ọgbọ́n tẹ ẹgbẹ́ tí ìlú bá fi dàrú. Ẹyẹ àti àgọ̀ lẹ́jọ́ múlé ti ra yín. Láriwájú àwọn kan bẹ tí wọ́n mọ̀ wá bú wọ́n mọ̀ wá sọ pé ẹyin lẹ́gọ̀ọ́ lẹ́dìndínrín. Sọ yí ẹ̀dùn wù yẹn. Ó yẹ kẹ́ ẹ má gbé kalẹ̀ fún wọn ni. Bí ẹ bá ti ń gbé kalẹ̀ ẹ má gbé sí pẹpẹ. Ẹ má gbé gbóná fún wọn ni. Ẹ má fà á kó lè fà á nànà tiri fà ni. Ó rí wọ́n sọ fúru àwọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú ilé titi wọn, àdúrà ni wọ́n ń ṣe fúru ẹni tí wọ́n lọ́gọ̀. Láriwájú irú ẹni bẹ́ẹ̀ gọ̀ gbogbo ayé lọ́mọ̀. Àmọ́nú ilé rẹ̀ túbàtúṣẹ́. Iṣẹ́ rẹ̀ túbàtúṣẹ́. Àárín òun ará ẹbí àti ọ̀rẹ́ ó túbà ó túṣẹ́. Ọ̀dà ṣé ìwọ ò tí ì rí nínú ọ̀rẹ́? Ẹsẹ̀ ni a sọ fún àwa ò lè sọ bàbá pé yàtọ̀ ọba wí fún un torí kì í fẹ́ kì í gbà ni. Sọ ọmọ pé ọmọlúàbí kọ́ ni wọ́n pè ń. Bọ́dà bọ́ bá ní pọ̀n bọ̀nbọ̀n tí wọ́n ń ṣe fún èèyàn bọ̀nbọ̀n. Ọlọ́gbọ́n tí wọ́n mọ̀ sọ náà ni pé wèrè kéré kan sọ pé wọ́n kì í ṣe pé èmi gẹ́gẹ́ ráhùn o. Bí wọ́n ti bàjẹ́ sọ sáà pé ọlọ́gbọ́n kan ò ní gbẹ́sẹ̀ rẹ̀ lẹ̀. Òun tó lóun gbá nínú ọ̀rọ̀ wọn yóò ti dòmùgọ̀. Ọlọ́gbọ́n ò ní wá rí ẹ̀wù kọ̀ sọ́gbẹ́sẹ̀ ò ní bù jẹ. Bẹ́ẹ̀ wí fún ẹ gbà tẹ́lẹ̀. Ẹgbẹ́ ìrìn tí ń kó wá ìjà máa gbà á. Òun wàá ṣe bóun ṣe dáadáa. Ìjọ tó bá rò péré dáadáa ló wọ́n jẹ. O rí èrè wọn ò ní fẹ́ wọn ò ní gbà iná ni ó jẹ. Létí torí pé kọ̀tẹ̀. Láriwájú sẹ́nì kan gbọ́n tán ni ó rí bẹ́yẹn bá sì wà lóun gbọ́n bọ́ ọ bá gbọ́n títí tó ọfà gbọ́n solé ó rí bọ́ ọ bá gbọ́n bí ìkànnì jẹgbọ́n ó rí gbogbo ohun tá à ń sọ yìí bọ́ ọ bá ti ní mi ò ní tẹ̀ gbogbo ohun tó wù kọ́ dà kọ́ jẹ́ ó rí mi ò ní tẹ̀ wàá tẹ̀. Irú ẹ̀ bá kó mọ̀ràn lọ́dọ̀ rẹ̀ láriwájú ẹ bá ti gbé mọ̀ràn dé yóò ní èmi ni mo gbọ́n jù lọ ni wọ́n ń fún èmi ní mọ̀ràn. Sọ àmọ̀ pé bó ti wí sojú àwọn kan ló fi wí. Àwọn náà wọ́n lọ lè sọ fáwọn èèyàn. Àwọn náà mọ̀ wá retí ìjọ tí wọ́n wàá sọ pọ́n akọrin àmìrin ìjọba fún. Káyíndé tí olódùmọ̀rẹ́ bá túnde aróloko bí agogo ẹ̀jọ̀ ọ̀gbìn. Àní mo tún gbé díẹ̀ farabalẹ̀ ẹgbẹ́ ọbí wá sí ẹgbẹ́ ọbí wàásù ìkọ́ ológun ọ̀la. Àwọn náà wọ́n wà padà mọ́ ọkọrin mọ́ orínú mọ́ orójú mi ọ̀rọ̀ kàn mí. Dẹ́mọ́ mọ́ wà. Bẹ́ẹ̀ ó ti gbàgbé pé ẹni tí wọ́n ń pèlé èèyàn èèyàn náà ni. Ọ̀sán àti ní tí mo fi bẹ̀rẹ̀. Àwọn kan láyé fẹ́lẹ́ àwọn kan láyé lóyún àwọn kan láyé sòro àwọn kan láyé lé. Láriwájú sọ wá rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí kálukú wọn náà lọ́mọ ńgbà tó bá dìgbà tí wọ́n bá kọrin àmìrin ìjọba fún. Èèyàn sì burú tó bẹ́ẹ̀ gẹ́ Jésù jẹranko lọ. Gbogbo ẹ̀dá tó lóun ò ní tẹ̀ gbogbo ohun tó bá wù kọ́ jẹ́ láyé èèyàn olúwa rẹ̀ ń bọ̀ wá tẹ́ ni. Sọ mọ̀ pé èèyàn burúkú lọ tí mo wí. Pọ́ ọ bá fokùn sẹ́ran lọ́rùn láriwájú.

0: Hello.
1: Hello.
0: Ẹ̀kasàn.
1: Ẹ̀sà.
0: Yes.
2: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. Ó yìí wá dùn náà mọ̀. Ẹ wá bínú ká àdá di ọmọ ayú. Wọ́n máa mọ wá bí wọ́n á dá mọ́ ni. Ee dóhùn mọ̀, ee dá mọ̀, mo ti. Mo rò pé mo dá mọ̀.
1: Ẹni tí ò bá tẹ̀, yóò padà tẹ̀.
2: Yóò tẹ̀. Yóò tẹ̀. Yóò tẹ̀.
1: Ṣé yóò bá gbọ́ collection tó ń kọ̀ lẹ́tẹ̀ tó ṣe.
2: Tí ó ṣe
0: pẹ́pá.
1: Padà tẹ̀ ni.
2: Ìyọ̀jánu.
1: Ó ṣe jẹ́ ni
2: rẹ̀. Wọ́n dá nǹkan rẹ̀ rò jẹ́ ni.

0: lọ́wọ́ bá ti ń ṣètò yìí bábọ́mọ́ àti ẹ̀mí mímọ́ ti ṣetán o.
1: ẹkùn ọ̀rọ̀
0: láti yanjú gbogbo kò ṣeé ṣe.
1: fún wa.
0: ẹ̀yin náà ò kíyèsí.
1: ó yẹ sí o.
0: bọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan nínú ìpàdé àdúrà kan.
1: ó yẹ sí o.
0: ìbí ẹ ti mọ̀ bí ọwọ́ ọlọ́run yóò ṣe lágbára tó níbi ìsọjí yẹn ẹ kíyèsí àkòrí tó bá fún
1: wa. ẹkùn ayọ̀.
0: ẹ gbọ́n tó wí fún wa lóṣù yìí ni. lónìí.
1: ó sì.
0: ó ní gbogbo àsọtẹ́lẹ̀ rere.
1: fún wa.
0: èyí tó ti hángì fún ọjọ́ pípẹ́. lòun yóò ṣe yóò sì wá sí ìmúṣẹ.
1: ó yẹ sí o.
0: ìsọjí eléyìí kì í ṣe èyí tí wọ́n gbúdọ̀ ròyìn rẹ̀ fún òyìn àfikún mójú rẹ̀ débẹ̀. kí wọ́n náà wá fi ohun rẹ̀ ké pe orúkọ olúwa. ó dá mi lójú pé yóò gbọ́ tiẹ̀ yóò gbọ́ tèmi. yóò sì gbà wá lágbàtàn. bọ́láyọ̀ láǹfààní láti sọ fún yín pé àwọn ikọ̀ àti ìdíjú olódùmarè wọn ti darapọ̀ mọ́. bàbá wa nínú olúwa special apostle ajayi ọkà sanmi wọn bẹ lórí ètò. tẹmọ ikọ̀ àti ìdíjú olódùmarè. bàbá wa nínú olúwa wòlíì moses adémọlá. ẹgbọ́ mo fẹ́ kàpútì rédíò yín gbagbagba lásìkò tá a wà yìí torí pé òní ọjọ́ tí ọlọ́run ti ṣètò láti bá ayé wa pàdé ní ọ̀nà ọ̀tọ̀ lọ́nà tá a fọkàn sí torí pé gbogbo èdè yóò já afọ́jú yóò ríran òdì yóò gbọ́rọ̀ àgàn yóò di ọlọ́mọ àwọn iṣẹ́ àmì àtiṣe ìyanu tẹ́ ẹ̀fọ́kàn ọlọ́run yóò ṣe níbi ìsọjí fata àtòní ẹjẹ́ ẹ máa ń fele yìí kí bàbá wa special apostle ajayi ọkà sanmi káàbọ̀ sórí ètò fún ti àkókò yìí bàbá yẹ kú dédé àsìkò yìí sá o.
2: ẹ ṣe pásọ wa.
0: ẹ ṣeun sá.
2: ẹ ṣe kú gbogbo ìgbà wa.
0: ọlọrun ni sá.
2: àdè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń gbọ́ wa látijọ́ monday tàti àtijọ́ sunday tàti bẹ̀rẹ̀ polongo ètò tòní.
0: olúwa ṣeun sá.
2: nílò ọlọ́run sọ. pé gbogbo ohun tá a ti gbogbo àsọtẹ́lẹ̀ tó ti sọ tẹ́lẹ̀ sílẹ̀ ayé wa láti ìbẹ̀rẹ̀ wa. gbogbo ẹ máa di ṣíṣe.
0: àmì lúkọ jésù.
2: ìwọ mú ìgbàgbọ́ ẹ dání. àwọn kan ti ń dé ṣọ́ọ̀ṣì ká tó máa wọ̀ ní sìn.
0: gẹ́lẹ́ ìjọsìn lọ́wọ́lọ́wọ́ báyìí. kábíyèsí o.
2: kò má lọ pé nígbà tágo mẹ́rin gbọ̀ngàn bá lùkù tó máa wọ̀ lò gbéra gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ filẹ̀ tọ́lọ́run la fẹ́ ṣẹlẹ̀. kí a tábà ti ń ṣe tọ́lọ́run dandan ni pé.
0: kò ṣe tiwa náà.
2: ó dẹ̀ ti sọ fún wa pé gbogbo nǹkan tá a ti ń gbò látijọ́ ẹ̀ ó máa di ṣíṣe lónìí.
0: àmì lórúkọ jésù.
2: gbogbo ìdíwọ́ ìdènà.
0: àmì lórúkọ jésù ẹyìn mo ṣe ń bọ̀ wá sọ́dọ̀ bàbá wòlíì moses adémọlá torí pé bó bá ṣe é ṣe a máa gbé ìpè lọ́kọ̀ àwọn ọmọ bá mi sọ tẹ́lẹ̀ súre fún gbogbo àwọn tó bá ń pè wọlé ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ báyìí aago mélòó ni ìsọjí tòní yóò bẹ̀rẹ̀.
2: aago mẹ́rin àbọ̀.
0: aago mẹ́rin àbọ̀.
2: láti máa bẹ̀rẹ̀ sí ní àti aago mẹ́rin gbọ̀ngàn ti bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣe sọ́nù sàmúyọ́ tí ń wà ní church. bẹ̀ tó mìíràn mí láti aago mẹ́rin láti máa kọ àwọn olórin àwọn.
0: harmony brass.
2: harmony brass awareness singer seraphu singer gbogbo àti bẹ̀rẹ̀ sí ní kọrin fún wa. kó tó di aago mẹ́rin márùn-ún ìṣẹ́jú márùndínlógún tí ètò gbọgbọgbọgbọ máa bẹ̀rẹ̀.
0: ọ̀dà.
2: so kò sí pé adébẹ̀ ìwà pé there is no dull moment. the moment ẹ bá ti ń fẹsẹ̀ bọ́nú ọgbà wa ẹ̀mí mi wọ́n ti take over.
0: hallelujah hallelujah. ọ̀dà ọdún yìí mo ṣì wà mí ò ti kúrò ń bẹ̀ òní ni ìsọjí alágbára yóò wáyé gẹ́gẹ́ bí a ti ń sọ láti bí ọjọ́ bí mélòó kan. àwọn mi ṣe pé ibiṣẹ́ ni wọ́n gbà wá síbi ìsọjí tòní ẹ̀yin lè mọ ìtì gbọ́ tẹ́lẹ̀ kó máa gbọ́ fún ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀yàn bá ń bọ̀ kí ni olúwa pa láṣẹ fún wa pé ká mú dání fún tòní.
2: gẹ́gẹ́ bá ṣe ń sọ láti ìjọ sunday ilé ìta fẹ́ ṣe lóṣù ilé tó yìnbọn ń pè ní special.
0: kí ni
2: àkànṣe nítorí pé ní oṣù tí ilé ìta fẹ́ ṣe lénìí láti ní àná pé tẹ bá ń bọ̀ gbogbo iṣẹ́ kíṣẹ́ tẹ bá ń ṣe tí ó ń fún yín lówó tó ń mú ìgbà yẹn gbádùn wá bá yín.
0: níṣẹ́ tó bófin mu.
2: tó bófin mu ni o ẹ mú kan náà nǹkan tẹ ń lò. jẹ́ kàntín ni wọ́n jẹ́ iyọ̀ lẹ́ máa mú dání wọ́n jẹ́ spoon lẹ́ anything tẹ mọ̀ pé ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó wà lọ́fù. ẹ mú dání wa a wà lórí ẹ̀ special ni special.
0: àkànṣe ìsọjí ni tòní.
2: so ẹ máa wò pé àkílà ẹ mú dání ẹni tó jẹ́ pé tó lè gbé bí generator àbí kankan kó kọ orúkọ nǹkan tó ń ṣiṣẹ́ tó kọ sí paper kò mú dání wa lágbára ọlọ́run bí ọlọ́run ṣe fún wa ní ìran yẹn pé lèmi ó máa ṣe é ṣe ẹ jẹ́ kí gbogbo wọn mú dání wa. then gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò wa ní kérúbù àwọn wọ bàtà wọnú ṣọ́ọ̀ṣì fún àǹfààní àwọn tó ṣẹ̀ máa wá fún ìgbà àkọ́kọ́ àwọn wọ bàtà obìnrin ò dẹ̀ wọ trọ́sà wọnú ṣọ́ọ̀ṣì wa then obiṣẹ́ tó gbé ibiṣẹ́ náà máa gbà wá. ó wà ìmọ̀ràn wà fún pé òkè báyìí pé aṣọ tó wọ̀ lọ ibiṣẹ́ bí aṣọ tó jẹ́ ti ṣòkòtò ni kò mú ìró kò jìró ẹ̀ sínú báàgì mú gèlè sínú báàgì tó bá ti wọnú ọgbà wa then bàtà arrangement wà fún wa láti ta lè kó bàtà sí bọ̀ tó bá mọ̀ pé òfin kí bàtà ẹ̀ wà ń ta di sínú nylon sínú báàgì ẹ̀ ẹ̀ bá ti parí.

0: Then again, kò ní ìdí fún omi.
1: Kéèyàn mọ̀ wulẹ̀ sòpò ra omi dání.
0: Ìpèsè omi fún abọ́ náà ṣe máa ń pèsè lẹ́ẹ̀rí oṣooṣù omi ti wà nílẹ̀ fún gbogbo lílo wà fún àdúrà tá a fẹ́ gbà. Àìsẹ́pẹ́ kó fẹ́ mú special omi extra tá a ṣe kò ní ìdí torí pé lè ta fún ẹ kò ń ṣe pé ẹ kò lo kó rú ẹ àdúrà ẹ̀mí mímọ́ Ọlọ́run ti wà lára ẹ̀. Then nípa ètò ààbò àti ṣètò ààbò Ọlọ́run ti fún àṣẹ.
1: Ètò ààbò dìbí ló wà.
0: Ẹ ká máa bọ̀. Then àyè fi mọ́tò park pẹ́ gbóngbé mọ́tò.
1: Pẹ́ tá a bá ti ok ibi téèyàn lè páàkì ọkọ̀ sí.
0: Páàkì wà fún wa tá a lè páàkì mọ́tò sí. Bó jẹ́ kẹ̀kẹ́ náà ló ń gbé bọ̀ bó jẹ́ mẹ́ṣíìnì àyè wà tá a máa páàkì and security dẹ̀ wà tó máa bójútó gbogbo nǹkan tá a bá gbé wá. Ní gbogbo àwọn tó bá dẹ̀ wá náà tó yẹ pé wọ́n wọ mọ́tò wa ni àbí wọ́n fẹsẹ̀ tó yẹ pé ibi tán ní aago méje tá a bá parí àwọn mọ́tò wà nílẹ̀ tó máa dá oníkálukú padà sí ibi tó ti wá. Àwọn tó ti ń wá tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ àkànṣọ lè fún àǹfààní àwọn tó máa wá fún ẹ̀.
1: Pé ìgbà
0: pé àwọn onírúurú mọ́tò padà là èdè church mọ́tò máa gbé ń débi tẹ́tí wá ó wà nílẹ̀ even láti olùgélé láti ẹyẹ nkanrin ọlọ́jẹ òkè òyì òkè òsè.
1: Agbábíàká
0: gbogbo bẹ́ẹ̀ ni mọ́tò wà nílẹ̀ tó máa kó àwọn èèyàn lọ tó ẹ̀ kàn mú gbàgbọ́ yín dání ẹ̀dín mú kẹ máa bọ̀ nítorí pé ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbà wò ní wa ṣe ń sọ luke 145 ó sọ pé nítorí pé gbogbo ohun tó máa lè ṣiṣẹ́ fún pàtó mú gbàgbọ́ ẹ̀ dání lẹ́nu gbogbo ohun tí o ti ń wojú ọlọ́run fún.
1: Kábíyèsí Olódùmarè ọ̀rọ̀ náà lẹ ti gbóhun onínì ìsọjí alágbára yóò wáyé kò sí bẹ́ẹ̀rù kò sí fòyà torí pé Ọlọ́run bẹ pẹ̀lú wa ó sì ti ṣetán láti bá àìní wa pàdé digbí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa special apostle Ajayi Ọkásanmi digbí ni ọ̀rọ̀ ètò ààbò wà digbí ni ọ̀rọ̀ ètò ààbò wà bẹ́ẹ̀ lọ́lọ́run náà sì tún jẹ́ ààbò wa. Ẹ jẹ́ sójú òpó lé àwọn èèyàn ti ń pè lọ́kọ̀ kejì bàbá Olúwa Wòlíì Moses Adémọ́lá àwọn onítúrì fún àwọn tó bá ti ń pè wọlé mo sì ń bọ̀ wá o sọ́dọ̀ bàbá wa special apostle Ajayi Ọkásanmi 09136556952. Hello.
2: Àlàáfíà
1: fẹ́yìn náà sà.
2: Ẹyìn
1: wọ́n sí o.
0: Ẹ bá bá pẹ̀lẹ́ sà.
2: Mi
0: ò mi sà.
2: Mo wẹ́ mi gbọ́ olùsọ àdúrà mi ni ó ń gbà. Ájà mo wá mi ò wá in spirit àdúrà mi gbà.
0: Ọlọ́run
1: gbà ní kò
2: jésù. Ẹ wá tún àdúrà tún gbà fún mi ìdí àti fámìlì mi.
1: Ó yà bàbá wo lè bá ń gbàdúrà fún wọn.
3: Bàbá Godwin ẹ̀rí àánú gbà.
1: Àmì Jésù.
3: Torí pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run bíbélì sọ wípé àwọn ọmọkìnrin wọn máa ṣaláìní ibi àsìlá pa wọn. Ó wá ní àwọn tó bá wá olúwa wọn kì yóò ṣaláìní
1: ohun tó dára.
3: Ọ̀rọ̀ yìí kò ṣe mọ́ yín
1: lórúkọ Jésù.
3: Àtẹ̀yìn àti ìdílé yín ẹ ó fi ayọ̀ ẹ ó fi parí ọdún yìí.
1: Àmì Jésù.
3: Àṣẹ ìbùkún Efata tí ò ní yóò bá yín ṣiṣẹ́.
1: Àmì Jésù.
3: Kristi Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù 09136556952 ní nọ́mbà tí láǹfààní láti pèsè. Hello.
4: Ẹ káàkan sá.
1: Ẹ ṣeun sá.
4: Orúkọ tèmi ni Joshua Ajayi láti GRA.
1: Ẹ ṣeun.
4: Mo fẹ́ kí wọ́n gbàdúrà fún mi.
1: Lórí kíni yẹn sá.
4: Lórí irọ́.
1: Ó yà wá.
3: Ní orúkọ Jésù.
1: Àmì Jésù.
3: Ìrànlọ́wọ́ láti òde ọ̀run wá kó sọ̀kalẹ̀ báyìí.
1: Àṣù.
3: Ìròyìn Dáfídì sọ wípé èmi ó gbé ojú mi sórókè wọlé níbo ni ọlọ́wọ́ mi àti wá. Ọlọ́run àti ọwọ́ Olúwa wá. Ọ̀dọ̀ Olúwa ni mo ti máa ń kanlẹ̀kùn báyìí.
1: Yes.
3: Ojú ìrànlọ́wọ́ kó rọ̀ sáyé.
1: Àmì Jésù.
3: Bẹ́ẹ̀ yín láti máa gbéra láti inú ọkàn yín láti darapọ̀ mọ́ wa ní ìrọ̀lẹ́ yìí. Gbogbo ohun tẹ́ nílò ní da ìwọ Ọlọ́run kó sọ̀kalẹ̀ fún yín.
1: Àmì Jésù.
3: Jésù Kristi Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù. Ìbéèrè kan bẹ́ẹ̀ ńlẹ̀ tó ń tawọ́ tasẹ̀ lódò okùn mi tí mo fẹ́ nà ń bẹ̀ síwájú bàbá wa special apostle Ajayi Ọkásanmi ṣùgbọ́n mo sì ń bọ̀ ńbẹ̀ náà ẹja tó wẹ̀lú mi ti ń bẹ lójú ayé o. Hello. Ó ti mú yẹ́ẹ̀sì o, ẹ káàsán mọ́ o. Lórí kí nìyẹn mọ̀? Kọ́lọ́run kó wò yín sàn, ẹ bá ń gbàdúrà fún yàrá.
3: Màmá ẹ gbọ́ àkọ́rí ìrìn àjò tòní ó ní bí wọ́n bá gbàgbọ́. Mo wọnú májẹ̀mú ìgbàgbọ́ yín lọ báyìí ní orúkọ Jésù ẹ gba ìwòsàn.
1: Àmì Jésù.
3: Mo ní kẹ́ ẹ gba ìwòsàn.
1: Àmì Jésù.
3: Ní pípé ní kíkún ẹ gba ìwòsàn.
1: Àmì Jésù.
3: Bíbélì sọ ó ní gbé àkété rẹ kí ó sì máa rìn. Nínú ọjọ́ náà sí ọjọ́ ìsinmi.
1: Bẹ́ẹ̀ni.
3: Mo lọ má jẹ̀mú àyà ọjọ́ náà ẹ gbé àkété yín ẹ sì máa rìn.
1: Àmì Jésù.
3: Àgọ́ra yín kó gba ìtura.
1: Àmì Jésù.
3: Jésù Olúwa wa.
1: Àmì lórúkọ Jésù. Ẹ lọ́wọ́ ta ní tún bẹ́ẹ̀ ńbẹ̀ ẹ káàsán o.
4: Ayọ̀dẹ́lẹ́ ló ń pè láti Benin.
1: Ẹ ṣeun.
4: Mo fẹ́ kí bàbá bá mi gbàdúrà lórí àbò
1: lori ati anu.

0: e kaabo pada akase eto ona le ngbo yi ti a agbekale pa pa julo fun isoje lagbara ti o waye loni ninu gbogan ile ijo sekribu ati serafo ni tesiwaju ton be ni agbegbe muritala nilu ilorin oni ni o ti olorun ti mu oni ni ojo ti olorun ti da oni ni ojo ti olorun ti yan lati be gbogbo ayanmo wo lati yi itaye wa pada si rere gbogbo ilekun to ti fun rere ni o si le gbaragada o loruko Jesu awon baba wa oluso agota Moses Ademola won be lori eto ti mo special apostle ajayi oka sanmi awon na be lori eto to fi dori baba wa amuni brass iyen alagbajo layemi awon na be lori eto pelu wa awon yan pe eje atu welu mi tin be nbe 0913655692 ni number te lanfani lati pisi fun iko ati riju olorun lati gbadura fun yin sugba ma gbagbe o e ma so sorun edide nle wuya e ja jo pade Jesu akrisore ni bi soji toni o hello e ma ka san o olorun ni baba to ko yin
1: ni baba adibayo already bi
0: lati ti adule tin pe yi
1: oyo sit there ni
0: ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ ti ń pè yìí kílẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ẹ jọ àwọn atọ́nà wa gbè àbí wa ẹ gbàdúrà fún wa.
0: Ṣé ẹ lè rí wo bàbá? Bàbá ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára lórí Facebook.
1: N ò ní fóònù ńlá.
0: Ẹ ọ̀dà ẹ jẹ́ kí àwọn wòlíì ọlọ́run gbàdúrà fún yín gbà wọn.
2: Ẹ já gbàdúrà fún yín. Ẹ gbọ́ àdúrà tá a fẹ́ gbà yìí ìgbà tó máa di oṣù tó ń bọ̀. Oye to yin na le ti pe lati jeri
0: ami loruko Jesu
2: mo so ni oruko Olorun alaye olori ebe yin to ndun yin lokan eyi ti o dabi omi je ni oju yin o di ere fun yin
0: ami loruko
2: tori pe e gbagbo e pe ko si bi ti owo Olorun o le de
0: be ni
2: bibeli ni ti Oluwa sha ni ile ati ekun re baba e gboro Oluwa lati enu woli re mo gbe iwo nu ma je mu anu lo ki anu bere ise lori
0: ami loruko Jesu
2: e gbo lori awon omo yin e o ni kabamu
0: ami Jesu
2: ilekun ti mo ri ni waju yin yi ko ni ti ni
0: oruko ami loruko Jesu
2: anu ye e gbogbo ogun promise and fail to ye yin ka ni oruko Jesu ise ye baje
0: ami
2: e gba iranlowo tutun
0: ami Jesu
2: Oluwa wa fun omi e omi to kale ni e fata ko wonu aye yin lo te ba ti gba mumi eyin na mo polorun be
0: otan dara fun yin otan otan iwa laye olorun yo se ti yin na la se pe igba te ba fi pe losu to nbo nipa isoji eri leyin na mo wa o hello
3: hello
0: hello e ku ro lewo abi e ka asan ni osan la si wa
3: mo ki gbogbo awon eyan wa pe won ku se Oluwa
0: Oluwa ku se re
3: iya Adejuma lati ga kan ju lo nko
0: e se omomo
3: e je mo fe ka gbadura fun gbogbo ibikibi to wu kan ma mi wa fun ara laanu
0: ami Jesu
3: gbogbo awon to je n saanu mi ko ro mi ko ma se fun won
0: ami o
3: awon na ma raanu gba
0: ami
2: e gboro Oluwa latenu woli re bi e ti kede re bayi se ti gbogbo agbaye ti won gbo oba majemu yo fi ase si lorun
0: ami Jesu
2: awon omo yin won ri anu ba
0: ami Jesu
2: iran lowo oni kuro nle yin
0: ami Jesu
2: gbogbo awon to lo nlo fun yin won oni ku
0: ami Jesu
2: won oni saisan
0: ami Jesu
2: iran lowo oni daduro
0: ami Jesu
2: e o ri ogolo
0: ami Jesu
2: Christi Oluwa wa
0: ami ami ami loruko Jesu e won rin kan be to wa sokan mi ti ma fe ki amuni brass ka fi kade eto ti akoko yin le foto e o na iro lorin sira momo e baba ti fe ma lo lenu tọ́dí bàbá tí ń dé dìde tàbá tí ń dìde wúlẹ̀wúyà lórí ètò yìí àwa ń lọ síbi ìsọjí a fata ní o ẹja jọ pàdé ń bẹ ẹja mẹ́lẹ̀ èsì ká mọ̀ fi léèsì lọ. Hello.
4: Hello sir. Yes sir. Màmá David ni láti mo fẹ́ kán gbà fún mi lórí
0: o. Oya.
4: Ọlọ́run bá mi ṣẹ́gun ìdààmú lórí ọmọ.
0: Ẹ máa ṣàmì àdúrà
2: mọ́. Ní orúkọ Jésù
0: Kristi. Àmì Jésù.
2: Ní orúkọ Ọlọ́run alàyè.
0: Àmì.
2: Ẹ gbọ́ ìdààmú lórí ọmọ ó dópin.
0: Àmì Jésù.
2: Lálàá lórí ọmọ ó pin.
0: Àmì Jésù.
2: Maria Magdalene ẹ̀mí èṣù méje ló wà nínú rẹ̀. Ṣùgbọ́n Olúwa fi ẹ̀mí mímọ́ Ọlọ́run méje ó fi rọ́pò rẹ̀. Gbogbo tó lè fẹ́ mọ́ fa ìdààmú dákú dájí tó ń fa wàhálà láyé àwọn ọmọ ní orúkọ Jésù Olúwa mú kó lọ́nà
0: yẹn. Àmì Jésù.
2: Àtijọ́ àti mò ní nira.
0: Àmì Jésù.
2: Àti iná àti lò ní nira.
0: Àmì Jésù.
2: Yọ títún kó wọnú ayé yín.
0: Àmì Jésù.
2: Bí a ti wí tí ìgbàgbọ́ yín tẹ̀lé.

0: 0807-525-50 or 0810-678-8909. You can send your email to
1: adonisamericancollege@gmail.com or visit our website www.americancollege.edu.ng,
0: or better still, visit us at Adonis American College of Health Technology and Sciences, Kilometer 10, Okemesi Road, Esaoke Osun State. Adonis American College of Health Technology and Sciences, building the future, impacting the world.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Láti inú yàrá ìròyìn Dam 8.7 FM, Ìlọrin, ní Ṣókí.

àwa náà kọ ọlọ́run ọba ni torí pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọlọ́run ni máa mọ̀ wí ẹ̀dá láyé tọlọ́run ọba ni. títíláìlàmọ́ kì í àrí ìró àlá alágbára ńlá òkè gájòkè olórúkọ rẹpẹtẹ elédùmọ̀rí ọba tó ń ṣeun gbogbo lódùlódù àtòbọ̀ bí orí wọn ní ojú ọjọ́ gbàǹgbà ńlá ọba tó ni èémí inú ẹ̀dá lọ́dọ̀ títí kí ọ. mo mú ìkíni wá lórúkọ gbogbo ìgbìmọ̀ aland fm lórúkọ ẹni ànìyí sílẹ̀ lórúkọ ṣèyí jacob tó jí ọlọ́wọ́ bọ́tìnì wa ẹ̀jẹ̀ máa dúpẹ́ pàtàkì yẹ lọ́wọ́ dayo kí ló tọ́mọ bàbá bẹ̀ ẹyẹ ń kọrin wà nú òun àtàwọn olóyè wọn jọ rìn báyìí nísìnyí àwọn olóyè lọ́rẹ́ rẹ̀ báyìí àbíbò ni dayo ó ti yí ọ olóyè lóye. èmi ọmọ yín ọ̀rẹ́ yìí pásítọ̀ ṣánpọ̀ alájì ló ń kí a pé ẹ̀ka àsán ohun ẹ̀kúrò ní gbogbo bìkìbìtẹ̀ tí ń gbọ́ wa. ẹ̀yin náà ti mọ̀ pé ètò yìí ibẹ̀ là á ti mọ̀ yẹjú kókókókókókó àwọn kókó ìròyìn tó jáde nínú àwọn ewé ojú ìwé ìròyìn wa àwọn èyí tá a ti gbọ́ nínú rédíò káàkiri àwọn èyí tá a ti kà pàápàá jùlọ lójú fóònù wa àwọn tá a ti wò nínú móhùnmáwòrán àtàwọn èyí tá a ti gbọ́ àáwà mú bíi kókó bíi méjì mẹ́ta àánà ń bẹ́ ẹyọ kan sí méjì nù rẹ̀ láàwà jọ pẹ̀kẹ́ lọ́wọ́ àjọ fojú àgbà wò. ìjọba àpapọ̀ ó ti kéde èròǹgbà rẹ̀ ìyẹn láti máa ṣe ìṣàkóso ìyẹn lọ́nà tó gbà mọ́yẹ́ dárí láti máa ṣe ìṣàkóso lọ́nà tó gbà mọ́yẹ́ lórí àti máa pè lọ́nà tó gbà gùn mọ́ tó ń ti ìrọ̀rùn fún àwọn aráàlú àwọn mẹ̀kúnù láì yọ ìgbáyégbádùn àwọn adájọ́ ilẹ̀ yìí sílẹ̀. ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ló sọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ tànà nígbà tó ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ìyẹn igbákejì ààrẹ kashim setima níbi àwọn àgbà àràgbì ojúlé mẹ́wàá ilé tí wọ́n kọ́ fún àwọn adájọ́ àgbà ìyẹn ní ìlú àbújá wọ́n láwọn ṣàgbékalẹ̀ eléyìí pàápàá jùlọ láti jẹ́ kí ó jẹ́ ìrọ̀rùn fún àwọn adájọ́ ilé wa pípèsè ààbò tó mọ́yánná lórí àti ẹ̀mí àti dúkìá fún àwọn adájọ́ ilé wa. ibẹ̀ ló ti wá sọ pé wọ́n tẹ̀síwájú o pẹ̀lú ìṣèjọba rere ìgbáyégbádùn àwọn mẹ̀kúnù. ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ló sọ bẹ́ẹ̀. wọ́n bá sì yájọ́ kan wọ́n gbé kalẹ̀ kàṣàǹgbùà lọ́ba dẹ́rù bàrà lé ọ́ dẹ́rù bàrà oko àwọn

0: Wake up, feel strong, feel free with Ferrobean. In for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: Wow! Ewa jadun itowo didara ti new Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igbo ni milita igba o le mewa ti o si kun fofo pelu vitamin C DHA ni eyi ti ma mu opolo ji pepe ti ara lore o tobi ti o dun lenu be lo tun ki popopo Bobo 100 asara lore didara fun gbe re
2: Jọjà oúnjẹ ẹlẹ́dínwó ti lè fowópamọ́ Confidence Microfinance Bank tó ti dé lákọ̀tún o. Èyí ti jẹ́ tó máa san odindi owó ọjà nígbà tó lè jàǹfààní ẹ̀dínwó onídàádọ́ta 50% subsidy lórí àwọn ohun tẹ́nu jẹ gbogbo ìrẹsì, ẹ̀wà, ẹyin, semovita, epo pupa, spaghetti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ẹ dákun pọ̀ mo sì láǹfààní sí.
2: Ó rọrùn dọ́ba tó bá ti fi ẹgbẹ̀rún márùn-ún náírà sí àpótò owó rẹ ní Confidence Bank láàrin ọjọ́ sẹ́yìn. O ti lẹ́tọ̀ọ́ sí fa ẹ̀dínwó owó orí ọjà fẹ́bí rẹ. Download Confidence Microfinance Bank app lórí Google Play Store tàbí App Store kó sí àkáǹtì rẹ lónìí kó máa fowó sí lójú ẹsẹ̀.
4: Gbọ́nà tí ń bá wá ní àkáǹtì ń bẹ̀ ńkọ́.
2: Ìwọ ríra ṣùgbọ́n àwọn tó bá ní ó jìfà gọbọ.
5: Ẹ níbo láti wá rajà.
2: Ní Banquet Hall, àdójúkọ ilé ìjọba nílọrin ìpínlẹ̀ Kwara ní Sátidé ogójì oṣù kẹfà 20th June 2026. Ẹ sì lè tún rajà lórí app tẹ́wà kó oúnjẹ yín nílé ìfowópamọ́ Confidence Microfinance Bank tó wà ní nọmba 13 ní Uyidi Road Ìlọrin.
6: Confidence Bank làbúlùdùn.
2: Pé 0704-044-8737 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Confidence Microfinance Bank fún oúnjẹ tó rọjú fún gbogbo ẹbí.

ẹgbẹ̀rún mẹ́wàá tí í ṣe 10,000 àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbòlú ẹ̀ṣẹ́ rántí wọn. Ìyẹn tí í ṣe civil defense ẹgbẹ̀rún mẹ́wàá ni wọ́n fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Èkìtì làwọn èèyàn bá ní àwọn tá a lè pè ní agbófinró gan wọ́n wà nítòsí à ń bẹ̀rù àwọn agbésùnmọ̀mí nígbà wá kó ẹgbẹ̀rún mẹ́wàá tán tẹ kó lọ síbi tán fẹ́ dìbò nítorí kíni o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjinia Olúṣèyí Mákindé ló bá ní sùúrù mọ̀ lọ́gbà láti ẹ̀ ti lè ṣe ètò tí àwọn ọmọ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé tó fi mọ́ àwọn olùkọ́ ó ní sùúrù ló gbá o. Ó ní bọ́ wá ṣe kí òun gangan kóun fi ẹ̀mí ara òun sílẹ̀ gbogbo gbìyànjú tó bá yẹ àwọn ó ṣe láti rí pé àwọn ọmọ ń jáde láyọ̀ àtàlàáfíà. Èyí tá a máa fi parí rẹ̀ aṣòfin àgbà ìyẹn tó ń ṣojú ìlú Àbújá tí í ṣe ìrètí Kìngíbè lọ́ba mọ̀ sojú abẹ́ǹkù ọmọ sọ̀rọ̀ ọkọ̀ bákùn gbé ẹni ta lọ sọ sí. Ó sọ sí àwọn aṣòfin akẹgbẹ́ rẹ̀ tí í ṣe sẹ́nẹ̀tì ìyẹn Lábújá ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin táwọn wà Lábújá ó ní rọba stáǹpù lọ̀pọ̀lọpọ̀ àwọn ó ní tí egun mọ̀ ẹ́ lé sí ó ní pé kí ìjọba àpapọ̀ fẹ́ yáwó káwọn sáré buwọ́lù ó ní ọ̀pọ̀lọpọ̀ àpò ara wọn náà ń dù òun kálukú ò lọ láti lọ ṣòfin tí ó ran ìpínlẹ̀ àti ìbílẹ̀ rẹ̀ tí ó ràn lọ́wọ́ èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ ìrètí Kìngíbè ló sọ bẹ́ẹ̀. Lónìí kíni tá a wá fẹ́ dá sí ọ̀rọ̀ ezekwezele kan làkẹ́lù ó ní àkókò tí orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ìjọba àpapọ̀ tí wọ́n ń ronú láti dá ọlọ́pàá àpínlẹ̀ sí nírú àkókò ó lákòókò ó ti ń pẹ́ tó sọ ní pé ó ló ti léètì ó ní kí ló dé tí ìjọba àpapọ̀ tí ò fi gbájúmọ̀ ń tà pé ní àtúntò pàápàá jùlọ ìpàdé confab 1999 ó ní kí ló dé tí ìjọba àpapọ̀ tí wọ́n fi yà sí ìyẹn ìta àwàdá sí lọ́jọ́ tòní ni pé ojú wo lẹ́yìn fi wo ẹgbọ́ bàbá àwa là ń gbé ẹ̀bẹ̀ fún ọlọ́pàá àpínlẹ̀ sọ wá ṣeéṣe kó jẹ́ pé ọlọ́pàá àpínlẹ̀ àwọn gómìnà ni wọ́n máa darí wọn nínú kọ́ wá jẹ́ pé ká dá ọlọ́pàá àpínlẹ̀ sílẹ̀ tàbí kí ìjọba àpapọ̀ kó ṣàmúlò àtúntò tí gbogbo àwọn èèyàn ń béèrè fún èwo lẹ́yìn ọ̀fọwọ́ mú láàrin méjèèjì 09136556952 èwo lẹ́yìn faramọ́ dídá ọlọ́pàá àpẹlẹ̀ sílẹ̀ ni tàbí àtúntò tí àwọn èèyàn ń béèrè fún lórílẹ̀‐èdè nàìjíríà méjèèjì òun náà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n bọ́ bá jẹ́ pé ẹ̀yìn èwo ni ẹ̀yìn ọ̀fọwọ́ kí ìjọba àpapọ̀ kọ́kọ́ sọ ọlọ́pàá àpínlẹ̀ sílẹ̀ ni àbí àtúntò 09136556952

ẹka bọ̀ padà láti ẹka polo ọjà wa ìkànnì diamond fm 88.7 ni o ojú wo lẹ́yìn fi wúrú pàápàá jùlọ ọ̀rọ̀ tí ezekwesili tó sọ wípé kàkà tí a fi ń gbé ìdánwò láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àtúntò ìyẹn sí òfin orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ confab tá a ṣe tipẹ́tipẹ́ olóhùn ni àbá ṣe ó ní pé bàbá dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ tí a sì ṣe àtúntò pàápàá jùlọ sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ó ní orí ikọ̀ ni ọmọ bọ́ sí wípé àtúntò ti ṣíṣàtúnṣe ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ni ọba ṣáájú ká tó dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ṣíṣà àti ṣíṣàtúntò sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà. Hello 0916

0: 556952. Na hello.
1: Oh,
0: no. Ekro le so e ba ngbo nsoke o.
1: Ekro le o.
0: Yes sir.
1: Olorun ju si mi o.
0: Ami sir.
1: O si ju ji oju la.
0: Ami sir.
1: Oruko mi ni Alhaji Abdulrahman.
0: E se.
1: Teri mo fe ko soro kan da baba dada Olorun ju la ko mo ti. Teri olopa ajile. Bula fe mo yan ya rinu wa. To fe le kanjo. Bogoro kan ni joni inu re ti o bi ta ruru Nigeria ko ye ni awon ko ti paanya o no mo se ju o mo se da ka jaba awon sawon awon se jore ta o se ti won so am ka ba la ka ba so yo mo lo pa ni e ta se gba ni ti an to ti nu bayi inu won o ba ko ta nu wa gba ba o tu wa wu film kan la ni wa le ni bi lo so bayi ti ra won fi ko lo bi kan won ko wo lo inu bo million won ve ti ra wi ti mo ko wo bayi la na ni wọ́n ló du owó sínú ẹ̀ lóhun nàìjíríà lóhun àárọ̀ ètò tó kọ láàárọ̀ yìí wọ́n mẹ́rin kan lọ́fà àwọn bára wọn owó láwà ní pẹ̀lú àtọ́ sọ́jà àti ìlú ani ẹ̀fàṣù kọ́mọ̀ wọ́n sì ń fẹ́ òun tó ẹni bàbá dáadáa ọlọ́run tó sì yóò ọlọ́run ọgbà wà lẹ́yìn ta kò sí yóò akẹ́kọ̀ọ́ wa lè dílẹ̀ àti tààrí àti ìwọ náà gbẹ̀gbọ́ nìkáhù kẹ́ ẹ̀ tí pọ̀ gbogbo ẹ̀ ẹ̀ tí pọ̀ gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ tó bá dé máa kàwé gbẹ̀ẹ́ máa lọ dé máa dínà ni ọmọ ni kò sí jẹ́ gbogbo dà ẹ̀ tó bá gbogbo ẹ̀ à ń jẹrọ ẹ̀gbẹ́ ní ìsinmá ni ọlọ́run ní balabala ẹ̀gbẹ́ bàbá yìí tó dàbọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo kàn fẹ́ fi kún bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣàfihàn yẹn lórí social media ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìtàlépè ní AI àgbélẹ̀rọ. Ẹ bá a bá rí ọ̀kan tó jù tọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ irọ́ lásán. Ẹ jẹ́ ká ní ẹ lọ́kàn. Ẹ lọ́hún.
2: Ẹ ló sà.
0: Ẹ mà kúrọ̀ lẹ̀.
2: Ẹ kúrọ̀ lẹ́sà. Ẹ fọlábí ní sọ̀rọ̀ láti gà kàn bí.
0: Ẹ ṣeun sáhùn.
2: Ẹ mo fara mọ́ ní ẹ̀sìnkò ṣe lè sọ.
0: Ẹ sáà wò.
2: Ẹ ṣe òṣèlú ń bọ̀ 2017 ń bọ̀. Wọ́n fẹ́ lò ó láti ṣe kínní ni. Gbàtí sójà máa dá sójà ìbílẹ̀ máa dá gbogbo ẹlẹ̀. Àwọn làwọn ò lè wọnú igbó ọlọ́pàá náà ló lè wọnú igbó irú 10,000 civil defence kó lọ 30,000 ọlọ́pàá kó lè kìtì torí pé wọn dìbò tán bá kóró àwọn yẹn lọ́nú igbó bí táwọn yẹn wà ń kọ́ kí ni kége kí ni ń ṣe torí pé ẹ̀yìn wọn fẹ́ dìbò ẹ wo orú àwọn ẹ̀mẹ́rìsì pàṣẹ tí ó wà ní èkì tán bá wá kó 1,000-10,000 lọ́nú igbó tán lọ rẹ́sù àwọn ọmọ yẹn kọ́ ọlọ́pàá lè bàbá dẹ̀ gbé owó tí wọ́n bá lọ gbé fún wọn ọlọ́pàá bandit gbogbo nǹkan sójà gbogbo wọn náà tẹ̀lé ẹni tí ń gbowó lọ n ò sì rí nǹkan kan ṣe sí i tó èmi fara mọ́ pé kan máa wẹ̀ dọ́lọ́pàá lẹ̀ kan gbé bàbá dọ́lọ́pàá lẹ̀ wọ́n kàn fún àǹfààní ara wọn ni kì í ṣe pé bóyá torí aráàlú.
0: Ẹ ṣe àdúpẹ́sà 09136-55562 ni nọmba tẹ máa fi dá sí 09136-556952. Ojú wo lẹ́yìn fi wo ihun tí Ezekwesili sọ ìpè kí là ń dọ́lọ́pàá pínlẹ̀ ẹlẹ́fun tí ṣàtúntò fi orílẹ̀-èdè nàìjíríà àti ihun tá a pè ní ìpàdé confab ló yẹ kó ṣáájú náà. O ní bàbá dá ẹ lọ́hún.
3: Ẹ lóò bàbá.
0: Ẹ mà kúrọ̀ lẹ̀.
3: Ẹ má padà sẹ́yìn náà báwo lẹ́sìn lè máa sọ pé àwọn nǹkan tá a wò lórí social media AI ni ṣé ẹ wá yọ pé tẹkinọ́lọ́jì ò tíì débẹ̀ ni òkú pẹ̀lú àwọn ẹni tí wọ́n lè fi fight àwọn insurgency tó wà ní ugbó pé AI ni.
0: Ọ̀dà ẹgbẹ́ mi sà mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ǹjẹ́ yín ẹ ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tán jáde lórí social media àwọn nǹkan míì ń bẹ tó yẹ pé ó ti pẹ́ tó jẹ́ pé nǹkan ọdún mẹ́ta ọdún mẹ́rin wọn á wá ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ wá sí àkókò ohun tó ń ṣẹlẹ̀ ní ìsìn láti mọ̀ fi dẹ́rù bá àwọn yẹn ǹjẹ́ ẹmọ yẹn bí. Fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń dá ìkóláyà sókè tó ń ti ìpayà sókè jù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń jáde lórí social media bá a ṣe ráwọn ètò jòótọ́ wọ́n lè sọ wí pé nù ìdá mẹ́wàá ìdá méjì péré ló jí ọ̀pọ̀lọpọ̀ tó jòótọ́ ọ̀pọ̀lukú ló ń wá followers in tá a wá fi kó ìpabara wa láyé òdi òní nu láyé àtijọ́bọ́ ọmọ bá ń rìnrìn àjò ọkàn wa balẹ̀ àwọn òbí wa àwọn baba ńlá baba wa ń fi lẹ́tà ránṣẹ́ ìgbà tó bá tó débẹ̀ láàárín nígbà tó ti dáyé social media ní ìsìn ọkàn wa ò balẹ̀ mọ́ ìtumọ̀ fẹ́ kẹ̀ jẹ́ ká mọ̀.

0: Nepal in here. 0913655692. Hello? Hello, sir. Hello. Eti wambe uja. 0913655952. 091. Hello, Emma. Yes, sir.
1: Láti Gíúsù ni Kwara
0: sí. Ẹ ṣe.
1: Àtúntò yẹn ló ṣe pàtàkì. Àdẹ̀yìn ọlọ́pàá ìpínlẹ̀ yẹn méjèèjì náà ni wọ́n fara wéra wọn.
0: Ẹ ṣe.
2: Ẹ̀lú.
0: Ẹ̀lú sà.
2: Wọ́n rí ààyè láti gbé ọlọ́pàá lọ lè dìbò. Ṣùgbọ́n wọn ò rí ààyè láti gbé ọlọ́pàá lọ bí dá kí n gbé yàn. A tún wá wí ẹ nígbà náà social media tàbí dùn tá tàbí dùn rin.
0: 0913655692. Ó dàbí ìgbà pé nǹkan tí mò ń gbìyànjú láti sọ ọ̀pọ̀lọpọ̀ wa kò yé wa tó. Wípé àsọpé tó ń ṣẹlẹ̀ social media ọ̀pọ̀lọpọ̀ òjò tọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹlẹ̀ míì ń bẹ tó ti pẹ́. Hello.
3: Hello.
0: Ẹ mà kúrọ̀ lẹ.
3: Ẹ kúrọ̀ lẹ o, Adé òye tó mú kó.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ kú ètò.
0: Adó.
3: Adó àti ìdásílẹ̀ ọlọ́pàá. Méjèèjì náà ló ń ṣiṣẹ́ ibi àtúntò tábàwò akáǹdára wa láàmú náà ni ara bí àtúntò náà lọ́lọ́pàá ìpínlẹ̀ ó ti jáde tá a bá ṣe ètò àtúntò tá a tẹ̀lé àwọn ètò àtúntò báwọn ọlọ́pàá náà ni àwọn tábà padà sí region ìdí pé everybody ó mọ̀ control region ẹ̀ náà rìn.
0: Bẹ́ẹ̀ni.
3: Tábà dẹ̀ dá ọlọ́pàá lẹ̀ ọlọ́pàá yìí tá a dálẹ̀ ní fẹ́dà ìyẹn ò mìíràn pé mọ̀mọ́ fi victimize opposition bákan náà ni ó jẹ́. Ní president bá fẹ́ mú ẹnìkan ní stéètì kan tí ìbá ti tara ẹgbẹ́ tó bá tún tí ó ń ṣe lóhùn sí tó bá jẹ́ ọba ìdánlọ́pàá àfihàn ẹlẹ̀ ohun tó ń ṣe lóhùn sí tó bọ̀ tá a bá lo ètò àtúntò kọ́ńfààbù tán ṣe ẹ rí pé nínú ara rẹ̀ àwòrán tó yọ ìyá ọlọ́pàá ìpínlẹ̀ náà jáde àbí àti ìtumọ̀ ilẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun sá. 0913655692. Kí ni ìjọba àpapọ̀ ń dààmú fún pàápàá jùlọ fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí ló dé tà fi ṣàmúlò ẹ̀lọ́ sà.
4: Ẹ kú ètò sà.
0: Adúpẹ́ o.
4: Bọ́lá jẹ orúkọ mi láyé sójú.
0: Ẹ ṣe.
4: Akọ̀kọ̀ síwájú náà nípa ọ̀rọ̀ tẹ sọ lórí ọ̀rọ̀ sọ́sà mídíà wọ́n pòsì àwọn fídíò.
0: Bẹ́ẹ̀ni.
4: Mo ti ní àwọn ọ̀rẹ́ bíi mẹ́ta kan tọ́pẹ́ pàdé àtijọ́ ìtàlẹ́ àwọn ọ̀pọ̀ fídíò kan máa ń pòsì ní sítọ́ọ̀sì wọn wà láì tó ti pẹ́ ní bí ọdún márùn-ún kọ́dà mo níṣẹ̀lẹ̀ ní ọkọ̀rọ̀.
0: Ẹ ṣeun. Mo ń gbọ́ yín sà.
4: Wọ́n pòsì ẹ̀ wọ́n ń tayà fún bọ́wọ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Wọ́n lè wọ́n àwọn lè ti pẹ́ ẹ̀. Àkàn fi ń tẹ́rù bara wa ni wà láì ọ̀pọ̀ tí ń tẹ́ sọ wà láì tó rí lóòótọ́
0: ni. Wọ́n ń fi tirélà kó lọ níbo níbẹ̀ ṣoṣojú wa ṣé a lè tọ́ka síbẹ̀ nígbà wọn bá sọ pé èèyàn kan wé láwà ni ó lè ṣẹlẹ̀ nítòótọ́ ṣùgbọ́n ṣé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ṣé orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣẹlẹ̀ tó bá jẹ́ orílẹ̀-èdè míì
4: kan. ọ̀rọ̀ yẹn ti ṣe láti 2023 ni tán ti pa márùn-ún nínú mọ́tò sí ẹ̀nà báyìí 2023 wọn eléyìí ní kí ẹ ta lọ sí sọ yìí níbi pẹ́ kì í sọ̀rọ̀ ọdún ìdílé yìí náà 2023 tó ti pa márùn-ún nínú mọ́tò sí ẹ̀nà báyìí wọ́n sì gbé wá lọ́dún yìí pé mi ó tún ṣẹlẹ̀ bí àwọn fúlàní darandaran ṣẹlẹ̀ kan ni àwọn báńdíìtì ni.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. Ẹ ṣeun fún ṣíṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ yìí inú wo bá dùn kó jẹ́ pé àwa tá a jẹ́ ọ̀ tí ó dàbí ìgbà yìí pé a lè fi ara balẹ̀ wo nǹkan tá a lè mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí tá a sì pè ní social media tó yé wa dáadáa má fẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ká sì má sì wá gbọ́ ìdẹ́rùbà ó pọ̀ púpọ̀ kọ́ lọ́n kó ṣàánú wa mo ń bọ̀ ẹ jẹ́ kí n polówó ọjà ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì fm.

0: e ka bo pada lati ka polo oja koko agbeyewo oro ojo mi ni a si agbeyewo lojo mi ideruba nipa social media awon kan to joto atawon ti eso to no re kison sugbon ta pe kelu lojo mi e ta nso lowo eja te waju I dasile ijoba ipinle olopa ipinle ezekwezele lo gbon soke minister nigba kan ri lorilede nigeria ni o la se samulo nta pe ni ipade confab ati nta pe ni ilana ofin tutun to ba confab ki lode ta fi samulo re hello e kro le sir
1: wale lato pa garage
0: e seun
1: ejo bo le ni e wa lati ojo kan tin so pe kan da olopa ipinle kale to se se ti ati we no ma so pe e ka se confab confab yen lo to da tori ninu atunto ye mi o mo to wa nu e osugbon o ye ki ni da olopa ipinle ye ka wa nu e awon lo ma tan ri tan fi fowo ye confab yen sehin tori buhari o soro lori e gbogbo nkan ta to se me kunu lanfani wa ma fowo ti sehin so olopa ipinle yen da idi ni pe e ri ti awon delu awon to je ode local co-hunter awon gan ti n soro pe kan da ti nile kan lo iru awon won yen tan ba te wonu gbo won ma si bo se wonu gbo tan ru funra won ti eni ko dun bi awon won yen le wonu gbo ikuku se pe tan ba da olopa ipinle ka olopa federal ni rise se mo sugbon te ni nkan to n sele orede ni pe owu jije lo n fa ki ni won yi wa ro pe yo gba je lenu awon olopa ko si ri be ẹyọ ẹwọ àwọn ológun wọn ti ń ṣiṣẹ tó síbẹsíbẹ wọn àjẹ títẹ wọn yọ àwọn tí ilé ìtàn bá tẹlé wọn wọn mọ korokoro ẹjọ tẹnu lẹ náà ń kó àwọn èèyàn sí látọjọ ní ọyọ state tó bá àwọn ọlọdẹ tó ń wọnú ogbó tán ń sọ ọdẹ gbogbo ibi tó wù káwọn èèyàn wọn wà wọn á ti rí wọn látọjọ yìí tó ó dàbẹ ni pé nǹkan tó ń ṣẹlẹ lórílẹèdè yìí tọ bójúbójú lé àwọn olùwọn ṣe fún ọwọ ọlọrun ó tún àṣírí wọn torí eléyìí ó kì í ṣe nǹkan tó yẹ kí ẹni tó ń ye sọkùn technologies òótọ́ ni ṣùgbọ́n èèyàn náà ni ó wà nídìí ẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Lekki nígbà ẹ̀ńsà wọn ni wọn múná lọ kíní òṣìṣẹ́ kámẹ́rà òṣìṣẹ́ fẹ́ẹ́rí ọlọ́run ó fọ́ wa mọ́ ṣe lórílẹ̀èdè kó gbà wá lọ́wọ́ wọn ó dàbọ̀ wálé lájọ kagá.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 0913655652 n tí ezekwezele sọ ni wípé kàkà tí ìjọba àpapọ̀ tán fi ń gbèrò àtàwọn aṣòfin àtàṣejúṣòfin láti dá ọlọ́pàá ìbílẹ̀ àti ìpínlẹ̀ sílẹ̀ kí lọ́dẹ tó fi jẹ́ pé ṣíṣàmúlò ìpàdé àpapọ̀ confab àti ká gbé ìlànà òfin ká ṣe àtúntò òfin orílẹ̀-èdè nàìjíríà ìgbà tó tẹ̀ wájú nú ọ̀rọ̀ ṣíṣàmúlò àti ṣíṣàtúntò òfin wa ó lè ràn wá lọ́wọ́ torí pé bí a bá gbégbèsẹ̀ láti mú àwọn ọ̀daràn nígbàgbà tí àwọn abala òfin wa kan tí ọba ní àtúnṣe nínú bí ìgbà pé orí ikọ̀ la ń fi ọ̀rọ̀ lé lórí ìdí ni ẹ̀ta fi ni pé kájọ fojú àgbà wò ká dẹ̀jẹ̀ sọ ohun tí ẹ̀yin náà rò pé a lè ṣe 0935569 52 ni nọ́mbà tí ẹ fi pé 0913655569 ẹ̀ mà kúrò lẹ̀
2: láti ló ń pẹ̀lú lọ́lọ́jẹ́
0: ẹ ṣe
2: kí ọjọ́gbọ́n tó wà ń bẹ̀rù ọlọ́run nígbà mùlákà yìí ẹ ní sì rí ọ̀rọ̀ táwa náà wá sọ táyé sì wá gbọ́ àmì sọ ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ sí gọ́mẹ̀tì wa yìí àwọn ara wọn ṣe ní ìdí ọ̀rẹ́ mi làágbé sí ìdí ọ̀rẹ́ mi gbàlájòló àwọn ara wọn gangan wọn ò fẹ́ràn ara wọn níbi tí kálukú wọn wà kó tó wà tó wọn tí wọn fẹ́ẹ́ gbẹ èyí tí wọ́n ṣẹlẹ̀ ní pé tí àníyàn wọn ò bá ti dá aráàlú gbogbo wọn máa ṣe kò ní rí ìyanjú náà ni tí wọ́n bá dá aráàlú ní tẹ̀síwájú jẹ́wọ́ àyà àwọn atálẹ́kà ń yà tí wọ́n bá bá a mójútó kò sí ìkọta náà fẹ́ dá wọlé lọ́yànjú ẹran ọ̀sà nù wà ní.
0: Ẹ ṣeun sá, ẹ ṣeun sá 0913655652 ṣíṣàtúnṣe sí òfin orílẹ̀-èdè Nàìjíríà sísàmúlò ìpàdé kan.

0: Fab tabi dida olopa apele sile ewo le yi lero wi pe o ye ki joba apapo kokon yen ju eje nwo ipe eyo kan tabi meji tori akoko wa elo elo e ti wa nbe kro leun elo ohun ye o jake je agbe ti ab 0913655692 on the number ti a fin da si oro 0913655952. Hello,
1: Ekrola.
0: Yes, sir. Oruko yin o.
1: Bola jila ti sobi.
0: E se.
1: Yo, period of years o ko se le so. I mean I agree pelu e. Even ga won tin se joba lowo awon be mo pa tan to gan lo le to Nigeria ife bo. Be won dole lati se. An ga gan dole lati se ni. An ba dole lati se ni. An na mo ko so bi tan na ni e. Bi pe ada joba ada kina tin pe.
0: Adelebari ni kan ni Diamond FM. Hello 0913655692. Hello e kro le.
1: Ma kro le sir.
0: Yes sir. Oruko yin o.
1: Ara kan yi ni.
0: E se lo ni. E se.
1: Seri oro mejeji ti e pe sile abi ki le pe.
0: Beni, minister.
1: Awon oro mejeji o se kuku won ti se pataki. Ah? Ilu ti o sofin e se o si nibe ai sofin wa to mule o fi wa o ma ki ni mulo o fi ma nsise fo loro o nsise fun buru nti to ba pe won lu fi yen dada gbogbo awon ton se ranu kiri yi won ti clear won ti pe ti pe o ke won ru awon 600 abi 700 won ko se ru awon yen ton ti so loro ton ni won se ma lo ma lo try won boya president bi so laipe ṣé ó yẹ kó máa sọ pé ó ń tra àwọn yìí èwo ló ń ronú kú wàdà ní tòótọ́ àwọn yìí àwọn tó yẹ kó clear kó sẹ́ndì wọn sọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ṣèdájọ́ wọn ẹ wo èmi wọ́n gbéyàwó tèmi o wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n dẹ̀ fìyà jẹ́ níbi tó ó tó di pé wọ́n tú sílẹ̀ hospital la gbé lọ tó fi wà láàyè dìsùn then àwọn ọlọ́pàá ìbílẹ̀ yẹn ó da torí gbogbo àwọn tí wa kò sí security kò sí kankan yẹn ni ọlọpàá ìgbì oge àwọn méjèèjì yẹn ó ṣe kókó gidigidi gan tí ìjọba ọrọ̀-ajé olóòótọ́ wọn mọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro yìí ẹ jẹ́ ká gbàgbé pẹ̀ olúwa ẹ ṣeun ẹ kó ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe ẹ̀yà wọn ni wọn gbéyàwó àwọn ṣùgbọ́n tó ọlọ́run ṣàfàyọ àwọn sanwó. Ẹ wo ibi ni a fi àdàgbà ètò ìrọ̀sí yẹn ní abala yìí abala Adelebari ago mefa si ago mefa borole lojo to ni ni tuyin to agbe lire eje ma dupe pataki lowo dayo kilu to ma baba be ore awon oloye ke ma diwo sey Jacob Akobi to je lowo botini wa loruko gbogbogbe ma lase ikane Diamond FM e lanfan lati pe mi leyin eto fun oniruru ibere epo olowo oja ati to ye ka fi kun eto ati to fe ka yo kuro nbe 08144884422 ni number Shanko Alaji 08144884422 titi ajamwe jota kupadi enyo ni kwe mino ni kwe kudegbera sianjima kachivu oruva bye for now.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ni kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré àti ládìdùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ṣe eh amọ kujijiwo ilu ṣugbọn omo luwa na ni koda esi kan na latujọ ni e wo
1: je ka bo lasiri je ka gboju nbe
0: eh asiri e ko gboro tun loju ewe
2: he edu eje arunu jinle o se mo ere wa abaje ati ipinu odi ko mara ale eleyi oju saaju a beere fun akoyawo fun awujo adede to da to ba ri nkan ti o boju mu awon alase to to leti
3: oro yi lo ndete ti gbo yin lati ikoni diamond 88.7 ilorin
4: láti inú yàrá ìròyìn diamond 88.7 fm ìlọrin ìròyìn àgbáyé.
5: ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin tako àhesọ pé àwọn akógunjà ló ti gba ṣàkóso agbègbè òkè òyì. Ìlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí bẹ̀rẹ̀ gbèsè láti ṣe iléeṣẹ́ aláàbò dss láti di fún ìpìyàmọ̀ àwọn owó fún.

0: ìlẹ́gbẹ́mọ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti fagilé ayẹyẹ wẹ́jẹwẹ̀mọ bó ṣe pé ọdún mẹ́ta ṣe ìfilọ́lẹ̀ ìlẹ́gbẹ́mọ aṣòfin ọ̀hún látàrí ìpèníjà ètò ààbò. Ukraine ti ṣe ìkọlù alágbára sí ilẹ̀ Russia. Ikọ̀ United bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti ra àwọn agbábọ́ọ̀lù láti ilẹ̀ òkèrè bó ṣe kópa ní ìdíje CAF Champions League. Ilẹ̀ akíwa pé a kú iṣẹ́ látòórọ̀. Ìròyìn àgbáyére láti kàyàn àmọ́lẹ̀ ti 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí lóròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹ́gbẹ́jú ìtàkùn www.diamondfm.net ẹ̀wọ̀ wa ní YouTube wa ní Diamond 87FM. Ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn sí ìmìíràn yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkalẹ̀.
1: Ṣíṣàmì ọmọ yín ni pretty by ni blushing. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every ni mo máa ń ṣe 7 every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
2: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. O sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn fàṣírí yìí rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 8.7 Ìlọrin.

0: FM.
1: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yẹ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti tako àìsọ̀rọ̀ kan wípé àwọn akógunjàlú ti gba ìṣàkóso agbègbè òkè òyì àti àwọn agbègbè tó súnmọ́ àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yẹ ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara SP Adetun Ejire Adeyemi ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ló gba ìròyìn ipe lásìgbò ti bẹ sílẹ ní ilé ẹkọ tí àwọn obìnrin tìjọba government boundary school tó wà ní òkè òyì ní nǹkan bíi aago mẹsànán òwúrọ kọjá ìṣẹjú mẹẹẹdógún wípé àwọn akókùnjàlú ti gba ìṣàkóso ilé ẹkọ ọhún iléeṣẹ ọlọpàá síwájú wípé adarí iléeṣẹ ọlọpàá tó wà ní òkè òyì ló kó àwọn yẹn sòdí látọsí ọhún láti lè ṣe ètò ààbò ẹmí fún àwọn akẹkọọ àwọn olùkọ́ àti àwọn agbègbè ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló jẹ́ òfegè kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara CP Òjó Adékìmí nínú atẹ́lu èèyàn tó ń fi ìròyìn òfegè léde láti dá làásìgbò sílẹ̀ àti ìkáyàsókè bákan náà ni alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin ambassador malam garba ọ̀làyínká lukman àgbẹ̀lérè náà tako ọ̀rọ̀ ọ̀hún ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ náà ò fẹ́gẹ́ àgbẹ̀lérè tẹ̀síwájú ó ṣèlérí fún àwọn olùgbé agbègbè ọ̀hún pé ìjọba ìpínlẹ̀ Kwara ṣetán pẹ̀lú àjọṣepọ̀ ìjọba ìbílẹ̀ àti àwọn iṣẹ́ aláàbò láti rí i pé wọ́n pèsè ètò ààbò àti dúkìá fún gbogbo àwọn olùgbé agbègbè náà. nínú ìròyìn mìíràn ìlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin lẹ́yẹ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ṣe àgbékalẹ̀ àádọ́fin mẹ́ta kan láti ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ aláàbò dss pẹ̀lú bí àwọn aṣòfin ṣe ń tẹnumọ́ ìgbésẹ̀ láti rí pé wọ́n ń pè yàmówó fún wọn àti láti rí pé wọ́n ń ṣe ọ̀tẹlẹ̀múyẹ pẹ̀lú ìwádìí láti borí ìpèníjà ètò ààbò ilẹ̀ yìí àbádòfin ọ̀hún ó ní wọ́n ti ṣe ìpàdé ìta gbangba lórí látọwọ́ ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ lẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ yìí tó wà ní ìjánu ètò ààbò ilẹ̀ yìí àti ọ̀tẹlẹ̀múyẹ tó wáyé lónìí nílùú Àbújá ní lẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí nígbà tó alágbèmọ̀ tẹ̀kọ́tọ̀ ọ̀hún ọ̀nàrẹ́bù Satomi ṣàlàyé wípé wọ́n gbèrò láti ṣe ìfilọ́lẹ̀ àwọn òfin tó ṣe ìrànwọ́ pàápàá jùlọ fún ọ̀rọ̀ owó ná ìròyìn lágbára fún àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀hún tó ń dáàbòbò ilẹ̀ yìí lábẹ́lẹ̀ ó tẹ̀síwájú pé ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ ọ̀hún ti gba oríṣiríṣi àwọn

0: ìwé táwọn èèyàn ń pè ṣe ìdásílẹ̀ àpòsùnwọ̀n kan tó jẹ́ àpòsùnwọ̀n owó fún àjọ dss àti àwọn òfin kan. Àjọ kan nílẹ̀ yìí tó ń ṣe ìtanijí lórí ọ̀rọ̀ àwọn aṣòfin CLAC ti ṣàlàyé pé ìgbésẹ̀ òṣèlú àárẹ̀ Nigerian Democratic Congress NDC láti ṣe ìlànà kan àti má jẹ́ kí àwọn èèyàn kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé kán lọ búra níwájú ilé ẹjọ́ ó ní kò lè òfin ilẹ̀ tó fún wọn láǹfààní láti lè èyíkéyìí ẹgbẹ́ òṣèlú. Adarí àgbà fún àjọ CLAC adarí ẹ̀ka nílẹ̀ yìí tó wà nígbà pípé fún àkóyawọ̀ ní àgbáyé Alwol Ibrahim Musa Ramfasa ni ṣàlàyé fáwọn oníròyìn wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ìgbésẹ̀ rẹ̀ kò lè tako òfin orílẹ̀-èdè yìí nígbà tó ní kí àwọn èèyàn lè máa ṣe ìbúra níwájú ilé ẹjọ́. Ẹ̀wẹ̀ àdàdà àgbà àjọ CLAC ọ̀hún tẹnu mọ́ pé àwọn èèyàn ṣe ń kanbinú pàápàá jùlọ àwọn olóṣèlú takọ̀sọ kúrò nígbà òṣèlú tó bá gbé wọn wọlé ó sì ń ṣe àkóbá ẹgbẹ́ òṣèlú àti ìgboyà àwọn ọmọlẹ̀ yìí nínú ọ̀rọ̀ ètò ìdìbò. Àjọ CLAC tẹnu mọ́ ìgbé ọ̀hún ó ní ó yẹ kí wọ́n ṣe àgbéyẹ̀wò sí nípa òfin àti ìlànà ètò ìdìbò lórí àwọn olóṣèlú takọ̀sọ kúrò nígbà òṣèlú tó bá wà. Wáyé o, àjọ ètò ìdìbò lẹ́yìn INEC ti ṣàlàyé pé káàdì alùpùpù ìdìbò PVC tó lé ní 1000 ó ní wọ́n ti gbà káàkiri ti ìbútó rẹ̀ o ìpínlẹ̀ Èkìtì ṣáájú ètò ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta yìí. Àjọ INEC àti kan tó lédè látọwọ́ kọmíṣánná àpapọ̀ tó jẹ́ alága ìgbìmọ̀ tó wà nígbà ní ọ̀rọ̀ ròyìn àti ìtanijí àwọn olùdìbò Muhammad Kudu Haruna ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún ò ní wọ́n ti gba kálápẹ̀ olùdìbò wọn. Ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fagilé ṣíṣe ayẹyẹ ńlá pé ọdún mẹ́ta tí wọ́n ṣe fìlọ́lẹ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún látàrí ìpèníjẹ́tò ààbò tó wáyé ní ìpínlẹ̀ náà. Ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ló ṣe ìkéde náà níbi ìjókòó rẹ̀ tó wáyé lónìí tó ṣàlàyé ìpèníjẹ́tò ààbò tó wáyé ní agbègbè Òkè Ogun àti agbègbè Ògbómọ̀ṣọ́ ló fà á tán ìfagilé ayẹyẹ ńlá tó yẹ kí wọ́n ṣe. Àwọn aṣòfin ọ̀hún tẹnu mọ́ pé àwọn fẹ́ gbájúmọ̀ nǹkan tó ní ṣe lọ́dọ̀ ìṣèjọba pàápàá jùlọ láti ṣe eégún ẹ̀yìn ìpèníjẹ́tò ààbò tó ń kojú àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. Gbọ̀ngàn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Adédọ̀yìn ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe oríṣiríṣi àṣàrò wọ́n ṣe tán láti rí pé wọ́n gbájúmọ́ àwọn nǹkan tí yóò ṣe ìrànwọ́ láti dẹ́kun ìpèníjà ètò ààbò tó wáyé ní ìpínlẹ̀ náà. Àjọ ẹlẹ́yinjú àánú Jibori Foundation Jibu Foundation ti ké sí ìjọba kó wa ọ̀nà àbáyọ sí ìpèníjà ìjínigbé tó wáyé lórílẹ̀-èdè yìí. Adarí àgbà fún àjọ ẹlẹ́yinjú àánú Jibori Impeccable Foundation arábìnrin Joy Bolarin ló pèpè ọ̀hún lónìí nígbà tó ń sọ̀rọ̀ pé àwọn olóyìn ìlú ìlọrin nígbà tó ń fún léde lórí ìjáde kóńgàlù àti ìjínigbé tó wáyé pàápàá jùlọ sí àwọn àkàndá nílẹ̀ ìpínlẹ̀ Kwara àti káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú pé àwọn àkàndá kan ó ní wọ́n ń kojú ìpèníjà ètò ààbò tó sì dárúkọ arábìnrin Mosumola Kunle tó ní ìpèníjà gbígbọ́rọ̀ àti bó ṣe ń sọ̀rọ̀ ó wà lára àwọn èèyàn àti akógunjàlókó nígbèkùn nílé ìjọ ECOWA tó wà ní Omugo níjọba ìbílẹ̀ Ifẹ̀lódún ní ìpínlẹ̀ Kwara láti ọjọ́ 22 oṣù kẹta wáyé. O ní arábìnrin Adékunlé ti wà ní ìgbèkùn àwọn ajínigbé. Gẹ́gẹ́ bí ó ṣe wí ó ké sí ó tẹ̀síwájú wípé Nàìjíríà ò ní kí á mọ́lẹ̀ má dákẹ́ láti rí pé wọ́n ń pè wípé kán tu òkun lọ́rùn àwọn èèyàn tó wà ní ìgbèkùn àwọn ajínigbé káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Ìròyìn àgbáyé o náà ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn tí 8.7 tó wà nílọ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ní ibi tilẹ̀ Ukraine ṣíṣe ìkọlù alágbára tó burú jùlọ sí ilẹ̀ Russia lẹ́ẹ̀kan sí akẹyìn pé alẹ́.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbàdàn Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.

ẹ kọ́ padà ìròyìn àgbáyé náà ni àmúwáṣe tí gbọ́yìn láti kẹ̀hìndà mọ́dé tí 8.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè ilẹ̀ Ukraine ló ṣe ìkọlù adóloro tó bulọ́jù lọ sí ìlú Moscow, tó sì jẹ́ pé ìkọlù ọ̀hún ló ṣe àkófà fún ẹbú ìfọpo ilẹ̀ Russia tó tún fa okunkun bírímù tó wáyé káàkiri tìbútòrò ilẹ̀ Russia nígbà tó fún léde adarí agbègbè Moscow Zege Sambani ṣàlàyé pé àwọn ọmọ ológun ilẹ̀ Russia òní wọn ja ọgọ́rọ̀ àdóloro tó dín díẹ̀ nígbà wálẹ̀ tí wọ́n jùwá láti ọwọ́ ilẹ̀ Ukraine. Iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú ilẹ̀ Russia ti ṣàlàyé wípé wọ́n ti fagilé gbogbo ìrìnà kúrúfú ní ìlú Moscow. Ẹwẹ́ nígbà tó fún léde ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ṣàlàyé wípé ìkọlù ọ̀hún ló tọ́ tó kó ṣe sí ilẹ̀ Russia pàápàá jùlọ láti gbẹ̀san ìkọlù tó léde láti wọlé Russia sí ilẹ̀ Ukraine. Síbẹ̀ ní ilé òkèrè ìjọba ilẹ̀ America ti kéde wípé òun ó fi ìyà jẹ àwọn èèyàn tó yẹ pé wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ ajìjàgbara ti àwọn èèyàn Tigray tó ń jẹ́ Tigray People Liberation Front. Ó ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n ń ṣe àkóbá fún àlàáfíà nílẹ̀ Ethiopia nínú ìkéde tó léde látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ Àá ṣàlàyé wípé àwọn ajìjà ọ̀hún ó ní wọ́n wá láti kakọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ Ethiopia tó sì jẹ́ pé ogun ló wáyé ní ẹkùn Tigray. Ó tẹ̀síwájú pé àwọn èèyàn ọ̀hún ó ní fún wọn láàní láwọ ilẹ̀ America pẹ̀lú àwọn ọmọ wọn. Ó tẹ̀síwájú ó ṣàlàyé pé àwọn ajìjàgbara ọ̀hún àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ Ethiopia nílùú Addis Ababa àwọn méjèèjì ó ní wọ́n ti ń fi ẹ̀sùn kan àwọn ṣe pé ó ṣe ṣe kógun ọ̀hún tún ṣẹyọ. Ó tẹ̀síwájú wípé ní báyìí wọ́n ṣetán láti rí wípé ilẹ̀ America ó ní ó fìyà jẹ ikọ̀ ọ̀hún. Ó ṣe é ṣe kí ètò ìdìbò kó wáyé nínú oṣù karùn-ún papọ̀ ní agbègbè tó jẹ́ wípé àwọn ikọ̀ Tigray People Liberation Front gbọ́ ṣàkóso rẹ̀ ní ilẹ̀ America. Ó jẹ́ pé ìgbésẹ̀ náà ó ní ó tún lè ṣe àkóbá fún àdéhùn àlàáfíà tó wà láàrin igun méjèèjì. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàlàyé wípé ká kùsà ilẹ̀ yìí ó ní àwọn èèyàn ti dókòwò owó tó tó bílíọ̀nù mẹ́ta dọ́là sí láàrin ọdún mẹ́ta. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà lọ́jọ́ má nígbàgbé ní ẹ̀ka ìwakùsà nílẹ̀ yìí nígbà tó níbi ìpàdé alẹ́ kanu ilẹ̀ adúláwọ̀ tó níṣe lórí ohun àlùmọ́nì tó wáyé láàrin ọjọ́ kẹtàléní ogún sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ní ilé ìjọba ilẹ̀ yìí nílùú Àbújá. Ìjọba ilẹ̀ Nàìjíríà tẹnumọ́ wípé ìpàdé ọ̀hún ó ní wọ́n ti sọ̀rọ̀ tó ní ṣe lórí ìdókòwò sí àwọn ohun àlùmọ́nì ilẹ̀ yìí láti ibi lithium gold àti àwọn nǹkan mìíràn. Ó tẹ̀síwájú wípé àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n ti nígboyà àjọkọ Nàìjíríà pẹ̀lú ìgbésẹ̀ tó léde látọwọ́ ìṣàkóso ààrẹ Tinubu. Lábala ìròyìn àwọn àmúlùdùn olórin takasúfe ọmọ ilẹ̀ yìí tó sì àjibàdé tọpọ̀ lọ́kàn wọ́n sì Mr. Easy ti fún lẹ́dẹ̀ lórí ìpàyọ̀jára nígbà tó ṣàlàyé pé òun ta jẹ́tẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ tèmi ọ̀tẹ́dọ́là lórí bóyá ọmọ wọn tí wọ́n ti bì yóò jẹ́ akọ àbí olórin ọ̀run fún lẹ́dẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lójú x rẹ̀. Ó tẹ̀síwájú bó ṣe jẹ́ pé ọkọ àti ìyàwó ọ̀hún ó ní wọ́n ń retí àti bímọ àmọ́ ó lè jẹ́ ọkùnrin tàbí obìnrin. Ọgọ́rọ̀ àwọn èèyàn tó ń sọ kó fohùn léde lórí ibi tó fì sí bóyá ọkùnrin ló fẹ́ àbí obìnrin àmọ́ Mr. Easy ló kùnà láti fi ohùn léde. Ní abala ìròyìn eré ìdárayá ikọ̀ Agbábọ́ọ̀lù United ó ní alága rẹ̀ amòfin Chris Green ti ṣàlàyé pé kàn ṣe tán láti ra àwọn agbábọ́ọ̀lù tó kójú òṣùwọ̀n ní ilẹ̀ òkèrè bó ṣe ń gbáradì fún ìdíje CAF Champions League ikọ̀ ọ̀hún ó ṣe bó kejì nínú líìgì ilẹ̀ fún sáà tó parí gẹ́gẹ́ bí amòfin Green ṣe wí ìgbésẹ̀ tó ti léde ní kọ́ ní bí ọgọ́rọ̀ àwọn agbábọ́ọ̀lù tó kójú òṣùwọ̀n ní ilẹ̀ yìí pálẹ̀ kiri lọ. Green mọ̀ pé ìgbésẹ̀ náà ó ní ó ń ṣe àkóbá fún ikọ̀ láti fakọyọ nínú àwọn ìdíje tó wáyé nílẹ̀ adúláwọ̀.

0: olùkọ́ni fún ikọ̀ àjẹ́ ti ṣàlàyé pé ẹni tó bá fẹ́ gbá bọ́ọ̀lù nínú ikọ̀ super eagles lákòókò tá a wà yìí gbúdọ̀ ni pé ó ń fakọyọ. Nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú oníròyìn olùkọ́ni ọ̀hún tó jẹ́ ọmọ ilẹ̀ faransé àti mali ṣàlàyé pé nàìjíríà ó ní bítíbitá gbá bọ́ọ̀lù tó fakọyọ tán lè gba oríṣiríṣi ipò nínú ikọ̀ yìí gẹ́gẹ́ bí chere tẹnumọ́ ọ̀rọ̀ gba bọ́ọ̀lù tó yẹ gba aṣọ lọ́rọ̀ àwọn tó wà nígbà fakọyọ láti fìdí ẹ̀ múlẹ̀ kó dára ju àwọn tó wà nílẹ̀ lọ́wọ́ báyìí nínú ikọ̀ super eagles. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé a kà fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ìlọrin tako ayé sọ̀rọ̀ wípé àwọn akùnjàlú gbàsà agbègbè òkè òyì. A kà fún yín pé ìlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti rí pé wọ́n ṣe ìrànwọ́ fún àjọ dss pàápàá jùlọ ní ẹ̀ka ọ̀rọ̀ owó náà àbádòfin láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ àjọ aláàbò ọ̀hún. Ní ìpínlẹ̀ ọ̀yọ́ a kà sí ti gbọ́ yín pé ìlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ fagilé ayẹyẹ ọdún kẹta ṣe ìfilọ́lẹ̀ ìfihàn ọ̀hún látàrí ìpèníjẹ́tò ààbò tó wáyé ní ìpínlẹ̀ náà. Ní ilé òkèrè a kà fún yín wípé ilẹ̀ ukraine ṣe ìkọlù tó lágbára jùlọ sí ilẹ̀ russia. Lákòótán sọ pé lánàá ti ṣetán láti ra àwọn agbábọ́ọ̀lù láti ilé òkèrè bó ṣe kópa ní ìdíje caf champions league. Ó ní adarí tẹ́lẹ̀ rí fún ilẹ̀ biafra chukwuemeka odumegwu ojukwu padà sílẹ̀ nàìjíríà pẹ̀lú bó ṣe lo ọdún méjìlá ní ilẹ̀ kó nígbà tán dáríjì látọwọ́ ààrẹ ilẹ̀ yìí nígbà náà ààrẹ sheu sagari. Tó èyí lópin ìròyìn ọ̀hún nẹ́dúrì ni olóòtú ìròyìn taiwo adéyẹmí ló tu tọ́ka sí etí gbọ̀nyìn akínyin pé ọkọ̀ kan ni àjíṣáyé ó dàárọ̀.
1: Diamond FM rí. Ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ́ gbádùn rẹ̀.
2: Ejekomo Yilara 88.1 FM. Ikoni ti o lelegbe.

0: The football season. Watch it live. Powered by the new Home Plus Max Solar Home System from Sun King. Enjoy more power and more action for more hours. Call us on 0800-654-64 to get yours today.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò ìjàmbá kan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ lápá ìwọ̀-oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.
5: The time, 6 o'clock.
6: Ago mefa tilu.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹgbẹ́ iṣu ẹgbẹ́ ìgbàdo, ẹgbẹ́ iṣu ẹgbẹ́ ìgbàdo.
2: Àgbẹ̀ lérè ẹgbọ́ kí lèrè àgbẹ̀ àjọjẹ lèrè àgbẹ̀ jọ báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè.

0: bó lè fẹ́ wọ́n tiẹ̀ ti ń ta gan báyìí.
1: Àmì ti ń kórè.
0: Máa ní tó ìyẹn lè gbin àná mọ́lẹ̀ mi láàrin ọdún.
1: Bẹ́ẹ̀ni.
0: Kódà bọ́lọ̀ ń bá jẹ́ kí yẹn rí ojú ọjọ́ tó dáa. Nígbà míì yẹn a máa gbin àná mọ́lẹ̀ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́lẹ̀ kẹta ń wá rè lọ́kì ni o.
1: Bẹ́ẹ̀ni, òjò a máa dá
0: mọ́. Tójò bá dá mọ́ tọ́sí tọ́sí báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé gbogbo ọ̀nà tí àgbẹ̀ lè bá lówó lọ́wọ́ la ti ṣèlérí la dẹ̀ ti bọ́lọ̀ dá májẹ̀mú pé a máa kọ́ra wa lórí ètò yìí. Àwọn ohun ọ̀gbìn tí àgbẹ̀ lè gbìn lẹ́ẹ̀mejì àbẹ́ mẹ́ta kójò tó kásẹ̀ ńlẹ̀ tí ó sì tètè. Kí ni a máa pe kíní ilé òyìnbó wọn lé ní cashback. Tí ó tètè rí owó rẹ̀.
1: Tí ó rí owó rẹ̀ lójú ọjọ́.
0: Lójú ọjọ́. Àwọn nǹkan yẹn ní ẹ̀kẹ́ lù. A ti mẹ́nu kò níbi ọ̀rọ̀ alágbàdo dé.
1: Bẹ́ẹ̀ni.
0: Lónìí a tẹ̀wájú nípa ọ̀gbìn ànàmọ́. Nítòótọ́ àti sọ́rí. Ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gbọ́n ìjìnlẹ̀ ń gorí ara wọn bẹ́ẹ̀ sì ni ọgbọ́n àtinúdá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó tún kún sí. Ẹ rí pé ìlànà tí a fẹ́ gbé gbà lọ́jọ́ òtúní ó tún yàtọ̀ sí ìlànà míì tí ẹ̀yin lérò pé wọ́n lè wọ́n ń gbà gbẹ́n. Ìgbà máa sọ fún yàn kan lẹ́nu iṣẹ́ mẹ́ta ìjọ jẹ́ mọ̀ pé tó bá fi kí ẹ̀gẹ́ rẹ kó dàgbà kó wù dáadáa ó tún ní nǹkan kankan tó yẹ pé ó pò. Kì í ṣe kẹ́míkà o ọkàn wá omi àti eérú àtàwọn nǹkan kan ọ̀kan kọ̀ọ̀kan. Bọ́ bá ti rẹ́ sínú rẹ̀ tọ́ yọ́ bòde.
1: Yóò tètè wò.
0: Bọ́ bá ṣe wàá ṣe ó tún wàá gbádùn ẹ̀gẹ́ ní débi pé kò ní tètè bàjẹ́. Gbogbo àwọn kan ọjọ́ kan láàpẹ̀ kẹlu yẹn. Ẹ jẹ́ àlọ́ Labas Nàìjíríà Limited nígbà tí n bá wá dé ọ̀gbìn ànàmọ́ tí í ṣe ọ̀dùnkún. Ọlọ́run kúkú ṣe oúnjẹ ẹlọ́rin ni. Oúnjẹ ọ̀fà ni.
1: Oúnjẹ wa ń kó ara. Oúnjẹ wa lọ̀rin ni.
0: Bẹ́ẹ̀ni láàrin àwọn orílẹ̀-èdè àbí a lè sọ pé ìpínlẹ̀ tí wọ́n sì ń pèsè ànàmọ́ tó pọ̀ jù lọ ìpínlẹ̀ Kwara wa ń bẹ̀
1: o.
0: Bàbá tanra wa jẹ́ lógún. Bó wa láti wá ṣe gan fún ẹ̀yin tí ọ̀gbìn ànàmọ́ tí ẹ fẹ́ kọ́ nípa rẹ̀ ẹ jẹ́ ń tẹ̀wájú mo padà bọ̀.

0: bó ti jẹ́ nìyẹn láti ilé Lovers Nigeria Limited. Olúléṣẹ́ wọn wà ní John and Esther Shopping Complex. Nígbà tí ẹ̀ka iléeṣẹ́ wọn bàbá abẹ, ó wà ní agbègbè Aviation. Ìyẹn ní àdojúkọ Aviation College. Ẹ sì mọ́ gbàgbé ẹ̀ka iléeṣẹ́ wọn.
1: Lérí Checking Point ni.
0: Lérí Checking Point.
1: Ìwọ náà lọ́bẹ̀ lónìí.
0: Ẹ̀ka iléeṣẹ́ wọn kan sì tún wà ìyẹn ní àdojúkọ NUT Secretariat ní Asadam níbí. Èyí tó bá súnmọ́ yín ni kẹ́ ẹ kàn sí láti ra oúnjẹ nǹkan ọ̀sìn. Ẹ pè wọ́n sórí nọ́mbà 0803581-6613. Bó ti jẹ́ ni ẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ànàmọ́ ọ̀dùnkún. Ọkàn pàtàkì láàrin àwọn iṣu tí à ń wú ní ilẹ̀. Torí kò yá àwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ wọn pé iṣu kan bẹ tó jẹ́ pé òkè nìyẹn ti ń ka.

0: bẹ́ẹ̀ ni.
1: ọ̀dà jẹun fún ọlápẹ̀rẹ̀. sọ ọmọ sùn kan tó ń pè kẹrẹ bùtù.
0: bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni.
1: àwa yorùbá là ń pè kẹrẹ bùtù.
0: nbẹ nlọrin gan.
1: brẹ́fùdù ló di kẹrẹ bùtù o.
0: sá lè gbé láyà lónìí.
1: àwọn bàbá sọ di kẹrẹ bùtù. bread fruit.
0: irú rẹ̀ nbẹ nlọrin.
1: sọ wọn pe igun yá. ìsìn máa ṣe dáadáa.
0: wọn máa jẹ nsu náà.
1: àìbámọ̀ wa lè béèrè lọ́wọ́ pé àwọn irúfẹ́ àwọn iṣu tanka lókè ọ̀kan nìyẹn. ló jẹ́ kí wọ́n sọ fún wa pé ànàmọ́ ọ̀kan láàrin àwọn iṣu tí à ń wà ní ilẹ̀ ni. lédè yorùbá wọ́n ń pè ní túbà.
0: bẹ́ẹ̀ ni.
1: ni pé iṣu gbòǹgbò níta lè pè ní iṣu tí wọ́n ń wà nílẹ̀ gbòǹgbò tó sọ́ra rẹ̀ di nǹkan jíjẹ. ṣe tí wọn sọ yọ bàbá bẹ ó rí pé àwọn igi tí tó jẹ àwọn igi ńláńlá tí ń wì gbòǹgbò wọn ni ẹẹkan wọn tó jẹ kan fìdí múlẹ yálà iṣu tá à ń jẹ ni o ànàmọ́ ni o in tá à ń wà ń di rẹ gangan ni gbòǹgbò rẹ tó jẹ kó fìdí múlẹ òun sì ló ń jẹ fún wa ní túbà ó jẹ kan láàrin àwọn oúnjẹ àbí ohun ọ̀gbìn tó jẹ́ pé onígbòǹgbò ni ohun ọ̀gbìn onígbòǹgbò là ń pè ní túbà. káàkiri gbogbo àgbáyé ló ti nítẹ̀wọ́gbà torí pé onírúurú àwọn nǹkan ni wọ́n ń fi ànàmọ́ tí í ṣe ọ̀dùnkún ṣe.
0: bẹ́ẹ̀ni.
1: tó bá jẹ́ pé ti ewé rẹ̀ ni ó ń ṣiṣẹ́ fún ìwòsàn ara.
0: bẹ́ẹ̀ni.
1: àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń se ewé ànàmọ́ ó sè tí ó jiná dáadáa.
0: bẹ́ẹ̀ni.
1: tán bá mú oníṣẹ́ ti ṣe.
0: àwọn kan máa fi ṣẹ̀fọ́.
1: àwọn kan sì rèé àwọn ó gbó ni wọn ó gbó tán bá ti wá gbó wọn á wá fi ọtí ìbílẹ̀ sí.
0: bẹ́ẹ̀
1: ni. iná sọjú wà lọ oníṣẹ́ ti ṣe.
0: ó di iye wọn ló lé.
1: ọtí ìbílẹ̀ wọn máa fi gbó oníṣẹ́ ti ṣe tó ṣe ewé ànàmọ́ là ń sọ̀rọ̀ rẹ o.
0: bẹ́ẹ̀ni.
1: kọ́ wa tó wá sọ nípa iṣu rẹ̀ gangan àkọ́kọ́ pé ànàmọ́ ó wúlò ní jíjẹ.
0: bẹ́ẹ̀ni.
1: ìyẹn lè bẹ́ kọ́.
0: bẹ́ẹ̀ni ó sì ṣe èlùbọ́.
1: èpo rẹ̀ gan ó ṣe é ṣe èlùbọ́.
0: bẹ́ẹ̀ni.
1: bákan náà ní àwọn ilé iṣẹ́ kan tó yẹ pé wọ́n mú èròjà ara rẹ̀ láti yọ ohun tó pè ní nǹkan tó ń dùn.
0: bẹ́ẹ̀ni.
1: kì í ṣe láti fi ṣe ṣúgà ẹ̀ mọ́ sí mi gbọ́.
0: ṣúgà kọ́ o.
1: ṣùgbọ́n adùn ara rẹ̀ gan ní àwọn nǹkan míì tán lò tí wọ́n fi ti àwọn èròjà míì tán fi ń ṣàmúlò rẹ̀ tí í ṣe adùn ara ànàmọ́. onírúurú àwọn ànàmọ́ bàbá bẹ sọ wọn.
0: bẹ́ẹ̀ni.
1: a ní ànàmọ́ pupa.
0: bẹ́ẹ̀ni.
1: a sì ní ìtọ́jẹ́ funfun.
0: wọ́n ní wọ́n pè kẹ́lá rice potato. wọ́n pè kàn sweet potato.
1: sọ wa máa gbọ́ aris yẹn ó tún wá yàtọ̀ ọ̀rọ̀ sweet potato ànàmọ́ dúndùn gan mọ́ sọ. sọ wọn pé bá a ṣe ní àwọn ànàmọ́ dúndùn kan tó jẹ́ funfun àwọn kan wà tó.
0: bẹ́ẹ̀ni.
1: sọ wa potato yẹn apá àbìkan nílé haúsá làwọn yẹn tí wọ́n
0: wù. ìrántí máa ń jáde wá.
1: ìrántí wọn èyí tóbi wọn èyí ta tó ànàmọ́ lẹ wa rogodo rogodo bí ẹyin báyìí ni. lédi olóyìnbó mi máa ní ṣépù kan tá à ń pè ní uvan ṣépù. yọ dàbí ṣépù ẹyin.
0: bẹ́ẹ̀ni.
1: ara rẹ̀ ọ dàbí ẹyin. bí ti irish potato bóun ti máa rínu òun èyí sì dùn mùnúmùnú lẹ́nu ni.
0: bẹ́ẹ̀ni.
1: sùwọ́n ìta fẹ́ sọ lónìí o ní ànàmọ́ wa ti ń dùn tá a mọ̀ sí sweet potato. àwọn àǹfààní wo gan-an ni ẹni ọba jẹ́ àgbẹ̀ tó bá gbìn tí ó rí. àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ọ̀nà owó gangan gbẹ.
0: owó gidi.
1: bẹ́ẹ̀ ni ọdún tó lọ lọ́nkọ́ wọ́n ta báàgì ọ̀dùnkún ní 16,000.
0: bẹ́ẹ̀ni.
1: ní ìsìn ọlọ́mọjì ó ti jẹ́ pé bóyá bíi 20,000 ní 25,000.
0: lápò fúláwà.
1: lápò fúláwà tó jẹ́ ànàmọ́.
0: ànàmọ́.
1: bí yàrá wá gbin éka kan.
0: éka kan.
1: tó wá rí bíi tó rí bíi 50 àpò.
0: bẹ́ẹ̀ni o ti já sówó.
1: o ti já sówó.
0: ọ̀dùnkún sì lé bẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ bá ti mú kú ń bẹ́ tẹ́ ẹ̀ wú.
1: yóò tún wù lọ́dún mi.
0: yóò tún wù ń bẹ́ẹ̀.
1: kódà bí yẹn bá mọ lẹ́ẹ̀tú bí yẹn sọ fún bàbá bẹ
0: ẹ lè
1: wú ànàmọ́ tán lẹ́ẹ̀lẹ́
0: ẹ lè wà tán.
1: àṣírí tó wà nbẹ nu
0: bọ
1: bá wà ànàmọ́ lọ́sẹ̀ bọ bá tún gbogbo lẹ́ndàrú ó tún tá ń nàmọ́ bọ bá tún tún wú lọ́sẹ̀ tó tún tẹ̀lé ó tún bá nàmọ́ ọ̀rọ̀ rẹ̀ fẹ́ dàbí àdán. enti anama.

0: àwọn kọ́ẹ̀bì ó ní múlọ̀kùn kúnnù kó lè fún yín lórí ọ̀fẹ́
1: kí bàbá fẹ́ kí òdòkó wá ta dáadáa
0: mo ti sọ rí láìmọye ìgbà pé pàtàkì ilẹ̀ kíkọ́ ó ní pé ṣíṣàkójọ ọ̀rá ilẹ̀ àti ṣíṣàkójọ ilẹ̀ tá a fẹ́ gbìn ká kó wọn jọ sójú kan náà kí ara ó lè bá a dẹ ohun nǹkan ọ̀gbìn wa bàbá níkàgbìn sí orí ilẹ̀ pẹrẹfu àbí ilẹ̀ tí a kọ́
1: ebi rẹ̀
0: sọmọ yìí pé ibi tí bá ti ń ta o lè pàdé òkúta lójú ọ̀nà
1: títa tí ọ̀bàtà kọ́mọ̀rì bí wọlé dáadáa
0: ètí mọ̀ sọ dànù kò tí ẹ̀ ní ó rí ilẹ̀ wo ni tí bójú bá rọ̀ ilẹ̀ wo nìyẹn fọkọ́ sá tí ò ní lè
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n fífọ́ la lè pe ebè kíkọ ó dáa kẹ́ ẹ kọ ebè kí wàá ni àágbìn wọ́n ní àbí okùn ànàmọ́ bàbá bẹ̀ sọ wọn pàmò kan máa ṣe àṣìṣe
1: sọ pé ọmọ lọ gbin bí iṣu ọyà
0: ànàmọ́ ní ẹ̀mọ́ fi gbin
1: o bẹ́ẹ̀ni
0: ẹlòmíyàn fẹ́ gbin ànàmọ́ wà lọ kó rí ibi ọ̀mùnú rẹ̀ ọlọ kì í bọlẹ̀ bíyàn bá sì kì í bọlẹ̀ kò ní wù
1: bó bá sì ẹ̀wò sanko alhaji bí irun rẹ̀ bá bó kò ní
0: tó o lè mọ́ta
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀kan ìdí okùn nìyẹn máa fi gbin ànàmọ́ ẹni ikùn àbí ìdí nìyẹn ti gbin ànàmọ́ pé kí ni ìtumọ̀ rẹ̀ ṣé mọ̀ pé nígbà tí yẹn bá gbin ànàmọ́ bàbá bẹ̀ níbi ẹnu rẹ̀ báyìí ibẹ̀ ni ìbẹ̀rẹ̀ ewé tí kò ń wù
1: bẹ́ẹ̀ni ewé tí máa jáde
0: mọ̀nọ́mù
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n ó ní ibi tí n ta lè pè ní ànàmọ́ tó wọlẹ̀ ibi tí ó ti so pọ̀ mọ́ gbòǹgbò rẹ̀ tó di iṣu
1: bẹ́ẹ̀ni sango alhaji nínú mẹ́sẹ̀jì kan tí ń wọlé níṣe ni pé ẹnìkan ní gbọ́rọ̀ ní okùn ànàmọ́ ṣé gbọ́rọ̀ náà lòun ó sì gbé bọlẹ̀ ní àdúgbò ni
0: nínú okùn ànàmọ́ tó tó ọ̀pá kan sọ pé ìyẹn lè fi gbin ìdí mẹ́fà àbí mẹ́jọ
1: bẹ́ẹ̀ni
0: kódà okùn ànàmọ́ gúngùn rẹ̀ ò ní í ṣe pé òní òjì ọ̀tá o wíwọlé rẹ̀ jujuju ò sì sọ pé yóò jẹ́ kí ànàmọ́ ta ẹjẹ́ ń lọ sí iléeṣẹ́ olobas nigeria limited nígbà tí máa dé àátẹ̀wájú ètò yìí ètò wa àgbẹ́lẹ́rè ni o pẹ̀lú mi ọmọ pastor sanko alhaji dayo kí ló tọ́ mọ́ òun náà sì wà ilé agbára pẹ̀lú mi ẹ ṣeun o tẹ́ ń gbọ́ ìkànnì wa.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ti ìfọwọ́kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìránṣẹ́ ọlọ́run alààyè olùbágùtàn moses adémọlá púpọ̀ labá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọ́jọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ níbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: olóòtú ẹ̀ka alẹ́ o mi lẹni tí ọlọ́run mọ̀ tí mo sì ń gbé nílùú tí ọlọ́run mọ̀ ìjọ èmi náà fẹ́ sọ síta ni o ọ̀rọ̀ yìí ń gbé mi inú ti lé ní ọdún kan tó ti ń gbé mi inú ọ̀rọ̀ nípa ìyàwó mi ni o ìyàwó yẹ ó wá fún yín pé èmi pẹ̀lú ẹ̀ kí mi sọ̀dà sánì kan kó mọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú ẹ̀ ni a ti kẹrù a ti kò mọ́ ọ lọ nílé àwọn ìyá ẹ̀ tí mo bá dẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn wá ní àwọn yẹn náà tẹ́wọ́ gbá o wá nítorí mi tí ì ṣe kò rí ẹ̀ pé kì í ṣe ìyàwó mi pé wọ́n fi fún mi ọmọ mẹ́ta ló dẹ̀ bí fún mi wá fún pé ìyá ẹ̀ kú ìgbà tí ìyá ẹ̀ kú mo bá ṣòkú aṣòkú ìyá ẹ̀ mo ṣáàdúró tí ojú òtí ìgbà tó dọjọ́ kejì tán ṣe òkú tán báwọn fámílì ṣe pè níyàwó ni kó máa bọ̀ nú ilé pé òní kó wá dúró ti àwọn òní kó wá dúró sílé pé kókó àwọn ọmọ kó wá kó wọn tira èmi pẹ̀lú ẹ̀ ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ní kí n jẹ́ kóun ṣe ìkàtà fẹ́ ṣe létà ó lo bó oṣù méjì nílé ibi tán mo lọ ìgbà tó yá ni mo padà lọ ọbẹ̀ ni mi ìbá bẹ̀ mọ́ kò gbélé yẹ mọ́ ó ti lọ sílùú kẹta nílùú ibi tí mo wà ó ti ń gbé bẹ̀ kò jẹ́ kí n rí àwọn ọmọ mi sójú o ìgbà tí mo ṣe bẹ́ẹ̀dì ní ọdún tó kọjá mo lọ sí sáìdì ibi tó wà mo ti yọjú sáwọn ọmọ mi mo rí wọn láti ìgbà yẹn báyìí èmi pẹ̀lú àwọn ọmọ yà lájú ríra o mo wá pè é ó ní kí ló ṣẹlẹ̀ tó fi ń kó àwọn ọmọ sá fún mi ó ní ọ̀dọ̀ àwọn wòlíì tó ọ̀dọ̀ wòlíì tó ń lọ ó ní bẹ́ẹ̀ náà ti ní kóun kọ́ ọmọ sá pé kí n má fojú rá àwọn ọmọ àwọn ọmọ tó dẹ́ wà lọ́wọ́ ilé tó dàgbà jù nú wọn kò tí ì le ju ọmọ ọdún mẹ́wàá ìkejì 8 years ìkẹta ó ń gbẹ́rùn ilé ọkọ̀ ọdún kẹfà ni mo dẹ̀ ń pè é lórí fóun pé kí n bá lè tẹ́kì rẹ́sipọ́síbílítì lórí àwọn ọmọ nípa owó skúù ni kí n lè mọ̀ bí mo ṣe fẹ́ san ṣùgbọ́n kò ń gbé kọ́ mi o mo dẹ̀ ti fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn á ṣàlè kí n ní sùúrù kí n ní sùúrù ṣùgbọ́n mi ìwà mọ bí mo ṣe fẹ́ mu mọ́ra ní alẹ́ ni mo ṣe ní kí n sọ síta o kí lè kó fún mi nímọ̀ràn lórí ẹ̀ o gbogbo ọmọ nàìjíríà ìjọ ẹgbà mi ẹ̀ rà mí kalẹ̀ fún mi nímọ̀ràn lórí ẹ̀ o ṣé kí n gbé lọ kóòtù ni àbí kí n fún mara ẹ̀ ti gbé àbí kí n lọ fọlọ́pàá gbé kí n rí ọmọ mi lọ́wọ́ ẹ̀ kí ni kí n ṣe ẹgbà mi nímọ̀ràn o.
1: ọ̀dà mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ ti gbọ́ yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí iná lẹ mọ̀ bá wa dá sí tí n bá ti polówó ọjà yìí dé ẹjẹ́ ń sáré lọ polówó ọjà yìí kí n lọ kí n dépà wọ́n ràn wá létí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá bàá rántí ibi tá sì ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọ̀rọ̀ ìgbọ́rí lọ́kọ̀ọ̀kan ìjèèjì ẹ má pe kúrò lórí ìkànnì diamond fm ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ká tún jọ kọ́gbọ́n ká tún jọ ṣiṣẹ́ ládá lálẹ́ yìí ká tún jọ dá sí kítọ̀nà ẹnìkan dá tiwa náà ó sì dá láṣẹ ọlọ́run ọba mò ń lọ mò ń bọ̀.
2: lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ diamond fm ìlọrin.
3: thank you so much Mr. Moses. Thank you to everyone who called and thanks for sending in the message tonight. If we were not able to read your question on here this evening or we were unable to pick your call, do not worry. Just send it in. Even after the show, send all your questions on our WhatsApp and we will discuss the questions we could not reach this week at the start of next week's program before we go into today's topic. So, before we go tonight, two things that I want everyone to keep in mind. First, this program is free for every listener, and we want it to stay that way because education is a door that should be open to all. It stays on here through partners who believe in that. So, if your business, your school, or your organization want to partner with us, wants to sponsor the program, or place an advert, please reach out to us on WhatsApp on 080-616-47086. Again, 080-616-47086. And we will be there. And the second, next Thursday, we truly begin. Yes, I can wait. Our first full topic is the one that everything else stands on. What education really means. You will not want to miss it. Trust me. Until next time, remember, education is a door. Keep learning, keep growing, and keep finding your keys. I am Akeem Ayodeji Nafio, with my colleague Moses Ogumoditi. This has been The Classroom and Beyond on Diamond 88.7 FM Ilorin, the shining supreme station. Good night, Ilorin. Good night, Ibadan. Good night, Nigeria. Bye.
2: You've just listened to The Classroom and Beyond with Akeem Ayodeji Nafio. Remember, we empower minds, shape futures, and open doors to opportunity. Join us again next Thursday at 8 p.m. on Diamond 88.7 FM in Ilorin. And you can also listen to us on diamondfm.net and Radio Garden. If you have any question, send us a message on WhatsApp 0806-164-7086. Classroom and Beyond. Brought to you by Olan Global Academy. Diamond FM Ilorin Awalan tun ise eto igbohun safefe ro lona to ni tumo.

0: se toka ti ti ti enbe
1: tu komo ba
0: kete da mapo
1: komo ba won da si
0: komo ba won da si ti so foko re toko re ti so pe ba kan fo re oko lo si lo soro si won
1: ni ore oko lo soro si lo soro ti o da zon
0: to komo wo won ran
1: oda
0: lohun ni jo oni pa lara ko ni jo bo tin bi ti o da si fun
1: ami o ami o
0: so eni to ti ni won ko mo sa fun
1: e ba
0: ah o try e to get your mom awon mo gba ni o yo ba le wo lo da won aja feto mi niyan na ni yo ba agbe yo ton ba n da si
2: omo ye o lai o ti ri o ti re ni to to wu ni ye
1: nkan
2: ta won ya ti ba be ba so to de gbo ko si ko ti awon ya ti ba be ba so to de gbo ko ba awon le ti aye ke ke je pa o family eyin won pa o pa pa yen ni ko lo I understand
1: agboye
2: nkan fa eyin kan fa ko lo si mi ko lo fe lo mi o ya wu ni ki mo ba so lo yi ìyàwó mi first wife mi ó sọ ìjọkọ ló sọ mi pé kákàwó kọ bó ni wọn bá rí bó ni wọn ṣe é ti pọ jù irọ ohun òṣìmọ ó bá tiẹ lọ fún ẹlú tí wọn fọwọ rẹ o pé bára bàbá rẹ o ìgbà tó wáyà ọrẹ wa bá mo ní o wà fún orí ẹ ẹbí ọdà sand kó fi ilẹ káfá yẹn fi sílẹ
1: ọ̀dà
2: káfá yẹn ṣe mi pẹ̀lú ẹ̀ kó lọ kó fẹ́ mi kó wẹ́ lómi tó bá máa gbọ́ ti ẹ̀
1: ọ̀dà ẹ̀ṣẹ̀ fún dà sí yín àdúgbò púpọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dà ọ̀rọ̀ ti rí bó ṣe rí yìí òun náà lẹ̀ tí ń gbọ́ táwọn èèyàn ń dá sí lọ́tún lọ́sì yìí kọ́ má dàbí ẹni pa arólé apá kan adápá kan sí ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp tó dáwọn náà ti bá wa dá sí wọ́n sì ti mú mọ̀ràn wá lọ́tún lọ́sì pé ẹ jẹ́ àtọ̀ báyìí ẹ tún jẹ́ àwò báyìí ṣé ìsínwò ìwòrò wo ohun tá a bá jìjọ wò gúngún báyìí làwọn àgbàlagbà sọ pé eégún ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mu wá lọ́kọ̀ọ̀kan ìjejì mọ̀ ń bọ̀ ẹ má gbé kúrò ńbẹ̀ mọ̀ ń bọ̀.
3: Orúkọ mi yẹn ni tọ́lọ́mà láti lè ṣàmúra yìí ṣèrúmà tó sọ̀rọ̀ yìí pé ọmọ pé mo kò lókó ń dẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn yẹn tó máa bá a ṣe nǹkan gbogbo nǹkan tẹ́ sí pé kò ṣiṣẹ́ ẹ má jẹ́ ká tara wa mo lè ṣàdédé fún ìyẹn ní nǹkan pé kọ́ lọ lu fún nǹkan tó ṣẹlẹ̀ kí nǹkan yẹn ṣiṣẹ́ kò lè ṣe láíláí àfi kò tan àwọn àgbàlagbà tán gbowó tán mọ̀nà tán mo yún ònú mọ̀ kára wọn tí wọ́n mọ nǹkan ìtọ̀ àwọn àgbà tán mọ̀ pa dáadáa àwọn nípa lọ bá ṣùgbọ́n àkọkọ ṣe àwọn ọmọdé àwọn ni wọ́n mọ̀ kọ́ kan tó máa ṣe ṣáájú kútu bí wọn wà fún ológun tí olókògùn yẹn tó lè ṣiṣẹ tébà sí bẹẹ kò sí nǹkan tán lè fún pé kó lò lórí ọrẹ tí mo kò lò àbí tí mo gbó yẹn kò lè ṣiṣẹ o so èmi lẹni tọ́lọ́ mọ̀ láti lè ṣàmì rẹ.
4: ẹ sọ̀rọ̀ ẹ kú ètò ọlọ́run ní tí ó pàjẹ́ bàbá ẹlẹ́ẹ̀lá ló kọ́ mi látàá yìí fẹ́ẹ́ sí ìlú ìlọrin. àkọ́kọ́ tí mo fẹ́ dá sí ni ti sísà náà sọ síta nípa ó sì machine kò sí machine. ṣe rí ìmọ̀ràn mi fún sísà yìí ni pé ká má tana wo ẹran tó ń bẹ náà bẹ o because aláralára òórùn ni wọ́n kọ́ ìwò wá ìsìn. ọkọ wọn ní right láti sọ fún wọn láti sọ fọkọ wọn ẹ nídìí kẹ lọ confront ọ̀rẹ́ ọkọ yín ẹ̀yìn náà gbé nìṣẹ́ ní gbogbo àtẹ bá pè ní dáìlọ́hún ọkọ yín ní gbìyànjú àti wá bí ó sì mọ̀ machine go ẹni bí n bẹ tó lójú o kọ́dà mo rẹ́ni tó yẹ pé kókò machine mo rẹ́ni tó ní mọ́tò tó yẹ pé tí mọ́tò yẹn fi gbókò mọ́ wa wọ́n bá wà ní ẹ nídìí ẹ̀gẹ́ máa lọ confront ọ̀rẹ́ ọkọ yín tó bá sún ọkọ yín fúnra rẹ̀ náà ni yóò gbà kẹ ẹni yóò sá claim fún òun lòun ní í sìn so kọ́dà ẹ bá confront ẹ pé ẹgbọ́n ayé gbé nǹkan ẹgbọ́n ayé sí bákan so ti yín bẹ́ẹ̀ ni ẹ sì jẹ́ nìyẹn tí rádìo adán sọ síta nípa ọmọ.

0: ó mọ ara ẹ ti ní kí wọn lọ ọdún wọn ní gbọmọ fún yìí o kẹkọ gbà yẹn dájú bẹẹ ti wọn lè ṣe kẹ ẹ máa take responsibility látara ọmọ yẹn torí ẹyin wọn ọlá ìmọ bí tó bọ bàbá ẹlẹyìn látàjú bẹẹ sí.
1: ìka ẹ lẹsọ mr ọlọyẹ ọlọrun jẹ kẹ ẹ sì tó ṣe orúkọ mi ni màmá alábẹrẹ láti òkè òsì nílùú ìlọrin. Ti alakoko arabinrin ti o so se ta wipe a oko ohun ora machine oko machine ni ah elomi wa ti ma nfe lo bisi aye pe boya ohun ju ko ohun ma machine lo boya ru bisi aye yen lo ko fe won lo because emi ri nkan to buru nbi kiyan o ni machine ko ma gun fun re isaju mi ri na fi nko machine to ba ti je pe yan ma keke gun pa melo ni ko yan ma ma keke gun dàmú ìlànà fi ń kọ machine ọkọ jẹ pé ní nǹkan kọkọ kan wà láàrin àtọkùnrin tó ń gbé káàkiri yẹn so bóyá ṣírí kan wà lọwọ àrùn wọn because ẹni ẹmí ní sì kò lọrẹ kò ní bàbá kò ní ìyàmú ẹgbọn tó tún ní náà ẹni wọn tún ní clash line ara wọn ń jà láàrin ara wọn nítorí bá kàn ní pé ni kó bá ọkọ yẹn sọrọ kó bẹ ló jìdá ni òru kó bá a sọrọ pípẹ́ at least àwọn abòmí náà wà tó jẹ́ nǹkan àṣírí tẹ́fẹ̀ ṣe láàrin ara yín ní gangan fúnra yín so ṣé ọkùnrin náà ni mo máa gbé yín lọ bẹ̀ so ẹyin náà ẹ rú dáadáa so ẹ̀ka kó bẹ̀ nígbà tó ti ní kò lẹ́ni kan tán lè fi sun tó bá tó ajá sí wípé kó gbà kó fi lẹ̀ bóun ṣe fẹ́ máa lo ìgbésí ayé rẹ̀ nìyẹn so kí irú ẹni bẹ́ẹ̀ kọra sílẹ̀ so bàbá tó sọ lẹ́lẹ́kejì wípé abele keta wa to sọrọ lasi pe iyawo awọn onko ma si afawọn won se won sa to ba se ko bin na lo gboro wa bayi awọn yun gba mọran pe ko boya ko lo si wefe ara ni ko lo wefe because at least omo odun mewa ikan mejo ikan mefa ko wa ko nkan kale duro to be tete sanwo ori e na bo ti se pe baba na to aye dayan lebi lori eto ya mo ase ta won na se ni pe to mo fin di omo odun mewa to mo fin do mo oye ke ti ṣì ń kẹka mọ ká ní wọn wò nígbà kẹsẹ náà yẹ káwọn náà tí wàá mú nǹkan wọn náà so tí nǹkan kan bá ti wá ṣẹlẹ wọn wà kọ ọmọ wọn tó wá gbé ọmọ wọn sì gbogbo àá èyí tó dáa jù ní pé ẹ lọwọ ẹfẹ ká máa yín dá sí i tó bá yá sí pé bóyá because àwọn tẹyí ẹ lẹfẹ fẹjọ sùn nísìn òun làwọn bàbá rẹ òun làwọn ọmọ rẹ àwọn kọ̀ọ̀kan lẹ́lẹ́ ti ṣaláìsí nísìn so àwọn míín náà tẹ́lẹ̀ tó fẹ́ bí àwọn ìgbọ́n bí àwọn àbúrò pé àwọn wà lẹ́yìn rẹ̀ pé wọ́n ti sanwó orí rẹ̀ yẹn kò ní kíní kan nìyẹn so àbí pásítọ̀ àbí kíní kan ẹ lọ sí wẹ́ẹ̀fẹ̀ ká máa yín dá ẹ̀sọ̀ táwọn ọmọ bá yín dá yóò bẹ̀ta sí ètò òtọ́lọ̀ bá ní kí n bá ní tẹ́lẹ̀ kẹta ń mọ sọ̀rọ̀ yìí lórí orúkọ mi ni màmá alábẹ́rẹ́ láti òkè òsè ẹ̀kọ́.
2: ẹ kalẹ o orúkọ tèmi ni mr rasheed látòkù ẹ mo kí asukura lóore mo kí mr kọ́lá lásòkè mo kí ajib bashir ló ṣeré mo kí yín o mo kí bàbá olóyè mo kí bàbá kọ́kọ́rọ́ àdúrà mo kí everybody ṣe rí ọmọbìnrin tó sọ̀rọ̀ pọ̀ kó ń ra machine yìí my sister sọ́ra rẹ o kí ni mo sọ sọ́ra rẹ o ṣé mo pé èèyàn máa ń jẹ̀bi lórí nǹkan èèyàn ọkọ ẹ ti kọ́kọ́ ṣe mistake ná tó ṣe gbé machine fún yàn mo ti rí èèyàn tí ò mọ machine gùn rárá kódà kẹ̀kẹ́ kò lè gùn tó sì ra mọ́tò fi ọkọ rẹ àti máa yẹn kalẹ̀ o tó bá yí ọkọ rẹ ò bá bùn ní machine yẹn kò kàn án sọ́ra rẹ o ìyẹn ifun yu dis lady woman yìí òun kò léèyàn tó náà lè fọ̀rọ̀ lọ ni ẹnìyẹn ò ti kìlọ̀ fún fi ọkọ rẹ kalẹ̀ pẹ̀lú machine tẹnìyẹn bá ń gbé eyín kiri jẹ́ kó máa gbé eyín kiri ifun tó bá yàtọ̀kọ̀ ẹ bá ní mo tiẹ̀ wọ́ pé kí lágbájá mọ̀ mú machine yẹn lọ má sùn kankan ló dà ṣe gbọ́ àní ṣìṣe o ẹ kó ètò orúkọ tèmi ni rasheed látòkù yẹn ẹ ṣe ẹ kó ètò lẹ́ẹ̀kan sí ìyá tó sọ pé ọmọ àwọn mùmùkùmù yẹn àdúrà náà ni kọ́ máa gbàdúrà kọ́ máa gbàdọ́ ọlọ́run bá wọn yí ọmọ wọn padà ọlọ́run bá wọn yí padà ẹ kó ètò ọlọ́yẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni mr rasheed látòkù mo ní tírẹ̀sì ọ̀rọ̀ tí lady woman yìí tó sọ síta ẹ̀ mo ní tírẹ̀sì gan you know what let me tell you ọ̀rẹ́ ọkọ ẹ tẹra máa ṣe fún more than 1 year tí ọkọ ẹ bá ń lọ ibì kan ń gbé lọ mo máa ń gbé wọ̀ngàn jáde gbà mí ó try now ifun kò ṣe pé ó fi machine yẹn ṣiṣẹ́ ó try ifun tó bá ṣe pẹ́ lòmíì gan ó lè sọ fún ọkọ ẹ pé oya to ba ya gan ile pada ni ki lagbaja kuku ma mu machine yi lo tori machine teyan lo more than 1 year ko si bi machine yen se le je tototo yo ti ma gbo die die so mo fe je just ke mo wo ku nbe rara ifun ke mo so npa re mo pe boya ko koko yin ni machine abi kankan ma so npa re rara mo iye olohun ma so wa o e ku eto
3: e ga le sa Oloye eku eto mo fe da si awon oro ti won fi sita ni ale ni mo fe bere lori iboda ti won ni iyawo awon ko omo sa fun awon won ti fe yawo tori pe won ti se dana won ti san kan ori iyawo bi woli o ti e so fun iyawo won pe koko omo sa iyawo won le ta ogbon pe igba ti won sanwo ori hun won ni le ri awon omo won ta ma lo sodo awon human right na nkan ti won so fun won ni pe kan lo se nkan ori iyawo eyan gbodo ma fi iru awon nkan be fale e tun wa wo iya iyawo ti wa ku to mi pe obimo omo re lo ile oko omo re lo na ile oko on san owo ori on se dana lori omo re ki se nkan to da ni ile yoruba so ki won wa bi won se wa oju obirin yen mara ki won se nkan ori e ta ma ti se e ri pe iyawo won o ko mo le ti enikeji to ni omo ohun mu orisirisi nkan to yi lori adura loro won nilo nibi ti adura ti gbona girigiri ibe ni o ye kan mu omo ohun lo ko gbawe kolom le ba mu emi buburu to n ko ma mu imukumu kuro ninu aye re adura won agba loruko jesu e ma be to bo
4: lo e kale loye e ku eto akuse ni kunere wa lagba to lowo ba o ko temi ni Abdulrasaq leader ati agba ere ni lo ri afonja so ya fa to so tan nisin be so ri ri to pe odun ni yawo na ni yawo so ya ati agba re fo si ka an fe awon bo mo na o si mo ko wa je pe loro temi ni mo temi o gba apa yen ni pe ti ati agba fo si pe ke fe ra yin ton ba lohun o se ton ba force e tu lasi ko si fe me o ko si fe rara mo adi ki boya e a fe ra yin la go su kan abo se kan ife wa tan e lo kaluku apia so ba to mo ti no se mo ye so ko si ko ni fe yin mo ni ye ma te n gbe ke fi le ko mo na lo re ona o si ya ona o si oko ti e fun ona o si si ya o ti na fun yin so ma te me ni ye o ko me ni Abdulrasaq di dagba re lati lo e ko to na en bi to
0: e kale e ko eto study sula eto ni baje o je lo lo soro lati joksan ale ara ma to pe tan lai pe mo fe da sisa to ni won ati iyawo be girlfriend o to ni awon ja kekere kan pe family oko e ni family yi ko ma fe o ko si ko kankan lo ebi ro lokan boya e ti mu de ti pe àwọn bẹ́ẹ̀ sí ìyàwó lọ́jọ́ báyìí ọjọ́ báyìí bí àkàn tí wọ́n pa nìyẹn tí fámílì ìyàwó ẹ̀ fi ni kó máa bẹ̀rù ẹ mọ́ èmi ò pé the best pé tó bá ríyàn bí méjì so kán jọ lọ sí fámílì ìyàwó ẹ̀ kán sì bẹ̀ wọ́n so kán sì sọ fún the next thing kán máa sọ fún pítọ̀ àwọn mú ọjọ́ tá máa kó nǹkan máa náwó àpé kankan so tá bá sàn yẹn fún fámílì ìyàwó so wọ́n á lè rìlísì ọmọ ẹ̀ so wọ́n máa tó bá ti wáyàn bí méjì bí àwọn àgbà méjì so wọ́n máa bẹ àwọn fámílì ìyàwó yẹn so e ku eto
5: ati lo ye ku eto e ku eto e ga ni si oro so omo nigeria lati nigeria e ti mo fe da si ni ti eni to ni yawo nbi ma meta o si ko meteta lo se n pe nu oro re o na ti so fun wa wipe ohun o san kun ri e o ni ara n to je wa lan tan ba ti le ja won ni fe ku wa mo o ni o san kun ri e o n fe yawo fiyawo fun advice mi ba fun ni pe ko lo ri awon eyan obirin yen ka ti pe yo si mo si ba awon eyan re si wa n ta awon eyan re si so fun nanu last pe ngba ti o san kun ri e ko ni yawo ko lo so fun pe o ready eyi tin lo lo n se birthday ohun pa ya re soku ohun soku ya re gbogbo won yen iyin ki se n to ye ko ko se gan ko se kini soku ya si sin sa le lo soku ya ngba ti o san wo ori o ko mo pe won fe yawo lai san wo ori ni ko lo se ko lo ba n po n se ta ti se wo nkan to ye ko si lori e to ba ti se I'm so pe iyawo yin o si pada sodo re ko si ni si wa lama yi to ni pastor so pe kini e boya wa wi ni kan wa ni ro pe pastor kan boya ni awa wi ni wa ko sa fi le ri nkan so lo fi so pe pastor ni ko mo ko mo sa fun eyi to se pataki ni pe eni ko lo san kun ri e to ba ti ba san kun ri e I'm so o je ye ki iyawo yin pada wa sodo re ko fi gbe be ti eni ti o ni omo hun mu nkan se gbugbu eyen to pataki ibe ni ko lo hospital ni medically o ni awon kan tan mo nse tin de mo je ki won fi awon kini won sile bo se mo so gbo nkan to ye kan se ko lo hospital lati be kokko gba advice lati be ko de gba treatment ko fi yoku so olohun pelu adua olohun je ki gbogbo re ko rorun pamo na o si pada wulo fun lagbara olohun ola je kan re bi o se ri ni
6: baba to so si keta awon obi omo ti so nkan te fe te ma se won ni ke lo se nkan ori e nkori iyawo o yato si pe en ba en siku mama iyawo en se nkori e won ni ke lo eyan bi mama meta e se nkori e o no se nko mo sa fun yin e lo se nkan to ye ke se te ba ti se nkan to ye ke se e le ma ri awon mo yin wo e le jo wa papo pada eni to so si keji yen to ni omo mo ko lo omo nse awon to npolowo lori eto yi awon baba to npolowo lori eto yi na to npolowo nkan adaun se ko lo kan mu won kan mu lo bibe won le yo ko loju e ko si gan ti o se se to ba de to je pe sauce lo tun ma gan sauce tabi ti muslim ni lo ma gbe lo tan ma ba gbadura so ikan ninu yen lo ma se olorun nikan lo le yo kini yen kuro e kale ku eto ele obirin to koko sosita yi ko ma agbe kale oro ki se bo se ye ko so fun ore oko e to ngbe won kakiri niyan oko e gan lo ye ko ba soro pe ko ko bo se a ma guma si yen to ba de fe ba ore oko re yen soro ko ye ko soro bo se soro yen oni to n se soro si ki kuku se bi e se bo re lo n se won loju ara ti e bayi ore lo n se won so oko e gan lo ye ko so fun ko mo bo se ma ko ma si yen boya ko lo so fun awon obi oko e kan ba oko soro fun ra e ko lo ko bo se ma gun ma si masi gigun se wa nira to yen ni dide odun kan ti ko mo ogun so oko e lo ma so fun o ki sokunrin yen ko ma je ki okunrin yen se oni jamba o ele to so si ta last yi eyan o fe omo oyi se obi re lo fe fe ni abun eyan o fe omo ti so toto ah eyan o fe omo ada wa ti e ti waju o la wa ti e ti waju obirin yen o ni fe lo so yen o

0: Come on, 88.7 FM.
1: Ah, wow. Ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára. Má sì ṣeéṣe sí fọ́rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yín ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

ẹ jẹ́ ká fi ẹsẹ̀ wọn lé ọ̀nà ọlọ́run. ọmọ tẹ́ ẹ bá fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà ọlọ́run kò ní yàyà kuyà tẹ́ ẹ dẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́. àwa gan ọ̀pọ̀lọpọ̀ àwa òbí gan la ráyè tọlọ́run, owó owó owó tá à ń wá ká kò jẹ́ ká ráyè tàwọn ọmọ wọ̀nyí, òun ló dẹ̀ ń kóbá wa nígbà tó bá tó àkókò láti lè jẹ́ káwọn ọmọ yìí ó wúlò ló ń jẹ́ ká àwọn ọmọ yìí ó yàyà kuyà. so níbi tọ́rọ̀ rẹ̀ dé, èmi ò lóògùn míì dẹ̀ m

0: ẹ̀dá kun ẹja tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ àwọn tí wọ́n sọ ọ́ta yìí ká lè mọ̀nà àbáyọ fún wọn ẹ ṣeun.
1: Ìkàlẹ̀ olótú ẹ kó iṣẹ́ gidi gan ni sá ẹ jọ mo fẹ́ sọ síta ni ohun tí mo fẹ́ sọ náà ni pé mo fẹ́ kẹ fún mi nímọ̀ràn mo ní ìyàwó mo dẹ̀ ti bímọ ṣùgbọ́n ìyàwó yìí ó dàbí pé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ní sá gbogbo ojoojúmọ́ ṣọ́ọ̀ṣì kí n sáfi ṣàpèjúwe nínú bí ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀ ó rẹ́dí láti lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ mẹ́fà àti sọ́ọ̀rù ni o àti ojúmọmọ ni o mo dẹ̀ ti bá sọ̀rọ̀ mo pe ní bàbá mo pe ní kọ̀kọ́ so èmi dẹ̀ ni mo jẹ́ nìkan tó jẹ́ pé mi ò láìkì kí máa kéèyàn máa ṣèranù ní gbòòrò tàbí kéèyàn máa ṣe nǹkan tí ò nítumọ̀ torí mo gbà pé nǹkan tó wà ní gbòòrò yẹn náà ló wà nílé ṣùgbọ́n mo ti wá dé stage tó yẹ pé mo ti bàṣọ dé tí kò gbọ́ mo wá fẹ́ nasẹ̀ síta so ẹjọ́ mo fẹ́ kẹ fún mi nímọ̀ràn even kì í ṣe pé bóyá àti nasẹ̀ síta mi yẹn kì í ṣe pé bóyá ọmọ àdìbíkọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an ṣùgbọ́n èmi ni mo kàn ń sá ṣùgbọ́n báyìí mo ti wá make up mind mi mo wá fẹ́ nasẹ̀ síta so mo fẹ́ so that màá lè fi fun láyè kó lè máa rìn ṣe àárín àwọn ìrìn tó fẹ́ rìn àti pé torí ṣe ló dàbí pé mo ń yọ lẹ́nu ó dẹ̀ ti at least àti fẹ́ra báyìí ó ti lé ní 35 years tọ́lọ́run dẹ̀ ti pèsè ọmọ fún wa ṣùgbọ́n ṣe mọ̀ ìgbà míì máa ń wà tó jẹ́ pé èèyàn lè jí láàrin òru kó fẹ́ mú mi gbẹ́fẹ́ ṣe àti ẹ̀ yàtọ̀ síyẹn so mo wá fẹ́ na ẹsẹ̀ síta ìjọ mo fẹ́ kẹ fún mi nímọ̀ràn kó tó di pé mo nasẹ̀ síta ẹ ṣe ọ̀daràn.
2: Ẹ̀kálẹ́ sáà orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ ẹjọ́ mo fẹ́ sọ síta ni torí pé kò yé mi mọ́ nítòótọ́ ẹni tí mo bímọ fún kò tí ì san owó orí mi ọdún kẹwàá dẹ̀ lélẹ́ta ti jọ ń gbé pọ̀ gbogbo ìrìn àjò yẹn kò sí ayọ̀ níbẹ̀ nítorí pé oríṣiríṣi obìnrin àwọn ọmọ tó kéré sí mi bí àwọn ọ̀rẹ́ ọmọọṣẹ́ mi gbogbo àwọn tó máa ń báṣepọ̀ ń tiẹ̀ nìyẹn ìtìjú yẹn ti wá pọ̀ débi pé mi ní yí lọ́wọ́ àwọn ọmọ kéékèèké ládùúgbò mọ̀ nípa pé kí wọ́n máa sọ fún mi pé ṣe bí oko tí mò ń dó làwọn náà ń dó ìtìjú yẹn ti pọ̀ jù fún mi mo ní láti fi ìlú ibi tá a jọ ń gbé sílẹ̀ wá sí ìlú bòmí ní báyìí lára àwọn ọ̀rẹ́ ọmọọṣẹ́ mi ìkan ni wọ́n ti bímọ fún ìyá rẹ̀ tí wọ́n ń sọ fún obìnrin ọ̀hún pé sọ́mọ ẹyọ kan ló máa bí fún àwọn òun dẹ̀ ń bẹ̀ mí ó ní pé mistake ni tàkọ́kọ́ ẹ jọ̀ọ́ ṣé bíyà ìṣe ni kó bímọ ẹlẹ́ẹ̀kejì ṣé mistake náà ni mo tún máa pè yẹn ni ó ti sú mi mo fẹ́ káwọn ọmọ nàìjíríà gbá mi mọ́ bóyá kí n kẹ́rù mi kí n máa lọ kí n lọ máa dá tán àwọn ọmọ mi kò yé mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí nímọ̀ràn ẹ ṣé.

0: ẹ̀dùn yẹn kalẹ̀ ọ́ ìpẹ́tọ̀ ọlọ́run ní gbọ̀n lẹ́nu yìí ó orúkọ mi ẹni tọ́nà ọmọ nílùú tọ́nà ọmọ ẹni tó kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ ní ọwọ́ gbogbo àwọn èèyàn tó ń dá sètò yìí ìdààmú kéré tóbi ni kò ní ṣẹlẹ̀ sí wọn ẹni tẹ́ ń ṣètò náà kò ní ṣẹlẹ̀ sí wọn àwa tí a wá ń sọ síta náà gbogbo ìṣòro oníkálukú ọlọ́run tán ọlọ́run dáwọ́ ìṣòro yẹn ọlọ́run dá dúró lórí oníkálukú àní gbọ́jọlọ́jọ lọ èmi ni ẹni tọ́lọ́ mọ̀ gẹ́gẹ́ bí mi sọ ṣe rí ọ̀rọ̀ tí èmi náà fẹ́ sọ ni pé ó ti ó dà pé ó fẹ́ papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹnìkan tí àwọn ẹnìkọ̀ọ̀kan dá sínsìnyí tí ẹnìkan náà sọ torí mo ṣe wọlé ìsìn ni mò ń gbọ́ ìtàn kí n má fọ̀rọ̀ gùn sá èmi náà níyàwó kan tí mo fẹ́ ó bímọ kan fún mi so ó ti kọ́kọ́ bímọ kan tẹ́lẹ̀ tí ò sí lọ́dọ̀ ẹni yẹn mọ́ èmi náà wá fẹ́ mo ní máa tọ́jú ọmọ ẹ̀ àmọ́ iṣẹ́ màá yín àgbà sọ pé èéfín nìwà kò sí dọwọ́bò níyàn dọwọ́bò nípa àgbéjáde náà ni mo ní máa tọ́jú ẹ̀ màá dẹ̀ tọ́jú ọmọ ẹ̀ bẹ̀ fẹ́ à ń fẹ́ra ó bí ọmọ tèmi fún mi ọkùnrin ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ìjà ṣe bí ọ̀rọ̀ débi pé òun àti ọkọ̀ àárọ̀ rẹ̀ tó ń fẹ́ yìí wọ́n jọ ń kọ́ńtáàtì ara wọn mo dẹ̀ ní mi ò fẹ́ kó stọ́pù ẹ̀ débi pé ọ̀rọ̀ yẹn ṣáà di wàhálà láàrin èmi àti ẹ̀ àmọ́ kí n má fọ̀rọ̀ gùn sá ọmọ mi láti bíi 4 years ló ti gbé lọ ọmọ ti wọ 12 years báyìí mi ò fojú rí ọmọ mi ò rọ́mọ àmọ́ mo gbìyànjú àti wá mi ìmọ̀le tí mo fẹ́ wá sí ó wá ní ẹ̀gbọ́n ìyá rẹ̀ kan tó wà ní ìlọrin bí náà ìyá yẹn ni pé torí ìyá yẹn ni ó wá bá wọn ó sọ fún un pé ọkàn líle ó mọ ọkàn wá pé ọkàn tó ń tilẹ̀ ẹsẹ̀ fẹ́ ni ìyá yẹn wá rẹ̀ ẹ̀yìn lágbájá báyìí láì mọ̀ sí tóun fẹ́ èwo tí ni tẹni tó ti mú wá tọ̀ àwọn gbọ́ ẹ ọmọ àti lágbájá ń kọ́ ìgbà tó ti márì tó ti fẹ́ lè mi dá ọmọ padà ọlọ́mọ wọn láti gbà yẹn káwọn ti sọ̀rọ̀ yẹn báyìí làwọn ti rí mọ́ àwọn ti pé nọ́mbà yẹn nọ́mbà rẹ̀ lọ́mọ́ ìyá yẹn wá ń sọ fún àwa pé ká fi ọkàn wa balẹ̀ pé ọmú padà wá lóòótọ́ ọmú padà wá láti ọmọ ọdún mẹ́rin tó fún ọmọ ọdún méjìlá àárọ̀ mọ́ èmi dẹ̀ ń wá láti fẹ́ ṣe ẹ̀tọ́ mi lórí ọmọ kí ẹ máa ṣe ẹ̀tọ́ mi lórí ọmọ ààrí ni ìmọ̀bi tí mo fẹ́ wá sí ẹ náà kọ ìgbèmí náà nímọ̀ràn kíni kí n ṣe àmọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé tí mo ti kọ́kọ́ fi dúpẹ́ fún ìyá kan tó sọ̀rọ̀ tó ní ọmọ tí ń pé 17 years pé àwọn obìnrin ipe àwọn ò lè dọ́mọ tó àbí nǹkan lọ́yìn ò yé mi dáadáa torí mò ń gbọ́ dáadáa kò pẹ́ tí mo wọlé mò ń gbọ́rọ̀ ẹ̀ ìyá ti gbólóǹkan ọ̀rọ̀ kan tí mo kàn mú lọ́rọ̀ ìyá yẹn ni pé ìyá yẹn ní ló pẹ́ tó ń ṣá ọmọ bèrè bàbá ẹ̀ ipe kíyàn máa fi sínú àdúrà bẹ́ẹ̀ sì ni mò ń ṣe pẹ́ ọmọ ó béèrè bàbá ẹ̀ àmọ́ tó bá ń délẹ̀ ń dẹjọ́ tó wá dọjọ́ wájú tó ní ẹ torí wọ́n ní ẹ àgbàrá ní ẹlẹ́ni tó kú àbẹ́ni tó sọnà àbí jọ́kànjọ́kàn wọ́n padà ríra wọn àmọ́ tó wá dọjọ́ wájú ló wá di pé ṣé ó béèrè ọmọ ni o ò béèrè ọmọ o ò ṣe kinní kan o ò ṣẹ̀tọ́ o ò ṣe kinní kan mo rẹ̀ nímọ̀ pé mo wà àmọ́ èmi ti gbé gbèsè mo lọ báyà yìí ó sọ pé èmi ń wá ọmọ kí n máa ṣètò mi ìyá yẹn náà láwọn òbí ìmọ̀ pé tó bá pé bóyá ọ̀rọ̀ kan padà tan ọ̀rọ̀ orí kan ìyá yẹn lè ṣe onídùúró fún mi pé lóòótọ́ bàbá lágbájá báyìí wá ó dẹ̀ wọ ọmọ ìwọ ló gbọ́ ọmọ sálẹ̀. Era ko egba mi na na era kun kini kin se o.
1: O 9161591011 lójú òpó òpótọ́wọ́ bí ẹ̀yin náà gbọ́ láyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ mọ ọmú gbọ́ rèé ọlọ́run ó sì ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ti ń ràn wá lọ́wọ́ yọ ràn ẹ̀yin náà lọ́wọ́ kò ní dá kankan nínú wàdà ẹ̀lú ẹ kálẹ̀ o. Ẹ ṣeun láwọlé sùn rèé o.
2: Kọ́lá Alásùnkè ló kọ mi níta kún bọ́ nílọ.
1: Adúgbò ẹ ṣeun.
2: Èyí tí rẹ̀ èyí náà ti ọwọ́ ẹlẹ́dì tó sọ yìí sọ lọ́yà.
1: Àmì àmì wọ lọ.
2: Ọ̀pọ̀ níbi yẹn kí àwọn àna mi sílé ààrẹ àpò
1: tí wọ́n
2: jọ wọn lábọ̀ta.
1: Àmì.
2: Mi sọ lọ́yẹ́ tí a bá wẹlé ẹyẹlé dáadáa ó fàìn gan. Àmọ́ ẹyẹlé máa ń ṣe kòkòrò kan ló ń jẹ́ ọlọ́run jẹ́ tó kò wọ́n jẹ́.
1: Àmì.
2: Tí a bá ń ṣe pọ̀lú dáadáa ti ẹ̀sìn ẹbí fàìn ju mọ̀ nínú tó tọ́. Àmọ́ àdáka tó wà lára mọ̀lú yẹn jẹ́ kọ́ ká yìí.
1: Bẹ́ẹ̀ni.
2: Bí ọba jẹ́ jùlọ olóyún, ẹ̀sẹ̀ kò fún ẹṣin. Àbáwọn ọba jẹ́ pẹ́sìn ká tó special làwọn náà. Àmọ́ àdáka mọ̀lú yẹn pọ̀ ọ̀dàlà. Lọ́wọ́ jẹ́ ká sákọ̀ wọ ọ̀rọ̀ yẹn.
1: Àmì ọlọ́run.
2: Mo kí Azukura mo kọ́ dára sí mi kí everybody
1: náà. Ẹ ṣeun.
2: Àwọn ọmọbìnrin kan dá. Ṣé ẹ rí èyí tí wọ́n kọ́ mọ̀mọ́ tí wọ́n máa ń mú kú jù yẹn ìfẹ́ méjì ni ò bá ṣe lọ́dọ̀ sí yìí ká kọ́kọ́. Ọ̀nà ẹgbà rí àwọn gangan sọ́nà tó mọ ni. Ọ̀nà ẹgbà rí jẹ́bi ń tọ́ ọmọ yẹn sún mọ́. Torí bìkọ́s ìyẹn onítajà yìí pẹ̀ kó gbowó kó fẹ́ gbowó dáadáa o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń rí owó lọ́nà tí ò da àwọn gbọ́mọ tí wọ́n sá lọ síbì kan. Ṣẹ́bà tí wà o. Ẹ̀tọ́ ìjọba ajọ́nà tó tọ́ tán súnmọ́ làbá tán súnmọ́ gbogbo. Sàárà ń kọ́ tí a bá ń ṣe àdúrà bí ọ̀la tó bá rí sàárà já sàárà pé sàárà já sàárà fájú àpọ̀ ìyẹn kan wà lórí nígbà tí ẹ náà ń ṣe. Torí sàárà tó ọdẹ ọ̀kan gbà ní tó bá bọ́ sí àánú lára ẹ̀mí ni òun ó ṣe àdúrà yẹn kọjá ibi tí wọ́n rà. Àbí wọ́n gbogbo ṣe owó náà àdúrà gbà ló sì sin. Ọlọ́run jẹ ọmọ wọ́n yára
1: kú. Àmì àmì.
2: Lásìlè ìgbàlẹ̀ ọ̀rọ̀ mọ̀mọ́ ẹ̀. Àwọn pínpín sáàbì bọ́ dídí kọ̀rẹ́kẹ́nẹ́ sáàbì tó tọ́ lọ́yẹ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Òṣì stéèkì tí wọ́n wá kí wọ́n mú ọmọ ẹ kó tíráì láti mú un lọ sí kọ̀rẹ́kẹ́nẹ́ sáàbì.
1: Ok.
2: Wọ́n máa ń di irú àwọn ọmọ ẹ lẹ̀ fún oṣù mẹ́fà.
1: Ok.
2: Nínú oṣù mẹ́fà ni compound àwọn kọ̀rẹ́kẹ́nẹ́ sáàbì ti tàbí ta wà bẹ́ẹ̀. Ìkìlá wà ń bẹ, pásítọ̀ wà ń bẹ, aláàfáà wà ń bẹ. Wọ́n ti bí ilé àwọn oṣù rẹ̀ tá a bá tọ́tọ̀ rẹ̀. Tí wọ́n ní ọkọ̀ ní ìdíkan bẹ̀rẹ̀ àwọn ọmọdéjọ́ mò ń kú mi táwọn òní lé kú lára rẹ̀. Bí wọ́n rí kí wọ́n pọ̀
1: bẹ̀.
2: Àìní bẹ̀rẹ̀ tí ò bá ti rí wọn mọ́ láàrin oṣù mẹ́fà kí wọ́n wá múra sí àdúrà ní àti káàkiri pọ̀. Bàbí káì tí ó bá jáde sí ló gbàgbé gbogbo wọn.
1: Bẹ́ẹ̀ni òdodo ni ọ̀rọ̀ yìí òdodo lọ̀rọ̀
2: yìí. Ṣé àwọn tó yà láti kí n kópa àwọn bọ̀dá tó sọ láti náà sí ọ̀rọ̀ orí obìnrin tẹ̀gbẹ́tọ́
1: tó
2: sọ lọ́yẹ́ àwọn èèyàn ṣe bá bálá mistake lady marriage. Mi ò rí bíi tí bible àti quran sọ pé kí n lọ kódà yóò lè wọ ní olé kan mọ́sálámù wọn ò fi fọnu ọwọ́ padà ní tọ́ bá bá àwọn tó bá ńlá ká ìbàdí ní ìlú ẹ̀. ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìyàwó àti ọkọ tí ò bá ti sùn ò ní ẹ̀tọ́ kankan tó lè gbà lára rẹ̀. Àmúgbà táyé bá da ayé àlejò gbogbo yẹn kọ́ ló ń jó o. Àkàtà ti ní láti mú kẹ́díìtì yẹn lọ kí n jẹ́ pé kó jí yẹn sí fún paradọ síbẹ̀. Ẹni tẹ́ sọ síta last. Níbi bàbá tó sọ síta last láìpẹ́ ṣe àwọn tíráì láti wá ọmọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Bàbá ọmọ ẹ̀yẹ àwọn ò jẹ́ kó rí àwọn.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn ẹni tí wọ́n pa tí wọ́n ṣe ìdìbò lọ mójútó làwọn. Àwọn àgbàlagbà wọ́n ti yàn bá ń gbú ọmọ ẹni nígbà tí yẹn wà ńlá nìjẹ́ náà ni. Tọ́mọ yẹn bá pa ọ̀gẹ̀rẹ̀gbà ibi tí yàrá yẹn sá pamọ́ sí lọ́yọ̀ọ́dú. Lọ́yọ̀ọ́dú wá bá wọn tí jẹ́ kí wọ́n lọ bá ìyá ọmọ yẹn kí wọ́n wà sí ìgbẹ̀nsì wa àbí kí wọ́n wá polí lọ. Kí wọ́n sàbẹ̀ ní lẹ́tà àbí kí wọ́n wá àwọn lọ́ọ̀yà kan bí 20,000 kí
1: ṣùgbọ́n
2: orí wọn náà àwọn ọ̀dọ́ kámọ́gbàdì kájú kó sọ́kàn wa o parantí ọmọ ẹni pé àwa ń fi
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
2: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe Ọlọ́run jẹ́ kẹ́ ẹ́ yí pé kíní kan, ìrabu lágbọ́ ọlọ́run.
1: Àmì o, àmì o, àmì o.
2: Ìgbà bá tó sọ síta,
1: tó
2: wí, ó fẹ́ yà, ó ti máa ka, lẹ́yìn, Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah, ma kado mi. Ah,

0: Ok.
1: Facebook. Eje n dodo awon tin be lori Facebook na kinki won tori pe awon na osun lori oro yi awon na si ti n gba pelu wa latori Facebook Abdulrahman Kayo Desodi Kaduko Eshun Solat Aluminium Moses Kolawole Abdulrahman Victoria Jeje Ade Komolafe Aduko Eshun Eseo Abdulrazak Agbare Abdulaziz Eshun Aduko Eshun Oye Wole Walter Adeniyi Akinwale Owolabi Olawale Atoyebi adupe eseun Adebisi Adebayo Olumide Olowo Okere adupe eseun Engineer Lukman Yunus Mutiwa Ayandeji Alabi Ruben Muiwa Oguntunji Ismail Abayomi Oluwa Funmilayo Bosede Olanrewaju adupe eseun Olaguju Johnson Adewale eseun Adeniyi Mubarak Senior Man Wanu lori opo Muliro platform Olaniyi Olalekan Nicholas adupe eseun Rashid Kayode Adupe eseun Ezekiah Adegoke Mary Ojo Arimoro Mr. Toludolapo Samuel Peter Faith Olaniyi Sunday Akamo Isaiah Confidence Ajibola John Oremi Dada Doctor Nisaboke Medical Center Adupe eseun Ojo ni tin Ekundayo Odunla Dairo Olalere Ekundayo Odunla Adupe eseun Adupe eseun Ojo ni tin Laola Olowo eseun Fawole Ajibade eseun Wahid Aliyu Aji White Abdulrazak adupe eseun eku gugu gugu awa 0916159101 lojo opo to wobi so nko to di pe won ma lo si oju opo pe ile eje tun dodo awon tin be lori WhatsApp ta won na to ti mu maran wa lori awon oro yi loko kan ejeji mo nbo
2: sheri titi ya ti oni omo won
3: e ka lo lo ye e mo pe to yi olomo ba wa so Ah, it's more than that. Many Baba do not have necessity. Any man necessity, oh, we have a fire, oh, and no fire, oh. When we are see, we have a family, we have a matter, we have a book. One necessity, only we, not just only book. Any man necessity, oh, we fire, oh, we have a fire, oh. No one can do, oh, Ekweto.
4: Ekweto, Baba, you want to pay? Yawa awon ko do sosi kimi oni paro fun won sosi ko ni yawo won lo o and awon na de ni ori bibe ko lo ko logun ori tulo ko na se sita ko ni solution o ko lo fejo esan parent e abi ko won kokko mo so na lowo lese tun o fi ri gbamu leyin ton ba ri gbamu ton kan wa lo fejo esan parent e ton ba fejo esan parent e ton ehn a parent e ata parent ti ti won gangan wa jo joko wa jo ba soro to ba ti wa ri pe ko change ehn won le na se sita ama ese ti won na sita na ku won ko gba adura si ku won si se wadi elomi ti won o ba fe e ku eto
2: e ka le olotu emi ni yen to lo mo na ti lo lo mo oro ma ben to so sita bi pe okon ba awon ore omo se nsun le mi fe so tun wa da ba de bi pe oko tun ti bi ma fun okan lara mo ti won ku ka kiri yen ti e de tun support oko pe to pe ko tun bi ma fun awon si se ri clean back ti ti clean back ti si duro de mi o sin be o ti si o ti sinu yo buku fun another flight ni ki omo bere ma dara ile amu papa gbebe to ba bu ko be ko si happy ninu bi de ninu family one ni as far as concern je pe ko ti san nkan ori e for the past 10 years oda same lo tu ki omo binrin yi ku mo fa kuko esufu ku mo fa kuko esufu kura imara mi bune pe ko lo so mo ni letter ni court kan divorce won because ton ba so mo ni letter from court the din kan to so to ba so adajo adajo fi adajo fowo si adajo fowo si ko ma fa ku ko ara esofo mo to pe mo se so mo le pa mo de ni ko na wa lo mi ku fe ko lo so ko la ba ka fun yin se oko titi o e ma be to bo ka le lo ye ko ito olorun jeba la ka yin ni to lo mo lati lu ti lo
0: kwito uko ti mi ni Mr. Rashid lato pe se ni baba ton so si ta te ni yawo awon church ni o so pa won ti wed o ti le ni 35 years baba e kin so mo ge kere mo o ese te na si ta lati gba te ti wa ni young man at least mo se wo yin e ma ti dagba die na eh iyawo yin ni eyan kokon te le fe jesus ni e fe jesus awon mo le bi e te ba wa ra mo le be pe awon mo yin at least 35 years ago awon mo yin ti dagba na e pe awon mo yin e fe jo iya awon sun won kan pe iya awon kan ba iya awon soro e ni ko ma sin olohun o bo olohun nkan to nsin to fi wa pa to npa to fe ma pa marriage lara ki ya stop we o iya na ikin so mo kekere mo na ah awon ni so mo kekere mo e mo na se sita o e mo na se sita igba laaro e mo dan wo se ti gbo agba ti de tara si na ni lati ko ni o ma to so po kon omo yi ke lo ngbe o fun omo se ore omo se nkan ni e ma ku le re o se ti gbo e ma wa be ma tojo awon omo yin e ma fadura ran lowo o se ma se nte niyan o se di solution kon ni ke ko awon omo ke ku nbe o so ye yin Ko izi fo bin ni ko lati de ma to mo o. E si e kwito.
5: E kwito, Mr. Lawyer. Olorun ju baje, ife Olaya bale ko ni damu wa. Ile ona ni kokan wa Olorun ju damu. Baba, ele la do ko mi lati se sin lu lorin. Awo ti mo fe gbe mi si ni ti dadu wa tan so sita ni pa yawo. Tony every time church ni sa e ka ton se ni pe suru won ku die so in the sense that come make sure kan pe yawo won for the last time ko ba soro ti o ba wa gbo e de kan lo sa so won papo lati bi 35 years na ti wa kan je kan family won kan won mo se ti sele ti o ba wa gbo le ngba e emi o gba ni mo ra kan na se sita o o kan fe yawo to jo ja si pe ni to ba pada de loju na awon ni yo le dru ke bi reference pe to ba te ni npi e ora ite so bi ma se bi ti won se ri ni e ti sister wa ti won so to ko won ton japo japo ki e thank god won so nsin pe awon ko ti san kan ri awon kan pe 101 wa san ko ri mi to gba to ba ya si pe ni o ba ni fe mi lati fe mi reaction e ni o je kan mo reaction to won take bi da kan won duro ni abi kan ma lo ko te ya si pe ni eto yo si lati tu igi tabari pe ko ba si kan mu fo ni o e o ni kan si ni e bo si gba to ma mere tin so pe ba kan e so kan mu fo se wa di last one ti boda wa so sita ni pa yawo won ton wa omo yi ise si ku ton se because iru ya ta lo ba e ko ni je po won nikan ni o je family won ti o wa ni ilu ta wa ni ilu lorin bi kon make sure pe kan ga mama e lati pe kan mo elomi ma to fi je family e because in dojo waju in the so because ta ba le mi ogun ti o ba gun ko so kan mejo kan melu mi ta ba ti a melu mi be yen to ba ja si pe ni won ba ri gbese kankan iye lo to ka jo because number ti won pe na ni won pe ti lo yi ati le ato na ni ko ko lo ni jo baje ta ma be to bo
6: to na wa pelu yin o emi ni ani ti olohun mo lati ilu ti olohun mo baba ti iyawo e to e pe laarin ojo meje o le lo si ile joseph fun ojo mefa oni mo fe gba ni mo ati eyi obirin ti oko e nfe awon omo kekeke debi pe ikan ninu awon ore obo ise to loyun fun awon ni mejeji bo fe gba ni mo now mo fe ba baba yen soro mo fe olorun oba be ko ma na se sita torí pé tó bá nasẹ̀ síta àgbèrè nìyẹn ó ń ṣe àgbèrè nìyẹn ó ti ṣẹ̀ sí ọlọ́run ìyàwó ẹ̀ ló fẹ́ tì láti ṣẹ̀ sí ọlọ́run báyìí so kó má ṣẹ̀ sí ọlọ́run nọmba wán nìyẹn nọmba tù kó má ṣẹ̀ sí ara ẹ̀ nọmba tírì because tí ó bá nasẹ̀ síta kí ló fẹ́ bá pàdé níta àìmọye oríṣiríṣi àrùn ló wà ń ta èmi ìbá gbà nímọ̀ràn wípé ilé ìjọsìn tíyàwó ẹ̀ ń lọ yẹn kí bàbá ẹ̀ lọ síbẹ̀ kó lọ bá pásítọ̀ tó wà ńbẹ pé nǹkan báyìí níyàwó ń ṣe kó ṣàlàyé fún pásítọ̀ ẹ̀ pé láàrin ọjọ́ méje kò sí ìyàwó ò ní kí ànílé mọ́ ṣọ́ọ̀ṣì sáni gbogbo ìgbà ṣọ́ọ̀ṣì ni pé ìwé mímọ́ kí ni ìwé mímọ́ sọ nípa ọkọ àti ìyàwó pẹ̀lú ìbápépọ̀ wọn kí ni ìwé mímọ́ sọ gẹ́gẹ́ bí pásítọ̀ gan ṣe mọ̀ tó bá tiẹ̀ jẹ́ wípé ìfún gan àti ẹ̀ máa ń gbọ́ wípé tí pásítọ̀ bá fẹ́ lọ sí church tí ìyàwó ẹ̀ bá sọ pé rárá ó fẹ́ kó òun bá kan jọ ní àjọṣepọ̀ tí ó di dandan ó gbọ́dọ̀ bá ní àjọṣepọ̀ yẹn kó tó di pé torí pé ọkọ ló lórí aya ó gbọ́dọ̀ nọmba wán tí ó ní ọkọ tí ò bá ti lè kó ilé rẹ̀ dá ó túmọ̀ sí wípé kò sí nǹkan tí o lè ṣe níwájú ọlọ́run gan tó lè ṣe ìtẹ́wọ́gbà gbogbo nǹkan tí obìnrin yẹn ń ṣe ó kọ́ ọlọ́run kó jẹ́ kí ọlọ́run gan kó ọ̀rọ̀ ẹ̀ kó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ni so mo fẹ́ bẹ̀ẹ́ bàbá yẹn kó má nasẹ̀ síta kó lọ rí pásítọ̀ chọ́ọ̀chì yẹn tí pásítọ̀ chọ́ọ̀chì yẹn ká wá wo nǹkan tí pásítọ̀ chọ́ọ̀chì yẹn máa sọ within certain time kó try láti wo kí ni reactions kí ló máa ṣẹlẹ̀ so tí ò bá wá tún change tí ò bá wá change kó wá wo pé kí ni the next thing tó lè ṣe èmi rò pé the next thing tó lè ṣe ni wípé kó tó bá ní owó tó bá ní owó tó bá lówó tó mọ̀ pé òun lè níyàwó kó níyàwó mi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó fi ọ̀rọ̀ ẹ̀ lọ ọlọ́run kó níyàwó mi tó bá níyàwó mi a bẹ́tà pé yes mo legally mo marry kì í ṣe wípé mo lọ ń ṣe ìranù níta ìtorí tó bá rí ìyàwó kejì ara ẹ̀ á bù má sọ so advice mo lè fún ni yẹn kí bàbá yẹn kó má ṣẹ̀ṣẹ̀ ọlọ́run kó má ṣẹ̀ṣẹ̀ ara ẹ̀ kó má dẹ̀ lọ síta láti lọ mú wàhálà àti ìdààmú bá ìgbésí ayé ẹ̀ then lórí tí ọmọbìnrin èyí tí ọkọ ẹ̀ ń fẹ́ tó ń ṣiṣẹ́kúṣe tó ń fẹ́ àwọn ọmọ kéékèèké débi pé ọ̀rẹ́ ọmọọṣẹ́ obìnrin yẹn ló tún wá lọ fẹ́ tó bímọ fọkàn fún tí ìyá ẹ̀ tún wá ń sọ wípé kó gbìyànjú láti rí bí ọmọ kan wẹ́ ọmọ gẹ́gẹ́ bí mo ṣe gbóhùn obìnrin yẹn sì kéré lọ́jọ́ orí ìnáṣọ bá sọ wípé kó kẹ́rù ẹ̀ kó kúrò ní sàkání abẹ́ ọmọkùnrin yẹn ṣùgbọ́n advice mo kàn máa fún ni pé kó má kúrò ńbẹ̀ the only thing ni pé mo mọ̀ gẹ́gẹ́ bó ṣe gbọ́ ọkọ̀rọ̀ yẹn at least aṣá ti bímọ bíi méjì sí mẹ́ta fún ọkùnrin yẹn kó stop láti máa bímọ fún kó fèsì àwọn ọmọ ẹ̀ because èmi máa ń sọ fáwọn obìnrin tí ọkùnrin bá ti ṣe ìranù sí obìnrin tó bá ti di pé ó ń ṣe ìranù gbà yín pé o ò lọ́kọ mọ́ gbà yín pé ọmọ àwọn ọmọ ẹ lọ́kọ ẹ fèsì àwọn ọmọ ẹ bójú ayé wọn ṣe máa dá bó ṣe máa struggle lórí wọn gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe jẹ́ káwọn ọmọ yẹn máa mọ̀ jẹ́ kó máa mọ̀ pé bàbá wọn ò ní anything lé wọn lórí so that bàbá yẹn ló máa jẹ̀yà lọ́jọ́ iwájú bó ṣe wà nìyẹn lọ́kọ sílẹ̀ bàbá yẹn ló máa jẹ̀yà ọkùnrin tí ò bá ti tọ́jú ìyàwó ẹ̀ tí ò bá ti tọ́jú àwọn ọmọ ẹ̀ ìyá ló máa jẹgbẹ̀yìn ẹ já gbàgbé báìbù sọ bẹ́ẹ̀ pé kínní pé èèyàn pé kí àwọn ọmọ kan tọ́jú àwọn òbí wọn lọ́jọ́ iwájú ṣùgbọ́n òbí tó bá ṣe dáadáa ni o kì í ṣe gbogbo òbí tó bá ṣe dáadáa ni ẹja gbàgbé ẹ̀ òbí tó bá ṣe dáadáa ni ọlọ́run kọ gbogbo nǹkan tá à ń ṣe sílẹ̀ so mo advice ọmọbìnrin yẹn tó bá ti jẹ́ wípé ó rí bẹ́ẹ̀ kó gbà yí pé òun lọ́kọ kó fèsì àwọn ọmọ ẹ̀ kó gbàgbé gbogbo yẹn so pẹ̀pẹ̀ kó máa ṣe nǹkan tó bá tọ́ àti nǹkan tó yẹ fún advice mi ni.
7: Ẹ̀kálẹ̀ olóòtú orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀ ẹ jọ̀wọ́ ọ̀rọ̀ kan ló ń gbé mi nínú.
8: Ẹ̀kálẹ̀ Mr. Lawyer nípa mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tí ó sọ̀rọ̀ nípa ọmọ àbúrò wọn tí ń lo drugs NDLE officer ni mí. Mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ kásítà ni mo ní kí n sẹ́ndì voice message sí i sí ìjọ pé still sọ fún ẹ̀sọ́ síta pé ẹni tó wá still ní advice lórí rẹ̀ although in near dwell bow, she want the best place to only Lofuna and a Campbell of Sea Rehabilitation Center. Rehabilitation Center, if anyone in my cocoon do own two shellet, if him mudog yen. Rehabilitation Center. At one deep below, rehabilitation, counseling, and treatment. Rehabilitation, between one souci, two one jump, Bugwemara. Counseling, one by one in your junior bar, only two fat, often low, only at a pay kidney on two jet, at a pay toving mugunye. Then treatment, any our doctors to one in charge, two few bugbo, or continue. Ti o le fi lo ma ati awon ogun ti o ma lo ti o fi ma jeun ti o fi sun dada ti gbogbo oyan fi ko loju re de awon eto mi tu wa ti won tun ma se fun won nipa idare ni leko nipa alpe lomi wa to je pe ko mo ewu to wa ninu ogun loro ti n fa yi sugba nibe ni won ti so gbogbo ewu to wa nu lilo ogun loro yi ati pe awon obi na won tun mo badua bo to ba di pe won gbo mo lo si church won gbe lo soda fa ti won badua tan se gbe ti omo gangan ti o tu elpe lomi wa to je pe o fe so jade idi ti fin fa bo won le fun lo re fe lati so won no ma lo sinu suna ojo meje o a ri pe drug o koja oye gbogbo won ta esu ta wo ba ya we se pe boya pe a gbo mo lo si prison service o di pelu ara awon prison go je di gba idi ni pe ko se pe wo se an fi gbe lo sibe a ri pe bazun to ba je pe anything ta gbo ni ti ndele arrested ti won lo sewon ibe ni o ti ni danile ko gba but awon gan fun awon won ni ise won ko e seun ga
9: Mistore de Quatro Equeto, por comínio a malabera de o que se. Lui babati, uma soipe, e a ua, uma choche, choche, nani. Tchola, uma feia necessita ali, o do mano de linha, o cuji da antifera, uma. Ah, que baixo, só lê, tá aqui, dá, ele é bilhoieto, e a mão. Olha, que bom, se quer. Kan kon se pe boya esin ki won gba ni mo ba ti le fe yawo mi saju ki kan ba ndun lo jo ji pon mo raye ti won si bon si ma ri keji so mo tori e se jo fe na se ta na mi pe o si wa lara baba tu ra pe ni to si ni e mi pa fe yawo mi ni ko fe yawo mi lókun ìgbà tó yá sí wípé ìyàwó ti rí ń rí pé ọmọ tó ti pé ta fẹ́ fi ẹ̀sìn gan-an tó bá ṣe pọ́ ti lọ ó fẹ́ kọ́ ni àbó fẹ́yàwó àwọn gan ọmọ ní ti fẹ́ máa di grandma àbí grandpa tó ọlọ́pọ̀ ṣàánú wa so kí bàbá ó ṣe pẹ́lẹ́pẹ́lẹ́ o torí pé àwọn kan ti ń bẹ́ ń ta ọlọ́mọ jẹ́ ọ̀kanu o kà ṣe pẹ́lẹ́pẹ́lẹ́ tó bá sí wípé wọ́n sì lẹ́mí pọ́n lè fẹ́yàwó mi kàn lè fẹ́yàwó mi
10: ki aku eto on ti mi fe dasi papapa ni ti okunrin to nsoro nipa pe iyawo en bere fun ori kun soro to lo ti se pupo tori pe ni arin awon to soro dasi ju ni arin oro fe ani okunrin ati obirin oro ko lo aya bibele olorun gan o fi di opopopo olorun mole lori e ṣùgbọ́n nǹkan kan tẹ́mi kan fẹ́ sọ fún ọkùnrin yẹn tó náà bá ń gbọ́ báyìí ni kó ń kún ní òbí rẹ̀ kó yí ara rẹ̀ òun kó yiri ọ̀rọ̀ yẹn wò pé ìbéèrè tó tún súyọ nínú ọ̀rọ̀ tó sọ síta náà ni pé ṣé ìfẹ́ ni a fi ń ṣe lọ́kọláya tí ó fi lè nítumọ̀ tó fi yẹ kó rí bó ṣe yí nìyẹn àbí òfin torí ọ̀rọ̀ orí yẹn àbí òfin ló rọ́gbọ̀ kulé àbí òfin ló ṣubú sí so the bottom baba na mo so pe ife la ko ja ofin inu bibile ro lorun na lo wa wọn ti mọrọ yẹn tó di àṣà gbogbo ayé pé ìfẹ làkójá òfin so kú yiri ẹwọn torí pé n tó ń tẹnu mọ tí o bá ti torí àìní má tètè kọ san kò wọpọ lọpọlọpọ ọkùnrin tó jẹ pé kò san tó jẹ pé ẹlòmíràn tó lè jẹ ẹka sí kó má kà sí o ṣùgbọn ẹlòmíràn ká sí ṣùgbọn tó jẹ pé àkókò yẹn kò tí ì lágbára rẹ ó ní àwọn kankan tó fa ìdíwọ ok tó wá jẹ pé agbára rẹ gàtí wàá gbé nísìn ò lè san ìyẹn ṣe pọlẹmù ṣùgbọn mo fẹ kọ lọ mọ pé ní omi tó bá ti ń tẹnu mọ ọrọ owó orí yẹn gan ju òfin ni ọrọ owó orí pé dìgbà tọkọ bá san ló tó máa ní ẹtọ tó bá yẹ kú ní lórí òun ló sì tó máa gbà gẹgẹ bíi ọkọ ọhún orí òun bọkùnrin yẹn san tán alàlúlù mi yóò tó máa súyọ nínú olúrúgbìyàwó bẹ létí àpò ọkọ yẹn gan ni padà ká tí wọn lè gbé tí lórí so ìyẹn ni kó ń fúnra lára tó kó sun mẹta tí ọkùnrin sùn.
11: ẹ̀ka ilé ẹ̀kọ́ ètò orúkọ mi ní kọ́mísí àlá láti ọ̀dọ̀ mi kọ́mínísì gárájì lẹ́sà tí bọ́ọ̀dà wa tí wọ́n sọ̀rọ̀ wípé ìyàwó láàrin ọjọ́ méje sí bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ yóò lo ọjọ́ mẹ́fà tí ó fi lọ ilé ẹ̀sìn lóòótọ́ yẹ ká jọ́sìn àmọ́ kò tẹ̀lé àṣẹ láti ọ̀dọ̀ kan dípò tí wọ́n sì sọ pé àwọn ó nẹsẹ̀ síta yẹn kò ní ìdí kún wulẹ̀ nẹsẹ̀ síta kí wọ́n máa ṣe àgbèrè kí wọ́n máa ṣe ń tẹ́ tí ọ̀yẹ̀ kí wọ́n ṣe ń torí pé ìyàwó àwọn kò gbélé kí wọ́n sì fẹ́ ìyàwó mí ilé ó sì bẹ̀ta.
12: ẹ kalẹ̀ lọ́yẹ̀ ẹ kú ètò kí wọ́n ti mo fẹ́ kẹ́ gba mi márùnlélórí mo jẹ́ ọmọ 30 years ọkọ mi lè jẹ́.
13: then ṣe bó ló bì ó ní parent kí wọ́n fẹjọ́ rẹ̀ sọ àwọn òbí rẹ̀ náà kó tó di pọ́rọ̀ wà rí bí wọ́n lè gbé gbèsè táwọn ń tọrọ láti gbé yìí wọ́n ṣàánú wọ́n ṣá.
14: bàbá 35 years tí ìyàwó rẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ó ti ń fún bàbá yẹn ní sáìn bàbá yẹn ní tètè fúra ìgbà tó rí bàbá yẹn tó kára ló sọ̀rọ̀ síta yìí èmi bá rọ̀ pé kí ó rọra fi ẹ̀sọ́ sí ayé rẹ̀ o torí ìgbà kan rọra sí torí.
15: alo olóòtú ẹ kalẹ èmi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ mo fẹ́ dá sí ọ̀rọ̀ ọkùnrin tó ní ìyàwó òun lọ ṣọ́ọ̀chì ní ẹ̀mẹ́fà láàrin ọ̀sẹ̀ ojú méjì làbá fi wò èmi kàn fẹ́ ká wò ó lọ́nà kan pé kán béèrè lọ́wọ́ ìyàwó yẹn torí kìrìsìtẹ́nì lèmi náà ṣé from monday to saturday ni wọ́n fi ń ṣe program service ní ṣọ́ọ̀chì tiwọn ni because kò yé mi kò sí ṣọ́ọ̀chì tí ó máa ṣe program láti monday títí di saturday títí di sunday kí ló ń lọ ṣe ní ṣọ́ọ̀chì bó sì lè wù kó jẹ́ olóyè tó nínú ṣọ́ọ̀chì ṣé òun ni pastor ṣọ́ọ̀chì ni kò possible kéèyàn lọ ṣọ́ọ̀chì ní ẹ̀mẹ́fà lọ́sẹ̀ náà sì pé bóyá wọ́n gbé program oṣù kan kalẹ̀ àbí 15 days 17 days tó bá ti jẹ́ pé lemọ́lemọ́ ó sì máa ń lọ nìyẹn èmi lè sọ fún ọkọ ìyàwó pé kó lọ ṣe ìwádìí ní ṣọ́ọ̀chì tí.
16: kalẹ̀ lọ́yẹ̀ kó ètò olóníjọba làkà ìmí ni tọ́lọ́mọ̀ láti ìlú tí ọlọ́mọ àwọn bàbá tó ní ìyàwó máa lọ sí ṣọ́ọ̀chì sọ́ọ̀rù ní gbogbogbà ni èmi fẹ́ dá sí torí wípé èmi ò ní bóyá ìyàwó náà sọ̀rọ̀ àbí kó lọ sọ̀rọ̀ ṣùgbọ́n àrùn kan ṣẹlẹ̀ lórí social media táwa náà sí ni tó ti ń ṣẹlẹ̀ lórí àìtàwa náà dẹ̀ ń rí ẹ wo ìyàwó ní Òǹdó tó ló ń lọ sísọ òwò táwọn tíráàkì fún bí ọ̀sẹ̀ kan tá padà lọ bá lóòótẹ́ pẹ̀lú máàkà tó lọ lọ́dẹ sí òtẹ́ẹ̀lì kí ìmọ̀ràn mi fún bàbá yìí ni pé kó lọ bá pásítọ̀ pé tó
17: o fẹ ki o ma wa church ba yin ma ko fẹ ko ma lo si lo si so ru mo so ko so n pastor ko to fẹ ki awon wa so to wa lo le gbamba so ko wa yawo mi ko
18: e ko le mr oloye mo fẹ da si ti en ton to so pe on lo drug on gbe lo si rehabilitation center church tona fẹ gbe lo yen ko ni solution wa bo rehab in a better place because me mu drug o deal pelu brain addiction wa addicted si ni so ko si nkan ti church really fresh me la drug kin gba wa drug gba bo rehabilitation center go no ma gbe lo ta ti ko bo se ma file so ko le de file ba yen ko so ma O ma ni withdrawal symptoms. But rehabilitation center, normal mo ma ba manage. So one day sensitize e wa gba ni yanjo and all that the treatments gbogbo e. Ta bi feel e. Then the other woman to look on disgrace on Tony Alikakiri omo ikere lo nte Alikakiri. Ko ma fi le oko ele. Bi mu ma ye so mo ro ko mo ikere nde oko e o le. Ko strong emotionally. On call ye ko jumati. Awon to n ba ko e se gan lo e koju ma ti awon yen lo tun wa shame pe awon jo nje nkokon na pe kini kan won gan lo e ko ma shame won but not them shame na so gan fi lo ko ile ko dro sibe ko so awon me di oko ko gbajumo awon me ko tojo awon me ko de dro si marriage ko ma fa wa lawon pe loko yen ko se ma gbadura fun ko de ma gba niyanju.
1: Ọdẹ abẹ adúpẹ lọtún ló sì àwọn èèyàn ti mú mọ̀ràn fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ ọ́ta yìí lọ́tún ló sì wọ́n ti mú mọ̀ràn ńlẹ̀ fún wọn. Ẹ já ṣe báyìí ní pápápá torí ìjọba àkókò wa. Àkọ́kọ́ ni bàbá tí wọ́n pé ìyàwó àwọn ti wà addicted sí church kíyìn wà addicted sí nǹkan ní kíkín kan wọ́ ọ̀yàn lẹ́wù kọ́wọ́ jẹ́ pé ní tí wọ́n mú ní bàádànù tí ń sin ti ẹ̀. Ẹ̀kọ́ tí ẹ fẹ́ mọ̀ bóyá tó ń ṣe yìí dàbí ọ̀dà tó mú ń bá dànù tó ń ṣe ń tiẹ̀. Chọ́ọ̀chì ṣe bi tó jẹ́ pé èèyàn wà ní Monday, Tuesday, Wednesday, Thursday, Friday lòun ó fi máa lọ àbà. Tó ṣùgbọ́n àbá lo àbábọ̀ ọbẹ̀ tí ìyàwó yín ṣe rèé. Ẹ̀yin náà sì sọ pé ntẹ wá fẹ́ ṣe nísìnyí ni pé kẹ ẹ ṣe kíni kẹ́yìn náà wá nà sẹ́ẹ̀ta àwọn èèyàn ni ẹ mọ̀ nà sẹ́ẹ̀ta. San láàrin ajé ni mo ní pẹkọrọ ẹ bá fẹ́ fẹ́yàwó mi wọn ni ẹ fẹ́ mi kò síbi tẹ́nìkan tí bíbélì kan ti sọ pé mọ́fẹ́ ìyàwó kejì kò síbi tó ti ní ọmọ́fẹ́ kẹta kò síbi tó ti sọ pé ọmọ́fẹ́ kẹrin tápé kírísítẹ́nì ní kò síbi kankan nínú báíbù tó ní mọ́fẹ́ èèwọ̀ ni mọ́fẹ́ ìyàwó kejì àbí bọ́ bá fẹ́ ìyàwó kejì ó ti dẹ̀sẹ̀ kò sí. Ṣàṣàṣì làwọn wòlíì ti ń bẹ nínú bíbélì tí ọ̀fẹ́ ìyàwó méjì lọ dákọ látorí abraham ẹ lọ sórí noah ẹ lọ sórí gbogbo wọn bẹẹ ẹ lọ sórí gbogbo wọn bẹẹ ni wọn fẹjú ìyàwó kọọkan lọ wọn ò sì torí ẹkùn ó dọtọ ọlọrun ẹ lọ dáfídì ẹ lọ solomoni gbogbo wọn torí ẹkùn ó dọtọ ọlọrun tágbára yín bá ti ka wọn ni ẹ dákun ẹ mọ̀nà ẹ gbọ́ pé gbogbo àwọn tó sọ̀rọ̀ lálẹ́ yìí ni wọ́n ní pé ẹ mọ̀nà sẹ́ẹ̀ta bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ fẹ́ ìyàwó kejì ẹ kúkú rìn sàn-án kẹ ẹ fẹ́yàwó kejì a mọ̀ pé tó ẹ ti fẹ́yàwó kejì wọ́n ní ṣùgbọ́n kó tó di pé ẹ gbégbèsẹ̀ yìí gẹ́gẹ́ bíi táwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye wí wọ́n ní ẹ tọ àwọn òbí ìyàwó yín yìí lọ tó bá ṣeéṣe tẹ bá lè tọ pásítọ̀ rẹ̀ lọ pé pásítọ̀ kó mọ̀ di pé ẹ̀sọ̀pọ̀ kan ọmọ àjọ yín ṣìwà wò ntí rìn rèé tó yẹ pé pásítọ̀ ní tòótọ́ wọ́n mọ̀ pé bíbélì kan sọ pé ọkọ ni olórí aya bí kristi ṣe jẹ́ olórí ìjọ mọ̀ parọ́. Tọ́ tó bá jẹ́ pé pásítọ̀ tòótọ́ tí wọ́n wì fún yín rèé wọ́n sì dá ìyàwó yín padà sílé fún yín ṣùgbọ́n tí ọba ti wá rí bẹ́ẹ̀ tẹ́ sì fi lo àwọn tó ẹyẹ tó sú àwọn mọ̀lẹ́bí rẹ̀ táwọn náà ò rí nǹkan kan ṣe sí ẹ fẹ́ ìyàwó míì ni ẹ mọ̀ nà sẹ́ẹ̀ta ẹ wo àrùn tó wà ń ta ó ju bẹ́ẹ̀ ti roni lọ o ẹ ní fara kójọ ń bọ̀ 35 years lẹ́lẹ̀ ti ṣe ìyàwó ẹ̀ ìyàwó yín 30 wà àwọn ọmọ tó ti bí fún yín ẹ lè pè wọn kẹ fọrọ yìí lọ wọn kí wọn bàyà wọn wọ kí wọn bá wí e ma na seta nkan buruko ni mu wa e seun lapa be on tawon eyan wi ni mo jise fun yin yi imi to da be tarabirin ti won poko awon bere si ni na kini ikaka kiri firi firi debi pe ore omo se awon ni yokosi oni koda awon omo ni gboro tin yokosi mo pe kini akowo ni won se awon jo ndoko kan na ni inu mi dun poloro teni kan so pe eyin le mo kan ara yin le awon yi ko lo ye ko ma shame yin eyin lo ye ke ma shame won pe yin awon ni won ti wan shame yin pa awon jo ndoko kan na pe yin gan lo ye ke ignore won ke ma shame won le to tumo si pe e akoko nti gbogbo eyan wi ni pe e mo kuro nle oko yin e je nla tumo ile ifun yin pe ba kuro nle oko yin loni boyo mo kan abi meji abi meta le gbe kuro nle oko yin eyin na ti di single mother laye ibi kan yo wa nira die ke to le ri single guy te fe fe enikan to na ti ni yawo sile leyin na mo yan lale nte tori e te ku lo nle oko yin leyin na bo ta te mo se komo ba wa ri be e joko sile oko yin e ma se enikan wa pe wa sa kisi pe da pepe furu leyin kan se foko yin eyin e ma gbianju pepe furu to da foko yin e wo so to da fun e ra perfume to da e wo so to da sira yin ni mo wi o e lo perfume to da laaro lale ke to sun ewe e lo perfume to da e lo awon aso to da e je kokoyin gan mo konrin mo fa si yin e ba so awon oro tutu e ba so awon oro dunnu e je kokonrin mo fa si le e ma se love in tokyo e ma wo pe kini e ma ri ta won tin be nta tara yin ni ke ri be ti fe gba oko yin pada lowo won o si yin eyin e ma wo ta won tin be nta e ma je keni kan o le yin bota laaye yin o tori te ba bota eyin na pada lo di ale enikan ni o tori e lawon yen se ni ke duro saaye yin ke si ma gbadura olohun gbadura gbogbo wa eleyin keta ni tarakunrin ti won po mo ti single mother kan bi fa won o ti bila won o ti ri awon awon eyan ni e gbianju e wa awon mole bi e si ju be ti wa won yi lo be ti wa won yi o to won ni gba te fe mo ya e mo baba re kankan se bi kan su te mo mo ri te si fi fe si to fi bi mo fun yin ni won ni e wa awon eyan re yoku mi lo e si se wa di daada se yin le lo mo yi gan ko ma ti pe yin ko le ni ti te ro pe yin le ni o ba ti je pe yin le ni e tete wa nkan yin ke ri o ke si ri daju pe e fa le joba lowo ko le je ke le to so mo yin toro se pataki nitori oni ko nitori ola ni iya ti won ni po mo yi omo awon mu kolosi n fa gbo mu nkan kan awon eyan tenu mo pe e mu lo si rehabilitation centers o wa kaka kiri ni gbogbo state won ni e mu lo be won ni olohun o gba omo yi pada fun yin ti o si wulo fun yin nipa bayi ona abayo to jade lale yi ti mo si mo olohun fe lo fun yin na re e mu lo rehabilitation center kemo ba ma ko wo sigbo atu gegebe ina se pe e ti nawo to po e mu lo rehabilitation center olohun si gba fun yin lori e ase olohun ba adupe fun gbogbo awon ti won ti pe wole lori eto loni ori facebook ori whatsapp awon to pe ta ri pe awon to pe ta ri gbe gbogbo yin patapata adupe fun ese won ojo ni tin adupe fo olohun ba to to fun wa lanfani eto to ni o pataki lowo rector ati gbogbo awon en te do ti wa ta jo se to to ni atawon to so ta mo gbagbo mo ni gbagbo pe e lenu ope lori e awon to ti wa so ta ti ri yin da lohun e mo binu lose to nbo eyin le ni akoko ta akoko ya si e ni mo baje lase olohun ba e mo poda lati tun so o e fi le be ibe lati bere lose to nbo abatunde aziz oloye wa nlo ko ti temi mc coded tun ba coded omo to pen tabi street light omo to pen tabi opo na omo ta ni mi ti won bi ta to tun tun ra e bi mo se paro ni mi emi lo mo san loni oro leta dogun oro de asese gbo oro tin ku girigiri bi ojo ipade emi atin lori roje yo di lojo mejo pelu anu ti ogulodo olohun oba won ni felomi isin o eyin na o si ni pare won ni felomi isin mi eyin na o si ni pare mayin lara pa ti wa won ri losun a ni lalaregun a ni lalari were oko kan laji won ayo lasun o da ro
19: ah la wole sun la bala so sita
20: elo e kale o oruko mi ne ni tolomo mo fe so sita ni o
19: se eni to ba dake tara re ba dake ni
21: wa ya nkan to sun ni iku o se ku fun mi ni pe pe ku ro mu fun mi ni lati ni ki n gbe ka je
22: mi o ma boju ogun laye o ba ma di mura sile
19: mo dake wa fi ronu para re
23: ejo kini ti wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iku era ti n wa
19: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka ọkàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
0: Wọ́n lẹ́rí wọn péjọ, ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
19: Láwọlé sùn pẹ̀lú abala àsọ̀ọ́síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
2: Ẹ kalẹ́ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ ó ní ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
19: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM. Ètò fún gbogbo ẹbí kò ṣe é má gbọ́ ni.
3: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
4: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
24: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
24: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
24: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà. Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kan.